0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ni mọ̀nà wà tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà àti ìjọ Light of the Living Church ìjọ ìmọ̀lẹ̀ alàyè ṣé ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú òfin ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimọ̀ Friday ní déédéé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníjòkúta Hall Sàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ní ànàdì ọlọ́mọ ní Ṣílò àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròròyàn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ o.
1: Aláàmì olùfẹ́, orúkọ mi ni wòlíì, Olúwa Rotimi Ilésanmi Baba Sioni. Abiyamọ ẹṣà mi o, gbọ́ ẹ̀jẹ̀ ọmọ ẹ, wọn ò ní fi ṣe ètùtù orílẹ̀-èdè yìí. Ẹ̀jẹ̀ rẹ ẹ̀jẹ̀ ọmọ ẹ kò ní bá ogun àti ìjì tí ń jẹ orílẹ̀-èdè yìí lọ. Mo wá gbàdúrà gbogbo rògbòdìyàn ìtàjẹ̀sílẹ̀ ajínigbé wàhálà ìdààmú tí wọ́n ń wọlé ìwé tí wọ́n jiyàn gbé ẹ̀mí mímọ́ dáwọ́ rẹ̀ dúró. Mo sọ lánàá gẹ́gẹ́ bí mo ti sọ ẹ gbọ́ ní inú oṣù kẹwàá 2022 I think it should be on the 11th oṣù kẹwàá 2022 ni mo sọ ìran yẹn olúwa ló fi hàn mí. Ó wà lórí TikTok, ó wà lórí YouTube. Mo ní bàbá Tinubu. Mo lẹ́ ń gbìyànjú láti jẹ president. Ẹ ń struggle láti wọlé. Mo ní ẹ̀dẹ̀ máa wọlé o. Ṣùgbọ́n kí lẹ máa ṣe sí ọ̀rọ̀ àwọn ará òkè ọya tí omi òfin ní ti ọ̀dọ̀ wọn gbẹ̀yìn wa ìgbínlẹ́nu tí omi òfin ní tẹ̀yìn wọ̀ gbínlẹ́nu. Mo wá sọ kódà ọ̀rọ̀ yẹn pọ̀ gan o. Mo ní mo rí àwòrán yín méjì. Mo sọ̀rọ̀ yín náà lánàá o. Mo ní mo rí status yín ní oríta méjì. Mo ní ìkan ẹsẹ̀ rẹ̀ kanlẹ̀ ó wo agbádá. Mo ní ìkejì náà ó wo agbádá ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ ò kanlẹ̀. Mo tún sọ tòdì extend àti pé bàbá ń bọ̀. Mo fi oṣòdì wọ́n rìnrìn àjò kan mo fi oṣòdì sí Sele Express mo fi ṣàpèjúwe. Mo ní bí wọ́n ti ń bọ̀ yẹn látòṣòdì wọ́n ń lọ Sele Express àpèjúwe ni. Ìgbà tán máa dé bí irú ìlasa yẹn èrò pọ̀ lábẹ́ igi nílasa wọn ò recognize bàbá. Bàbá ló kí wọn wọ́n tún dáhùn bákan. So àwọn nìkan ni wọ́n rìn wọ́n wọ jàlámì àti fìlà. So nítorí náà nǹkan bàbá ẹ múra ẹ má fi nǹkan kan pamọ́. Ẹ jà fitafita ẹ gbìyànjú ẹ sa ipá àti agbára yín kò síkú tí ó pàgbà tán ní bá pọ lórí ẹ̀ ń bẹ́ẹ̀. Eléyìí ti pọ̀ jù too much. Ní sùúrù lérè lọ́jọ́ sí mo mà sọ̀rọ̀ yìí náà ó pọ̀ṣù bóyá oṣù márùn-ún àbí oṣù mẹ́rin báyìí. Mo ní Nigeria is about to cross a terrible bridge and there will be disasters as if it has never happened. Bẹ́ẹ̀ ni pé kò ṣẹlẹ̀ rí. Lórúkọ Jésù Ọlọ́run yóò la orílẹ̀-èdè yìí kọjá. Ẹ já gbàdúrà. Mo gbàdúrà gbogbo ẹni tó ń gbọ́ mi. Bí o ti ń jáde lónìí o ò ní kó sí páńpẹ́ ikú. Gbọ́ mo lo common psalm tí gbogbo wa mọ̀ nínú bíbélì tí ń ṣe psalm 23. Olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kí ó ṣàlàyé. Mo pàṣẹ bó o ti ń jáde lónìí ǹjẹ́ kí Olúwa Ọlọ́run Olódùmarè kí ó ṣe olùṣọ́ àgùntàn rẹ. Jésù ti ká lára rẹ̀ àní kó ṣe olùṣọ́ àgùntàn rẹ. Ẹ̀mí mímọ́ kó ṣe olùṣọ́ àgùntàn rẹ. O ò ní kó sí páńpẹ́ ikú. Ọmọ rẹ ò ní kó sí páńpẹ́ ikú o ò mà ní dààmú. Mo wá gbàdúrà fún ẹ. Ó ní Olúwa olùṣọ́ àgùntàn mi ó ní èmi kì yóò ṣaláìní. Bí o ti ń jáde lónìí wàá ní ohun tí ó dára. Bí o ti ń jáde lónìí wàá ní ohun tí ó dára. Ẹ o lẹ́nu iṣẹ́ rẹ lónìí wàá rí ṣe wàá rówó. Mo lo Psalm 13 mo fi gbàdúrà fún ẹ. Àní wàá rí ìyanu Ọlọ́run lónìí bí ilẹ̀ ìní ti mọ́. Mo níṣẹ́ gbogbo àwọn tó ti gbàgbé ẹ àwọn abániṣiṣẹ́ àwọn abánidòwòpọ̀ àwọn abánirìn káyé ẹni dára. Mo ní wọ́n máa rántí ẹ lé níṣẹ́. Ẹ̀yin tẹ́ ń tajà ẹ ta wàràwàrà ẹ sì rí ṣe ọkàn yín ó balẹ̀ inú yín yóò dùn. Ẹ̀yin oníṣẹ́ oṣù bí ẹ ti ń débi iṣẹ́ ẹyin aláàánú tí ó sọ pé ẹ gbà ẹ lórúkọ Jésù ẹ bá pàdé. Ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ sí lóyìnbó ẹni gbọ́rọ̀ ìbànújẹ́ lórí wọn. Ìròyìn ayọ̀ lẹ gbọ́ o. Gbogbo ẹ̀yin ọmọléèwé àbọ̀ Ọlọ́run kò dájú lórí yín. Ọgbọ́n ìmọ̀ àti òye ẹ gbà á. Gbogbo ẹni tí ń bẹ nínú àárẹ̀ mo gbàdúrà fún yín lónìí dìde lágán lórí àárẹ̀ yẹn. Ìwọ tí nǹkan ń wọ́ kiri ara ẹ àìsàn tí ò ti ẹ lórúkọ tàbí orúkọ burúkú tí ò nítumọ̀ tọ́ bá pe àìsàn tó ń ṣe ẹ́ ní orúkọ Jésù gba iwosan ori be ko yi pada gbogbo iwo ti won ti so e di apate oja mata adebi ise kawo gbera arowo ma fi se nkan re e o a se lala ma rowo orowo kojo bo lone ogun ye se jesu wa sibe mo de ti so fun yin te ba ti gba mo ko bo laaro yi ni suru lere e fun won ni 1,200-300 naira pe mo fi sise oluwa iwo na fi so seed pe baba woli mo da si pe ati se anuse yin n to fun won niyan so bakan na adura anu iranlowo oju rere ati anu latoke yen iyen egberu mejo ati apokan aboni so ko poju millions ni mo fi se ofe ni mo fun yin sugbon to ba je ti adura anu yen lo gba fun won ni egberu mejo ko poju wa ri pe awon eyan dupe won de njeri bakan na iyan kan wa ti mo ko bo lati ori oke oni agbara so gbogbo ile ma gba lose yi papa leni ati ola ni logbo elegba ara mi olufe loruko jesu yo dara fun yin jesu o fi amo o fi yo oju si agbari ti ko si oju oni ko lo we lodo o we tori ko si bo se ma fo ti oni fi ose fo egbo o se be gege o de riran be gege ni oluwa ti ni se fun gbogbo yin loruko jesu wa si ranu gba mo ti so mo ti salaye lori e loruko jesu yo dara fun yin egboro yi ni suru lere ni aro yi is a promise koda mo ti wa suru lere bayi ara mi olufe eyin ti e nbo lati orile orile gomu kekere e kun e wo moto to nlo si shita under bridge te ba de shita under bridge ele nlo si fuja street community o to wa nbe eyin ti e nbo lati my two estate eyin ti e nbo lati my two estate eyin ti e nbo lati odo lowu eyin ti e nbo lati yanojigbo jakande kankan isolo yanojigbo e wo moto sele express te ba ti de sele ele nlo si lawansin e ri moto lawansin lati be te ba de lawansin e ko so fa won ni moto pe e nlo si randu avenue junction te ba ti de randu e wole si street to wa loko yin e o te ba ti wole sibe street akoko te tun ma ko lapa otun yin ohun ni fuja street community o to wa nbe e gbo eyin ti mushin lati mushin e lo si ojuwoye e ri moto tabi koropo to lo fuja street direct eyin toju elegba latoju elegba e ri moto to lo si fuja street direct so eyin ti e nbo lati bariga eyin ara bariga e ja pade loni o papa iyo agbara yen bi eko lo ba yi wonu iyo arun wo mu wo mu ni gbogbo owo okukun to ba balare ni oruko jesu ade pare e ja pade nbe ni fuja street community o to wa nbe ago mejo aro si ago mejila bakan na ni ojo wednesday mo nbo nibo niyan ni boni mo nbo ni wednesday ilogbo elegba town hall iyanoera bus stop ni lagos badagiri expressway gbogbo eyin ara badagiri okoko mtn egbodada gbogbo eyin ti ki loruko e nje gbogbo lati my two pata e ma bo e ja pade te ba ti de iyanoera bus stop ele lo si ilogbo elegba town hall ago mejo aro si ago mokanla ni bakan na ara mi olufe ni ilu moshin egbodada gbogbo yin lati egbeda e ja pade ni moshin iyanopaja eyin ara iyanopaja abulegba aboru osodi gbogbo yin papata agege e ma bo ni moshin gbogbo eyin ara agege odi olowo te ba ti de moshin ele nlo si onile gogoro bus stop koju ile karun si onile gogoro be ba ti do onile gogoro yen e bere idera cinema hall ago meje aro si ago mokanla ni tori ti ba ku nbe mo nbo ni ilu isagan pade wa ni isagan eyin ara isagan e mura sile nibo ni isagan o na ni sabo under bridge oni joku town hall ni ago mejo aro si ago kan osan bakan na eyin ti ikorodu gbogbo eyin ara ikorodu patapatapatapata ati agbegbe re ni ojo saturday ki se pade adua o se ri gbogbo ororo ise adua nu nkankan yen ni aro ni ago mejo si ago meta osan e lo si ita elewa junction ninu ogba to wa nbe ti won ti ma nse soji yen te ba ti denu ona yen e ba won wakasi nbe e get here e de fun won ni n to ye ke fun won mo ti so iye gbogbo e fun yin ofe ni sugbon e fun won ni iye yen e fi se ore ma jemu pe ero ibanisoro yi 070 67 17 00 79 gbọ́lẹ́kan sí 0706717079. Ẹ gbọ́, ará mi olùfẹ́, fi ọrẹ àdúrà mi gbà ránṣẹ́, èmi ó sì gbàdúrà fún ẹ.

0: Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Figo Cap Herbal Capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 08038606858 Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ẹ kojúmọ́ mo kí yín ìròyìn ní kùtù àyè lámú àfihàn láti ìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlẹ́rọ̀mọ̀kí ńlá wàtá tí ń gbóhùn sátẹ́gùn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dànù oníròyìn ṣáájú náà ẹgbẹ́ àkọ́kọ́ tó wà nínú ìròyìn náà ni. Ààrẹ Tinubu ló jẹ́ pé ó ti ṣíde ìgbáradì fún ìtọ́jú àìsàn Ebola. Àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè yìí ló ti kéde 26th ọdún tá a wà yìí lórí àforúkọsílẹ̀ àwọn tó jẹ́ olùdíje. Bákan náà ni ọ̀gá àgbà ọlọ́pàá yanyan nílẹ̀ Nàìjíríà ló ti pàṣẹ báyìí kí wọ́n mọ ló ti pàṣẹ wípé kí wọ́n mọ mú àwọn ọkọ̀ eléyìí tí ọba ní nọ́mbà. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fọwọ́ sí àgbékalẹ̀ àwọn ikọ̀ kan eléyìí tó jẹ́ ikọ̀ iléeṣẹ́ ààrẹ lórí àmójútó ìgbáradì àìsàn Ebola àti àwọn àmójútó ọ̀rọ̀ ètò ìlera. Ohun tó bá lè dúnkòkò lajà mẹ́tò ìlera tó sì ní kí wọ́n gbé owó tó tó bíi bílíọ̀nù 10 náírà kalẹ̀ fún iṣẹ́ pàjáwìrì rẹ̀. Ìṣe ni owó ọ̀hún ló jẹ́ pé yóò wà fún àmójútó láwọn ọ̀dọ̀ àjọ eléyìí tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn láti lè fi ṣe àtìlẹyìn fún ọ̀rọ̀ ètò ìlera káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ikọ̀ ọ̀hún ó ní ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà iná jẹ́ alága wọn tí wọ́n sì kó àwọn ọmọ ẹgbẹ́ náà káàkiri àwọn iléeṣẹ́ àti lájọlájọ tó fi mọ́ tàwọn ìjọba ìpínlẹ̀. Ìgbésẹ̀ yìí òun náà ni kò sẹ́yìn bí wọ́n ṣe ní àìsàn Ebola ọ̀hún inú ti túbọ̀ búrẹ́kẹ́ ní orílẹ̀-èdè Congo àti orílẹ̀-èdè Uganda tó jẹ́ pé ibi ìpàdé eléyìí tí àwọn tọ́rọ̀ kan tí olórí àwọn òṣìṣẹ́ fún ààrẹ ọ̀hún tó ṣe iná ti ní ó ṣe pàtàkì kí wọ́n gbáradì fún àwọn ìlànà àti lè pínwọ́ àìsàn ọ̀hún. Bákan náà ni ààrẹ ló tún pàṣẹ fáwọn ìpínlẹ̀ èyí tí àwọn pápákọ̀ òfurufú tó jẹ́ pé wọ́n wà ní ọ̀dọ̀ wọn kí wọ́n fi ìwé ìgbáradì wọn náà àti èròǹgbà wọn kí wọ́n fi sanwó àtàwọn owó tí wọ́n nílò. Ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Òdìgbò Taiwo Adégoroyè ló jẹ́ pé ó ti ṣe àtúnṣe afárá omi ayọ̀ eléyìí tó ṣe àpèjúwe iṣẹ́ àkànṣe náà gẹ́gẹ́ bí eléyìí táwọn aráàlú tí wọ́n nílò. Adégoroyè ọ̀hún ó ní afárá náà ni wọ́n tún ṣe lẹ́yìn tí àwọn aráàlú tí wọ́n kọminú lórí ipò tí afárá ọ̀hún tó wà. Ó tọ́ka sí wípé afárá náà ni ó ṣe pàtàkì sí àwọn aráàlú, àwọn àgbẹ̀, àwọn olókoòwò, àwọn ọmọléèwé, pẹ̀lú àfikún wípé àtúnṣe rẹ̀ ó ní yóò túnbọ̀ mú kí lílọ bíbọ̀ kó túnbọ̀ lọ gerege tí ó sì ṣe ìrànwọ́ fún ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé nílùú ọ̀hún. Alága ìjọba àbílẹ̀ ọ̀hún kò sàì tún wá rọ àwọn aráàlú kí wọ́n rí dájú pé wọ́n ṣe àmúlò afárá náà dáadáa kí wọ́n sì mọ́ ṣe ohunkóhun tó bá lè tún ba àwọn iṣẹ́ àkànṣe náà jẹ́. Ó ní ìṣèjọba rẹ̀ iná jẹ́ pé ó tún ti ṣe ètò ìrónílágbára fún àwọn ọ̀dọ́ ṣíṣe ojú ọ̀nà gbígbẹ́ kan gádẹ̀rọ̀ tó fi mọ́ lílà àwọn ojú ọ̀nà káàkiri ìjọba ìbílẹ̀ ọ̀hún. Alága ìjọba ìbílẹ̀ náà ó tún wá fi léde wípé òun tún farajìn fáwọn iṣẹ́ àkànṣe míì eléyìí tí ó mú ìgbáyégbádùn dé bá àwọn aráàlú àti ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ Òdìgbò. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló jẹ́ wípé ó ti gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Oyèbáńjì fún ìfarajìn rẹ̀ lórí ìdàgbàsókè ìlú. Ìṣe ni ààrẹ ọ̀hún ló jẹ́ pé igbákejì rẹ̀ Kazim Setima no soju fun nibi ti won ti se awon afara oloke eye ti won fi sori are Bola Ahmed Tinubu to fi mo bi won se se office ajo to nfiro meni to ba pawo lo ni ponpo nile Nigeria ekun ti ipinle Ekiti yini EFCC ati Ibudo knowledge zone Ekiti knowledge zone ile to wa nilu Adu Ekiti eni to je akowe ijoba orilede Nigeria Senator George Akume lo ti fi lede wipe eto isijoba olodun metadini ogbon to je eto isijoba awara wa ti on labula ino se afihan wipe awon aralu won tubo fi ara won jin lori oro mimo dibo yan awon ti o wu won lati je adari won o foju oro yi no filede ni bi ipade oniroyin eleyi to waye nilu Abuja saaju ayeye eto isijoba awara wa todun 2026 eleyi to nbo yi Ilegbimo asoju sofin apapo le yi no ti kesi ajo to nse amojuto awon ibudo reluwe lorilede Nigeria ki won se iwadi finifini lori bi oko oju orin kan boye ti ni ijamba ni oju ona reluwe eleyi to je ti itape ewori ni eyi ti o je pe ki won si se iwadi ohun kan gbe iwadi won na ki won gbe jade ifenuko ohun na je pe o waye latari abakan ti omo ilegbimo asofin lati ipinle delta yini Francis Will ti o dani bi jokole asofin on lo kominu lori ijamba oko oju orin ohun eleyi to waye ti won logbemi eyan merin si marun tawon eyan mi ti won si tun farapa ajo eleto dibo lorilede Nigeria INEC lo ti kede ojo 26 osu kefa odun ta waye lati gbe oruko awon to je asoju egbe won ti gbe sori itakun ayelujara fun eto idibo odun 2027 to je alaga ajo eleto dibo ojogbon Joash Amukitan ina je pe o foju oro yi no filede ninu Abuja nibi ipade eleyi ti won se pelu awon adari egbe oselu torokan bakana ni won filede pe ilana ohun ina lo je pe won fi fun awon to je adari egbe lanfani lati fi oruko awon ti o je oludije won ati akole won na lati fi sowo leyin ti won ti pari eto idibo abenu egbe won logbojo osu kefa osu karun odun ta waye o kere tan eyan marun nani won farapa leyin ti oniru awon omo ganfe kan to je pe won bere si ni yin iban lako lako nilu ede ati nilu osogbo in se ni isele yi o no ba lo da jini jini bule fa won eyan to wa ni agbegbe ohun to n kaluku ti won si ni koju omo ribi gbogbo ara bayi loogun re in se ni awon ti isele ohun to soju won won ni awon afrasi omo ganfe ohun ni won bere si ni yin iban ni ede ati nilu osogbo ti o si mu ki eyan marun ki won farapa ohun to soko awon agbegbe ti isele ohun to ti sele ohun na ni agbegbe Aregbesola ati Oja Oba ani koda awon eyan gan na in se ni on kaluku ti isop won to n kaluku ti won si salo iroyin wa fi ni pe ohun to sokun fa re ohun na ni ko ti ye enikeni sugbon awon ipele to abo ni won ti ko lo ti agbegbe na igba to n soro gomina ipele Osun yi ni Senator Ademola Adeleke o benu atelu ikolu ohun to si ki si awon ipele to abo ki won to bo jaramo idabobo emi ati dukia awon aralu nje ibi ti arimo re lori iroyin ni kutu aifun ti aro tu ni Adeyemi Lawal wa lo lotu iroyin opo yemi jo danu mo wa se ti gboyin ise oni pe wa o lagbara lowo Olorun.

0: kí mo ta tó fi dẹ lẹ́sìn elégédé ni kí n má dáwo na lẹ́nu làwọn ọ̀gá ẹ̀ bá wù pa ẹ̀yàn ó tún sọ̀kalẹ̀ lórí ẹṣin tó wà pẹ̀lú gbogbo ohun tó pọ̀ sára ó tún tẹ̀ ó ṣàbọrúbọyì fáwọn ọ̀gá ẹ̀ ó ní à ẹ̀yin náà lẹ́kẹ́lẹ́gédé fún un nígbà tó ń sì délé tó ń là pé kóun bẹ́ kíyàwó òun kó sì káwọn jẹ́ n lòún bá ṣẹṣẹ́ fún n lòún bá gbogbo nǹkan yìí làwọn ọ̀gá bá wọ̀ pé àwòrèrè ni ẹ àṣebọ́mọ bá sin ọ̀gá ẹ̀ àṣebọ́mọ bá sin bàbá ẹ̀ ó di dandan kó gbàṣẹ lẹ́nu ẹ̀ ìjọ náà ni wọ́n fún un ní ìrẹ àṣẹ pé látòní lọ ìwọ náà ti dẹni ọlá ó ti dẹni yìí ó ti dẹni ọ̀pọ̀lọpọ̀ àwa mọ kóòtù òjire àìní sùúrù àìfẹ́ farabalẹ̀ ká sin ẹni tá à ń sìn débi tó yẹ irú pa bẹ́ẹ̀ lẹnìkan náà ṣe níjọ́ kìíní àná tí wọ́n ń ṣèpàdé lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ àṣó ti ń gbà á lẹ̀ ó sì sin ọ̀gá ẹ̀ ó bẹ́gbẹ́ ó bọ̀gẹ́ ẹ̀gbẹ́nú túbú ń bọ̀ ọwọ́ tẹ̀ wọ́n tí gbogbo nǹkan le tí kò fi yẹ̀ lórí wọn nígbà náà tó náà fi di olórí tó wá kò lólórí tán tí wọ́n ń ṣèpàdé gbogbo ìbàjẹ́ ọ̀gá ẹ̀ ló náà wá lọ ṣe fún gbàgbúdá kí gbàgbúdá tó pe ọ̀gá ẹ̀ pé ẹ gbọ́ kínní gbígbọ́ tí bàbá ti tó ń tàn ń gbọ́ òun náà ṣe ó sọkàn ọkùnrin fún rẹ̀ ẹ jẹ́ ká síyàn ẹni tó bá síyàn òun náà rẹ̀ ni sin bó o bá síyàn tó o sọ fàánbì kan fún yàn ìwọ náà lè rẹ̀ ni sìn ẹ́ ẹ fi yí kọ́gbọ́n o ẹ là lọ̀rọ̀ ni o kó máa jó yín lọ́kàn bí ọ̀kan ni o àtúnjọ pàdé ní déédéé àkókò yìí kan náà lọ́la ire o.
1: Mi era mi kale oro po mi yi ma ti su mi nse lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kan sun lo ni
2: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afo gede gede do ti ara danu logo lomo okunrin agbaduro to ti o si ma sise akori lodun lolufẹ rẹ iwe atebo la fi pe lo rẹ ajo nafdac fonte gbugba o da alagbo ara 24/7 abomination lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko moni janu omo 24/7 abomination gbugbu iga ijawa ija osi always guide me.
3: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURNERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
4: Ẹni ń kanlé nílẹ̀ yìí. Atótó arére o. Láti Ondo State Ministry of Physical Planning and Urban Development. Ẹ̀ka Building Control Unit. Ibẹ̀ la ti ń kàn sí yín. Àlàkalẹ̀ àwọn òfin tó rọ̀ mọ́ ilé kíkọ́ lásìkò yìí la fẹ́ fi tó yín létí. Ó pọn dandan kẹ́ ẹ kọ́kọ́ yọjú sí Building Control Unit ìjọba kíṣẹ́ ilé kíkọ́ yín tó bẹ̀rẹ̀. A ó fún yín ní àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ kẹ́ ẹ má baà ní ìdádúró. Gbígba development permit ìjọba lohun àkọ́kọ́. Land use clearance, approval plans and drawings. Lẹ́yìn èyí ni iṣẹ́ ilé kíkọ́ tó bẹ̀rẹ̀. Àwọn ojúlówó akọ́ṣẹ́mọṣẹ́ nìkan ló sì láṣẹ láti ṣàbójútó iṣẹ́ ilé kíkọ́ yín. Ìfìjọba ni àwọn ilé gogoro gbọ́dọ̀ gbàwé àṣẹ ìjọba tó di kíkọ́. Ní paríparí, certificate of completion, mo parí iṣẹ́ wà fún yín gẹ́gẹ́ bí òfin ìjọba. Ẹni bá ṣàfojúdi sí àwọn àgbékalẹ̀ òfin wọ̀nyí, ó ṣetán láti rí pípọn ojú ìjọba. Ẹ tún gbọ́ o, gbogbo ẹ̀yin tí ń pàtẹ́wó robo sẹ́gbẹ́ títì káàkiri, òfin ọba ṣetán láti gbé yín. Àtẹ̀yin tí ń tamátò káàkiri ojú pópó dípò automat, ẹ ti lùfin ìjọba. Ó tó gẹ́, Honorable Commissioner Sunday Olajide, àwọn ló ń fan rere.
5: Ìmọ̀lájú bùtúndé ìwà dúwẹ́ yàwá kan rẹ̀ yóò já. Kọ́ nẹnẹ má ti jó owó kùtùkùtù kọ̀mẹ́ kí yọnẹ ń. Ọmọ ma yé mi. Joshua Victoria Olajubutu ọmọdìrí yé wọn kí o. Mo fi dán wọn máa sàn. Ọ̀wáyé dán máa kùnà àgbà ó tọrọ. Mo yà bí wọn wò mí kò tí a jòkú yé wọn. Kí máa ti dọ́jọ́ kẹwàá oṣù kẹfà ọdún yọ ọ̀rọ̀ ayé yìí ẹ̀. Ọjọ́ Ajabu mọ̀mọ́. Kí máa yà dọ́jọ́ kejìlá. Ọ̀chà ẹ̀sùn onígbàgbọ́ ní mọ̀mọ́. Iyòkó oko olí ẹ̀. Oṣù kíyà quarters ìṣùwàdà. Kojúmọ́ àti mọ́. Ọgbàdo àti mọ̀mọ́ àtàwọn pọ̀ náà. Bí màmá àgbà ìyàsùn alẹ́ wọ̀. Káre òye mi. Iyì ọmọ. Yìí máa méwò tùkú ọ̀wọ́n máa yìí máa ń rọ̀jà yóò tọ́jú ọmọ. Etí ṣe bí rékété. Ó jòkó tán mi bá wọn wọ̀nà. Ìkálà kíkọ́ máa kọ́ wọn yèrè yẹun. Ó dọ́jọ́ kejì ọjà dé mi rí rẹ o. Ẹ̀rẹ̀ iye mi Victoria Olajubutu atorí ọmọ ṣe. Ọmọ mẹ́ta ṣọ gbá koríko. Kí máa yá dọ́jọ́ kẹtàlá. Oṣù kẹfà. Ojú òmù gbẹ̀yìn iye mi. Ó dínà CAC. Ògbóròkò. Ọ̀hún yóò fọdí ká mú lọ. Fọ Sátidé yìí. Òun ò jòkó màmá. Victoria Olajubutu. Ẹ̀rẹ̀ gẹ́gẹ́dẹ́ ọmọ yóò bí. Ẹ lágbá ilé ìdùnmọ́ rẹ̀. Kò mẹ́tọ́ ayé wa tù àti iye kan gíngan. Ó dàbọ̀.
6: Bága Egida. Anire lọ nílẹ̀ yìí.
7: Late Princess.
6: Roda. Ọlọ́run inú orí yọ mi.
7: Ní ayégbé.
6: Sore
8: o.
6: Ọmọ ẹ̀tàdínní 87 years.
7: Ní mama.
6: Tó dọ́dà ìpín angẹ́lì aláṣọfẹ́lẹ́lẹ́ ṣẹ́wá sí mama.
7: Mama mama.
6: Iyì ọmọ.
7: Abiyamọ tòótọ́.
6: Ìyá àtàtà.
7: Wípé ìlera.
6: Bẹ́ẹ̀ gbogbo ọmọ ẹbí ará ọ̀rẹ́.
7: Àtàrà àdúgbò.
6: Wọ́n fi gbẹ̀bẹ̀ nù pé.
7: Ẹlẹ́yin yá àánú ti relé o.
6: Jẹ́bi ayẹyẹ ìsìnkú mama ti lọ rè.
7: Wọ́n lè sè ọjọ́ kẹwàá.
6: Oṣù yẹn.
7: Ní gbogbogbò mama káàkiri ìlú èyí hun ijó ìbílẹ̀.
6: Ìdèdè agogo mẹ́rin ìrọ̀lẹ́.
7: Thursday ọjọ́ kọkànlá oṣù yẹn.
6: Yẹra mama yóò kúrò ní Saint Louis
7: Hospital Mortuary ọ̀wọ̀.
6: Tìlù ti fọ́n wá sílẹ̀ wọn ní nọmba 4 Okusa Concerts.
7: Àkùngbà ní ìdèdè agogo mọ́kànlá òwúrọ̀.
6: Ọjọ́ ìgangan ní ìdèdè agogo mẹ́rin ìrọ̀lẹ́ ní àṣàyàn orin.
7: Fún mama nílé wọn.
6: Ọjọ́ Jímọ̀ ọjọ́ kejìlá.
7: Oṣù kẹfà.
6: Ọdún yìí
7: ní ìsìn.
6: Fún mama
7: ní Emmanuel Anglican Church Okusa.
6: Àkùngbà ní ìdèdè agogo mẹ́wọ̀ òwúrọ̀.
7: Ẹ̀yìn ni
6: ayẹyẹ wẹ̀jẹwẹ̀ mo gbẹ̀yẹ arúgbó mi wá
7: tẹ̀lé. Lórí pápá Community Comprehensive High School Arárọ̀ mi Àkùngbà.
6: Ọmọ wa mi ròyìn ọ̀run àkókò.
7: Ọmọ Mádùrẹ́ funfun pinipini.
6: Ọmọ bọ́ọ̀lù rẹ̀ dẹ̀wà láàfin.
7: Ọmọ arúgbó àlejò Mákanjú.
6: Ọmọ arúgbó àlejò Musa Nínà.
7: Ǹjẹ́
6: yóò oríire.
7: Lónìí kí n máa fọ rèé pé.
6: Màmá sùn rẹ̀.
7: Yàsẹ̀ ìwáyé bá
6: wà. Yàmásà ìwáyà lọ́dọ̀ ọmọ.
9: Àkúrẹ́ ó ti ṣẹlẹ̀. Ọjọ́ kejìlá oṣù kẹfà yìí, June 12, ẹ máa bọ̀ ní Love Matters pẹ̀lú Gbẹ̀ngà Dínkà Friends 2026 New Chapter Tour Àkúrẹ́ Edition. Ẹ̀wọ́ pàdé Gọ̀dọ́n,
10: Jẹ́rìjì,
9: Tẹ́rì Àgbàlá,
10: Ọmọ Bàbá,
9: Bàá Kádì Place, Ọ̀yọ́mẹ́sì, Dr. Smile, Babaláríyá,
10: Babatúnmiṣe,
9: Hunter, ATM, Rapping Daddy, Dr. Àròtẹ́lẹ̀, MC Layo, Mr. Makati, Wisdom Dacomic, Ovat pẹ̀lú DJ Skills, Venue, FMT Event Center, Àlà Quarters, Láago Mẹ́rin Ìrọ̀lẹ́, Owó Ìwọlé, Regular 5K, VIP 15K, Tábìlì Ẹlẹ́ni Mẹ́fà, Silver 500K, Gold 750K, Platinum 1,000,000, Eléri Tíkẹ́ẹ̀tì Rani, Madi Grass Lounge, Àkúrẹ́ Mall, Gbogbo Pampers Filling Station Lákúrẹ́, Madison Restaurant Alágbàká, Yasayidi Alamala, Chicken Emoni, Futa South Gate, Cravis by B&B, Opposite the Dome, tàbí ní online ní ariatickets.com àti lovematters.ng. First Bank ló gbé kalẹ̀ pẹ̀lú àtìlẹyìn Trophy, Nanudo, Overland Airways, eSwift Property Mart, GoBet247.com, John Vent, Chicken Emoni àti Ondo State Government. Love Matters, dátí ẹ mọ̀. Ilé Akéde ni
11: Àdàbà FM.

0: ẹgbẹ́ ọlọ́lá
1: orísun bare ẹgbẹ́ olóríire
0: ló ń kí ọba
1: olóríire ìlú fẹ́mi lóye
0: ẹni ìlú ń fẹ́
1: his imperial majesty
0: ọba dr olúfadérin adétìmẹyìn
1: yìí mọ́kọ́ kejì
0: jẹgo olúẹkù tilẹ̀ olújì
1: atolórí dókítà adétòkúnbọ̀
0: oríire
1: ojoojúmọ́ ayé gbogbo
0: ọdún kẹwàá lórí àpèrè
1: orí ọ̀fẹ́ ńlá ló jẹ́
0: nínú òfin òun ọ̀la
1: tọmọ pẹ́ndọ̀rọ̀ ń ṣọ̀ṣọ́
0: akíyin tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́
1: akíyin tológun tológun
0: gẹ́gẹ́ bí ẹgbẹ́
1: tó jẹ́ ọ̀kan pàtàkì
0: nínú ẹgbẹ́ tó fẹ́ràn
1: oríire
0: nílùlẹ̀ olújì
1: à ń bára wa yọ̀ nílé lóko
0: lódò tó fi dẹ́yìn odi
1: tọba wa ládékóredé
0: àràbà ńlá abẹwé jagbala
1: onílù òfẹ́ ó tú
0: ọ̀gbágbá
1: gbọ́tẹ̀wọlẹ̀ bámúbámú
0: àtàrí àdànàkú kìí ṣẹrù ọmọdé
1: kẹẹgbó
0: kẹẹtọ
1: kẹẹfọwọ́ péwú
0: kẹẹfèrègìjóbi
1: àṣeyúgbá òjẹgun
0: àṣẹ
1: his royal majesty
0: ọba samuel afọlábíṣẹ bọ́lá tán
1: olúpọ̀tẹ́tìlú lọ́tà land
0: president
1: prince jaiye adédayọ
0: vice president one
1: ọlọ́jà adéwálé adéṣilẹ̀
0: ìlú ayédè district
1: vice president two
0: prince gòkè atta
1: general secretary
0: àwọn olùkéde fún gbogbo ọmọ ẹgbẹ́ orísun bare
1: tilẹ̀ olújì kingdom.
2: Jẹ́ tilẹ̀ ti gbọ́ nípa ilé ìwé kan Jakiem College of Health Sciences and Technology
3: lórúkọ rẹ̀
2: ilé ìwé tí o ti lè ní ìmọ̀ nípa ètò ìlera
3: ìmọ̀ sáyẹ́nsì
2: àti ìmọ̀ ẹ̀rọ
3: ọkìnrin wọn láàrin ẹ̀yẹ
2: wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé
3: tí àyíká ilé ìwé ọ̀hún gan dáńtọ́
2: Jakiem College of Health Sciences and Technology
3: ló wà ní ìfọwọ́sowọ́pọ̀
2: pẹ̀lú Ekiti State College of Health Sciences and Technology
3: ti ìlú Ìjẹrò Ekiti nípínlẹ̀ Ekiti
2: ilé ìwé yìí ti gbóhùn tẹ ìjọba wa
3: àti pé
2: ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate
3: diploma
2: OND àti HND
3: láwọn ẹ̀kọ́ wọ̀nyí
2: community health technology
3: health assistance medical
2: diploma in public health
3: àtàwọn yòókù
2: àti pé
3: Ekiti State College of Health Sciences and Technology
2: ìlú Ìjẹrò
3: ni yóò fáwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn
2: ibo gan ni ilé ìwé yìí wà
3: opposite First Samuel
2: ọ̀gangan
3: nílùú Súpárì Àkókò nípínlẹ̀ Ondo
2: Fọláyé Lẹ́kùnrẹ́rẹ́
3: ìsáwọn nọ́mbà wọ̀nyí
2: 08160644426
3: tàbí
2: 08154377844
3: àti 08154375072
2: Jakiem College of Health Sciences and Technology
3: wọ́n gba ìmọ̀
2: láti lè di adarí
3: lọ́jọ́ ọ̀la.
4: Wìtìwìtì níbo ló dà?
0: Ṣẹ́pọ̀ ò tí ì gbọ́.
4: Wípé kín ni?
0: Wípé ìlú ilẹ̀ olújì ti rọ́ kẹ́kẹ́ rọ́ kẹ̀kẹ́. Nítorí his imperial majesty ọba Dr. Olúfadérin Adétìmẹyìn Dímọ́kọ́ the second
1: di jẹ́gun
0: Àǹbárá mọ́tọ́lọ́ filẹ̀ olújì kingdom
1: tó ń ṣayẹyẹ ọdún kẹwàá lórí ìtẹ́
0: gbogbo lẹ́gbẹ́jẹgbẹ́ ti máṣọ.
1: Ìlú ti ń dúnyùn gbà
0: nílùú Ìjẹfọ̀n.
1: Èyí làwọn ẹgbẹ́ APC
0: lọ́kùnrin àti lóbìnrin
1: lórílẹ̀ lálejò
0: ní gbogbo wọ́ọ̀dù níjọba ìbílẹ̀ ilẹ̀ olújì òkè igbó
1: fi ń kí ọba wa olóríire
0: oníwà tútù bí àdàbà
1: ọba tó ń lépa ohun rere
0: fún ìlú
1: àti gbogbo ènìyàn.
0: Gbóngbóng ni àwọn ọmọ ẹgbẹ́ APC
1: dúró ti ìjọba yín.
0: A sì mọ̀ wípé
1: ẹ kò wá délẹ̀ lérí
0: láṣẹ Èdùà
1: kábíyèsí
0: ọdọọdún ni sápọn rúwé
1: ọdọọdún lòrò ń gbọ̀nà
0: tó bá di lámọ̀ọ́dún
1: kájọ fa ẹ̀kú dágbèrà
0: bákan náà là ń kí àwọn olóyè
1: gíga
0: àwọn ìgbìmọ̀ ìṣètò
1: àti gbogbo ọmọ bíbí ò ìjẹfọ̀n
0: nílé lóko lódò lẹ́yìn odi ikú oríire
1: tọba wa
0: ilẹ̀ olújì ò ní bàjẹ́ o
1: ìpínlẹ̀ Ondo ò ní dàrú
0: àmì.
5: Right honourable Jerome Olorunyọlemi APC chairman ilẹ̀ olújì òkè Bolúkú government and honourable Ọláolú Akíndólí rẹ̀ honourable commissioner for budget and economic planning Ondo state announcers.
6: Ẹkú ilé gbogbo ọmọ ajúroko àrokò bọ́dúdé gbogbo àgbẹ̀ tí ń bẹ lókè ẹ̀gàn.
7: Ẹ mọ̀ sí wàá kó àmójúbọ̀ akẹ́míkà Blue Boat yó.
6: Agẹ́bí inú ògùn kòkòrò tí ń fàgbẹ̀ lọ́kàn balẹ̀ tápápá kúrú ẹ̀kún ọkọ kòrìkòrì. Gbogbo lẹ́yìn tìlò síbẹ̀.
7: Ẹtẹ tako ta ìlú kò
6: lógbò gbá kòrìkòrì yín kòkó yín lọ́rùn sọ yín da láìmọ́ ṣe.
7: Ẹkún ọkọ kòrìkòrì Blue Boat ni ẹkọ wúra lónìí
6: kẹ́yìn náà kòkó yín fọjọ́ pípẹ́.
7: Iléeṣẹ́ Wacot Limited ló pò ó pọ̀ fáwọn àgbẹ̀ oníkòkó tí kòrìkòrì ń dà láàmú.
6: Ìṣọwọ́ṣiṣẹ́ Blue Boat kọjá adanwò ó kọjá bẹ́ẹ̀.
7: Àjọ Kòkó Research Institute of Nigeria ti gbé ìyẹ̀wò owó tó jàn ló ń tẹ̀ gbà.
6: Ẹ lè rírà ní gbogbo ilé ìtajà tó ń ta ojúlówó oògùn kòrìkòrì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
7: Kẹ́míkà Blue Boat ni ẹ béèrè fún kí kòrìkòrì ó dágbére fóko yín.
6: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé
7: 0811-891-0336 tàbí 0811-891-0234.
6: Blue Boat
7: ẹkùn ọkọ kòrìkòrì dé.
6: Ẹ kú oríire gbogbo ọmọ ajíroko.
8: Ọjọ́ kejìlá oṣù kẹfà ni ọjọ́ tí a rántí òmìnira àti ìdàgbàsókè ìjọba tiwantiwa nílẹ̀ Nàìjíríà. Èyí ni ìpínlẹ̀ Ondo fi ń pe gbogbo aráàlú sí ayẹyẹ ìsàmì ìṣèjọba tiwantiwa tọdún 2026. Àkòrí ìtọdún yìí ni June 12 àti síwájú sí. Ìròyìn lórí ìlọsíwájú ìjọba tiwantiwa àti ọ̀rọ̀ lórí ààbò. Ibi tí ó ti wáyé ni gbàgede dóòmù ní òpópónà ìgbàtòrò Àkúrẹ́. Ọjọ́ Friday ọjọ́ kejìlá oṣù kẹfà ni yóò wáyé o. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀. Alága ayẹyẹ náà ni Olú tìlú ààbò Oba Oluyemi si Falaye. Alejo ti o ma ba wa soro lojo na ni. Senator Adams Osiomole CON. Ti alejo pataki ojo na je Gomina Ipinle Ondo Omowe Lucky Orimisan Ayedatiwa FCA. Eje ka jo wa jiroro lori irin ajo ijoba ti wa ntiwa wa. Ka ti wo iparire re lori awa omo Nigeria. Olukede ni Oloye Dele Akinagbe. Akowe agba lori oro iselu atoro aje ti office Gomina Ipinle Ondo.

0: remix.
1: Auntie, you are enjoying, oh, only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have justice fees on you.
2: Justice fees? I never leave home without it.
3: That's right, Justifees, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Justifees into a cup of water, drink, and you're good to go. Justifees, your relief on the go. Justifees is from the House of Justeed. If symptoms persist after 3 days, consult your doctor. Made and marketed by Ranbaxy Nigeria Limited, a Sun Pharma company.
4: Ẹmọ́kú ojú òpó dí. Àfẹ̀rẹ̀bòjò kú ẹnu sàásọ̀fọ̀. Kò sẹ́yẹ bí ọ̀kẹ́ mọ́. Ìwé já lórí ìrókò ó dìgbére. Dickness Felicia Olúwa Banke Ilébani ti lọ nígbà tí wọ́n lo 92 years láyé. Ó yẹ ká lọ ṣòkó ọlọ́mọ ní ikún àkókò.
5: Ìgò ti fi gbójú mẹ́ni rere dọ́rùn àrèmọ́.
4: Torí ìpapòdà màmá wa lẹ́bí Ilébani fi ń pe gbogbo ènìyàn síbi ìsìnkú àti àṣekẹ́gbẹ́ òkú màmá wa Felicia Ilébani. Thursday ọjọ́ 18 oṣù kẹfà ọdún 2026 yìí. Lágbára màmá kúrò ní Inland Hospital Ìkàrẹ́ Àkókò wá sílé wọn fún ìtẹ́ẹ̀yẹ ìkẹyìn. Táìsùn orin onígbàgbọ́ yóò bẹ̀rẹ̀ nílé wọn ní ìsọ̀lọ̀ kọta sí ikún àkókò. Friday ọjọ́ 19 oṣù kẹfà ọdún yìí ní ìsìnkẹyìn fún màmá wa Dickness Felicia Ilébani ní CAC ìsọ̀lọ̀ kọta sí ikún àkókò bẹ̀rẹ̀ lago mẹ́wàá àárọ̀. Yẹpẹ̀ fún yẹpẹ̀ yóò tẹ̀lé. Táyẹyẹ ìgbàlejò yóò wá sọlẹ̀ lónìí rẹ̀butu ní pápá ìṣeré CAC Primary School ikún àkókò. Ọlá Blessing ló máa kọ̀lẹ̀ sí wa níbàdí. Ọmọ The Voice ní Corporate MC ọjọ́ náà.

0: orí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
1: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò

0: Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
1: Tẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: ìwé àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gò ṣe ìwòsàn.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀rẹ̀ka tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060 6419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ó jẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Bẹ́lòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa ní rẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ọ̀mọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060-6419 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá. Ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa. Ẹlòmíì wọn lọ 100 ọdún, wọn lọ 100 ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú Ṣẹ́yìnrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Èyí náà mọ̀ pé àwọ ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa. Bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi Bàbá Òkè Ògùn tí mo wà ní number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 64 60 64 19 07 64 60 64 19 alaafi ara wo ni dipi abia ojuba
5: aje ki ama ki gbogbo eyin ololufe wa ni bi ki bi te wa 39 fani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ijo kan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan awon so pe ami ilowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wonu di en ti o ni awon dukia ta ma si properties daada lai se yipo lagun ile ise kan wa ti en pe ni sidikie kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju sidikie ni inu yara agbara pelu mi ogbeni abdulakim okunla e ba mi ki gbogbo awon ara ile
6: eku dede woyi o eyin ara ile oruko mi ni abdulakim okunla gege bi olotu se daruko application asiriola oni agbua ba
5: okay.
6: Ti ama si CDK CDCARE application ni te pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
5: gas be fera gan ko
6: be fera aga o wa nbe be fera moto o wa nbe te de mo sanwo die die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ti won lo wo pe elo ni won ta
5: kini o ko ma se pe fe gbe won ma ra o
6: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati mo sanwo
5: mo be bi n pe se won kokko so iye kan le ni won wa gbe oja won a mo so yoku die die bawo won se se
6: e seun olotu seri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wipe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati bebe lo bo se wa niyan sa
5: kini idi ti e fi se ba n pe kawon yen kokko san wule die ke to di pe e gbe oja fun
6: e seun olotu se ri nkan ta se ni wipe a wo pe gbogbo en to ba tin se ise o ye ku ni anfani lati ra awon kan to si le mo sanwo die die so eni ti o mu osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe
5: eleyi
6: yo le mo sanwo lo so ti olotu en ti wa si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara rara sa
5: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
6: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati ironu la pen ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin laamu rara rara
5: nibo ni office yin
7: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factor Chief Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
6: Oluleṣe wa si wa ni number 6 Ike Asogua Anthony Leko ni ilu Eko be ni olotu
8: e pe CDK sori number yi 070 7454 2995 lekan si 070 7454 2995
6: e seun olotu
5: oro leti gbọ lati enu ogbeni Abdulakim Okola te je asoju CDK iwa na magore loni ko le ba de to ni dukia
9: ọrẹ wa kí ló dé tó rojú kókó báyìí.
10: Wo ọrẹ ó sún mi ó jẹ ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dà náà wa ní jò gáàsì sìlìndà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹtírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
9: ara ń tà ń wúnu ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDK ni.
10: CDK kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
9: CDK CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rẹ ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí káà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó ọbaràn lọ́mọ adáwọ̀ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bá rà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
10: Irọ́ ni o.
9: Òótọ́ tọ́ hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti rà wọ́n. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ń sanwó rẹ̀ tán.
10: O sì rírú èyí o ti fi pamọ́ fún mi láti jọ yìí.
9: Ìwọ ló béèrè. Ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jáyé CDK ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdk.app.
11: CDK, make life easier.
12: A ti gba orin Ọlọ́run, alálẹ̀ mọ̀ ti gba orin rẹ̀ o, a mọ̀ ti gba orin Ọlọ́run. Àníyà rẹ̀ rí, àtàníyà tẹ́ rí, oríire náà ti dùn náà rọra rẹ̀. Ọ̀ṣútù yìí, wọ́n kéré pọ̀lẹ́ àòtúrúlù ìrẹsẹ̀. Ìléjọba ìbílẹ̀ ìfẹ́ dọ̀rẹ́. Lọ́ka gọ́ọ̀mẹ̀, ilé ìkè iṣẹ́ alẹ̀ òdílé ẹlẹ́mọ̀ olúlu ìrẹsẹ̀. A mà ti gbàdá lọ́rẹ́. Ní kóòtù lóṣù kọ́kọ́ já. Ẹ̀yàn lé mọ̀ lálẹ́ rí ọ́. Alẹ̀ kẹ́ láàrin. Ẹ̀yàn àti ìlú Odò. Ìléjọba ìbílẹ̀ gúúsù lákọ́rá. Ẹjọ́ ti dára rẹ̀. Omi kan pín òkè òsìn. Àtúrẹsẹ̀. Ọ̀ṣúnni. Omi kan pín ìlérè. Àtúrẹsẹ̀. Ọ̀ṣúnni. Èyí kan pín ìrẹsẹ̀ àti odò. Ọ̀gbẹ̀tẹ́rẹ́. Òun lè ṣàn lọ sí àfọ̀kọ̀. Èyí kan pín ìrẹsẹ̀ àtààyè. Omi fún. Ẹkọ́ni kọ́ni mọ̀ mọ̀ bá. Ẹ̀rọ ìlú Odò dáhùn kọ́kọ́ papọ̀. Kọ́ mọ̀ bá kí ó sájàdí àpò. Kọ́ bá bẹ̀rẹ̀ alẹ̀ àbọ̀ lúlú ìrẹsẹ̀. Àbí kọ́ yarí. Àbẹ̀ ẹlẹ́mọ. Ẹlú ọkọ́ lé síbẹ̀ ni. Ẹlú ọ̀rọ̀ alẹ̀ síbẹ̀ ni. Ẹlú ẹ̀dá kọ́ lébẹ̀. Wọ́n lè jẹ́ bọ̀ ẹ̀rọ ìlú Odò. Lọ́tẹ́ra alẹ̀. Alẹ̀ rẹ̀ tẹ́ da alẹ̀ rẹ̀ ṣàbá yìí o. Ìdílé ẹlẹ́mọ lúlú ìrẹsẹ̀. Ẹ̀

0: ayọ̀ rèé fún gbogbo àwọn òbí tó pòǹgbẹ. Àǹfààní ti ṣí sílẹ̀ iléèwé Impact International School ṣe ń gbà àwọn ọmọ wọlé sí sáà ìkẹ́kọ̀ọ́ fún ọdún 2026 sí ọdún 2027. À ń gbà àwọn ọmọ wọlé sí nursery, primary, JSS1, SS1 níléèwé Impact International School. À ń tọ́ ọmọ lọ́nà ìgbàlódé fún ọpọlọ tó yẹ kóró láti darí níbikíbi tí wọ́n bá bára wọn. Bẹ́ẹ̀ náà ni àyíká wa rẹwà fún ìkẹ́kọ̀ọ́. A ní àwọn akẹ́kọ̀ọ́ lọ́pọlọ pípẹ́ pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé láti kọ́ ọmọ yín lọ́nà tó gbayì. À ń kọ́ ọmọ ní ICT pẹ̀lú àwọn eré ọpọlọ tó mú ọpọlọ ọmọ yín jí pẹ́pẹ́ láti ilé ìkẹ́kọ̀ọ́ eré ọmọdé títí tó fi dé ìkẹ́kọ̀ọ́ primary àti secondary school fún àwọn lọ́pọlọ pípẹ́. Ọjọ́ fún ìdánwò ìgbàmọ̀ wọlé ti wà ní àrọ́wọ́ tó wà. Ìlànà ẹ̀kọ́ ọ̀fẹ́ wà fún ẹni tó bá ṣe ipò kíní, ìyẹn 100% nínú owó iléèwé tí ó san. Ẹni tó bá ṣe ipò kejì máa san
1: 75%.
0: Ẹni tó bá ṣe ipò kẹta máa san ìdajì owó iléèwé, ìyẹn 50%. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí nọ́mbà yìí 09095256260.
2: Impact International School, Raising Angels, Beacon of Excellence.
3: Ọba tó tóbi ara ọba rẹ̀rẹ̀ bí òsùn ọba.
4: Ẹbí gbókè nídìílé ọba ọ̀dúndún àtọ̀dédé ẹ̀rọ ló ránṣẹ́ pè mí mo jẹ́ sa. Wọ́n ní lórúkọ late His Royal Majesty ọba Isaac Ìlúyọ̀mọdé Abiola gbókè akẹ́mọ tìlú Bámikẹ́mọ àti gbogbo ẹbí gbókè nílẹ̀ yìí àti lókè òkun là ń kíkú bàbá yèyí aláṣẹgbákejì òòṣà aláyélúwà His Imperial Majesty ọba Dr. Olúfadéni Adétìmẹ̀yìn JP Jímọ́kọ̀ kejì Jẹ́gun and Prescribed Authority of Filology Kingdom fún tayẹyẹ àjọ̀dún oríkádún ọdún kẹwàá lórí àlééfà Jẹ́gun ògbómọ̀jà àsìkò yìí tún gbogbo ìlú lára pẹ̀sẹ̀ ohun gbogbo lọ déédé igba lérojú àwọlé ráyè àgán tó wọ́ àlábòsùn fífọ́ mọ́ lára Jẹ́gun olùjíwò làní o ògbómọ̀jà ọ̀fẹ̀sọmọ kan gílà dóhùn bá rẹ̀ ó tó bá ti júwe fún jìmjìm ó gbádẹ́ ìgò bá yègbè dẹ́ǹjì àpáta pé màá dún wèsà ilé ṣe o àṣẹ bákan náà là ń kí olórí dókítà Adétòkúnbọ̀ láàfin gbogbo lóye ìlú àtòrílé àtàlejò a kú àdúró tí ọba wa pé màá mọ́dún múndì o àṣẹ olùkéde ni ọmọba gbókè ata olórí ẹbí Princess Banijoke Adékẹ́mi Ọlọ́finúsì fún ìdílé ọba gbókè lábẹ́ ìdílé ọba ọ̀dúnrún tilẹ̀ olùjìí.
5: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

ọgọ́rin 79 years. Ọjọ́ sátidé ọjọ́ kejìlélógún August 22 ìsìndúpẹ́ pàtàkì fún ìgbé ayé rere tí màmá gbé lókè pẹ́. Ìsìndúpẹ́ yìí ni ó wáyé nínú ìjọ Sacred Heart Cathedral ọba Adéṣíjà Road Àkúrẹ́. Bẹ̀rẹ̀ laago mẹ́wàá àárọ̀. Ẹ̀yìn yìí ni jíjẹ mímu ijó ọlọ́mọ sẹ́yìn dè àti gbígbàlejò ṣàlejò máa wá tẹ̀lé. Àwọn ọmọ màmá

0: ọmọṣúwúlé ẹrọbẹ ọrọbẹ rúṣù yàmúbù ọmọṣùpá lárọ tó dé jàbọ ọmọ rúgbẹ káyà ó mọ lànà yìí o.
1: ó ṣàyàwó lákùrẹ olóyè mẹkùn.
2: ọmọ ìgbìmọ̀ tó òkè ẹ̀dà kẹrẹ ọ̀nù tìmọ̀tìmọ̀ ọmọ ọlọ́mọ obìnrin wọ́tọ̀ tún tún ró ayé àdìmúlà.
1: màmá victoria adùnọ́lá adéṣídà sùnre o àwọn ọmọ àtọmọmọ ló ń kéde lórúkọ gbogbo ẹbí.
3: So things don't easy for Niger now.

0: èmi gẹ́gẹ́ bí àkọ́bí irú ayé wo lélẹ́yìí ó ti sún mi o bóyá kí n kúkú
1: kúkú ṣe kíni báwo lẹ ra rokan má ṣe bínú para rẹ tètè máa bọ̀ wá darapọ̀ mọ́ wa nínú ìpàdé àdúrà àwọn àkọ́bí gbogbo ó máa ń wáyé ní gbogbo ọjọ́ wednesday ọ̀sọ̀ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán ọ̀sẹ̀ mọ́kànlélógún gbáko la máa fi gbàdúrà yìí o
2: tọdún 2026 ló wọlé dé o
1: ilé ìjọsìn blood of jesus deliverance church tó wà lójúkojú first gate a ní barak òkè sìkà òǹdòròdò àkúrẹ́ gbogbo ẹrù wúwo lórí àwọn àkọ́bí kó lu ọyí yìí dànù kó torí ná ogun ọ̀run ló fẹ́ pàdé ogun ayé nínú ìpàdé àdúrà fún àwọn àkọ́bí o ìdẹ fúyà báyìí níbi kíbi tó bá wà láti wá pàdé arógun gbógun mi ìwọ gẹ́gẹ́ bí àkọ́bí ọmọ orí ni o kì í ṣe ru ẹrù wúwo táyé ń dìrù ọ jésù ṣe tá àti dànù kó gun ó ṣe pẹ̀lú àwọn ẹni àmì òró ọlọ́run jàǹkàjàǹkà tó lu wá ti fọ̀rọ̀ àṣẹ sí lẹ́nu
2: bẹ̀rẹ̀ ní wednesday ogúnjọ́ oṣù karùn-ún ọdún yìí
1: ní gbogbo ọjọ́ wednesday ọ̀sọ̀ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mọ́kànlélógún gbáko nípàdé àdúrà àwọn àkọ́bí yìí máa wáyé o bàbá wa prọfẹ̀tì abiodun ọlọ́fẹ̀ jp ọlọ́run lò lórí òkè yìí ìgbìmọ̀ ìjọ ló ń kéde.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last.
4: Me and Maggi,
3: so good together.
5: Emi omo yin na ni o jọli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se damo Maggi chicken flavor si oya espelli celery
6: s e l a r r I e salary
5: ah boda mi espelli espelli no di salary oya lokun igbiyanju espelli turmeric
4: t u r m e r I c turmeric
5: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
7: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
8: for this Nigeria. Everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape up. You go chop for this new close up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex, everybody must chop. As you dey buy the close up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
9: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
10: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà.

0: bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
1: Ó lè wọ́n lójú lóòótọ́, ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
1: Ṣàdé kù sí ọkọ mi, mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tó wọ́n dàbí titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi Hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
0: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú Hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú Hypo.
3: Hypo.
4: Aunty, you are enjoying only you, peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
5: Jesty Fizz? I never leave home without it.
6: That's right, Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into a cup of water, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the House of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Made and marketed by Ranbaxy Nigeria Limited.

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba ayé òkú tí ìgbọ́n ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ Nigeria. Emma pe 091 6062 6253 091 60 62 53 Oruko money Januomo 24/7 Abba Make Sure.

0: ẹ kojú mọ́ wọn.
1: Ẹ kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin èèyàn wa ṣe dáadáa la bá yín láàárọ̀ yìí.
0: Ní gbogbo ibi kíbi tẹ́tí láǹfààní àti máa gbọ́ lóore láti ń kiri pé ojúre mọ yín lónìí o.
1: Ẹ mọ̀ pé ojúmọ́ o.
0: Ní gbogbo ilẹ̀ òòtù òjíire bí àti gbogbo àwọn ìpínlẹ̀ tó jẹ́ alámùlégbè títí káàkiri àgbáláyé tẹ́tí ń gbọ́ wa tẹ̀ wò.
1: À ń kiyin o.
0: Lójú òpó ẹ̀rọ ká ayélujára ketekete àti lórí ẹ̀rọ agbègbè
1: yìí. Ẹ kojúmọ́.
0: Ẹ lágbára lọ́wọ́ Ọlọ́run àníírí ìbànújẹ́.
1: Àmì Ọlọ́run.
0: Ilẹ̀ yóò tòrò bẹ́ẹ̀ ni yóò sì bu omi ìtòrò fún wa mu.
1: Àmì.
0: Lágbára lọ́wọ́ Ọlọ́run torí Yorùbá bọ̀ nínú ọ̀rọ̀ wọn ni ajípọn omi kì í pọn èérú.
1: Bẹ́ẹ̀
0: ni o. Lórí ètò yín ètò wa ta ti máa mú àwọn kókó tó bá suyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa wá sí etígbọ̀ yín láàárọ̀ yìí. Àtúntì kó àwọn ìwé ìròyìn débìbà
1: ká
0: tó máa yọ ní bá a ṣe ń yọ lọ́lọ́kan òjọ̀kan ká wá nǹkan fìdílé ẹ̀ fìdílé nǹkan tó fi nǹkan léde ká lè bá gbádùn ara wa bá ti máa ń gbà ní gbogbo ìgbà lórí ètò yìí. Ṣùgbọ́n kó wá tó di wípé a kó gbogbo rẹ̀ àpapọ̀ a mú àdàlú a wà á dalẹ̀ tó ní kálukú ọmọ ṣàtẹ̀ tó nínú gbogbo lóúnjẹ aládàlú nìkan ní
1: sòrò sọ̀rọ̀
0: ó ní àdàlú rèé o níta ẹ̀ bá ara tẹ́ bá báyìí mí ẹran bẹ́ẹ̀
1: ẹ̀
0: má sọ̀rọ̀
1: ẹ̀ bá bá igi ẹ̀ bá bá ọ̀pẹ́ ń bẹ̀
0: ẹ̀ bá àbókúta
1: àkọlẹ̀ ẹ̀ bá àbókúta
0: ẹ̀ bá jẹ́ta àrálẹ̀ ẹ̀ bá jẹ́ eléguru
1: kẹ̀sẹ̀ pupu
0: kẹ̀sẹ̀ dàrọ̀ àdàlú yìí lórí ètò
1: láàárọ̀
0: yìí wàá jẹ́ nsáré dá tọ́mì lórí kejì lọ́run náà bí ọnú.
1: Àdá tọ́mì.
0: ilé ẹjọ́ májísẹ́ẹ̀tì kan nípínlẹ̀ ondo lánàájọ́ ìṣẹ́gun ló ti ní kí àwọn mẹ́ta kan máa lọ sí àmọ́ ọgbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn wípé wọ́n gba ilẹ̀ onílẹ̀ lọ́nà kùtọ́ nípínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àwọn tí ó ń jẹ́jọ́ ọ̀hún àwọn náà ni olóyè yìí gala tí ìfàdélúsì pàìtọ́ akíntola àlàbá àti ẹni tó jẹ́ wọnlẹ̀wọnlẹ̀ sọ́fíọ́ adébíyí ọlá níbi gẹ́gẹ́ bí wọ́n ṣe kàn kẹ̀kẹ́ nú àtẹ̀jáde tó ta rísà lánàájọ́ ìṣẹ́gun láti ọwọ́ agbèfọ́ba àgbà àti kọmíṣínà fún ètò ìdájọ́ ní ìpínlẹ̀ ondo ọ̀gbẹ́ni káòdé àjùlọ san gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún àwọn tí ń jẹ́jọ́ náà náà kó lọ síwájú ilé ẹjọ́ ọ̀hún lórí ẹ̀sùn léyìí tí ó mú rókan gbígba ilẹ̀ onílẹ̀ lọ́nà kò tọ́ àti jíjẹ gàba kẹtẹ̀fẹ̀ àyà lórí ogun ológun gẹ́gẹ́ bí ṣe àlàyé ó ní àwọn tí wọ́n kó lọ sílé ẹjọ́ ọ̀hún lóyè ìga latif adélúsì pàìtọ́ akíntola àlàbá àti sọ́fíọ́ adébíyí ọlá níbi ni wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n gba ilẹ̀ onílẹ̀ lọ́nà kò tọ́ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbà kò tí jókòó sórí ilẹ̀ ọ̀hún náà bẹ̀rẹ̀ sí ní jẹ ayé alákátá lórí rẹ̀ ilẹ̀ náà ló jẹ́ ti ọ̀gbẹ́ni akínúsì fọlọ́runṣọ́ àti àwọn kan bẹ́ẹ̀ kẹ̀ ọ̀nà kò tọ́ ọ̀nà tó fi bẹ̀rẹ̀ sí ní ta àwọn ilẹ̀ onílẹ̀ náà léyìí tó jẹ́ ti mọ̀lẹ́bí ojùmọ́ gẹ́gẹ́ bí àjùlọ ṣe ṣe àlàyé ó ní àjọ amúṣẹ́yá tí ń gbógun ti ọ̀rọ̀ gbígba ilẹ̀ onílẹ̀ lọ́nà kò tọ́ nípínlẹ̀ ondo ni wọn ò ní tẹ̀tí láti máa fi òfin gbé gbogbo àwọn tí ó bá ti tasẹ̀ àgẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ gbígba ilẹ̀ onílẹ̀ ní ọ̀nà kò tọ́ náà bẹ́ẹ̀ ló gbọ́hùn légi wípé kò sí pé à ń bójú wẹ̀yìn lórí ọ̀rọ̀ yìí ó ń torí pé a ti fi àkélé gbòǹgbò igi náà ní abẹ́ òfin ó wá júwèé wípé àwọn tí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ yìí ni ó wà lára àfilọ́lẹ̀ àti fífihàn àwọn èèyàn gbangba wípé àjọ amúṣẹ́yá náà ni wọn ò ní wojú ṣe rárá o láti ṣe gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe ó ń torí gbogbo ipá ni ìjọba ń sà láti rí pé gbogbo àwọn tó ń gba ilẹ̀ onílẹ̀ lọ́nà kò tọ́ tí wọ́n sì ń jẹ gàba lé ilẹ̀ onílẹ̀ gbogbo wọn pátá ní òfudu balẹ̀ ẹjọ́ tí wọ́n sì fomi ṣàn lọ́wọ́ nù nígbà tí wọ́n bá gba àwọn ilẹ̀ kúrò lọ́wọ́ wọn ó ní èyí jẹ́ abala àkọ́kọ́ nínú iṣẹ́ àkànṣe léyìí tí wọ́n gbé fún àjọ tí ó ń gbógun ti gbígba ilẹ̀ onílẹ̀ lọ́nà kò tọ́ náà ní abẹ́ òfin ó ní ẹ wá wò báyìí kò sí ìbọ̀wọ̀ fún ẹnikẹ́ni o bó ti wù kó ga tó bó ti wù kó jẹ́ láwùjọ kó rọ́wọ́ halẹ̀ rọ́wọ́ họ rí ó ní kò sí tó jọ kò sí ìbọ̀wọ̀ fún ẹnikẹ́ni nígbà tí ẹni tí ó jẹ́ wọnlẹ̀wọnlẹ̀ sọ̀fíọ́ léyìí tí wọ́n retí pé òun ló yẹ kí àwọn ìwé ilẹ̀ tí ó jẹ́ ojúlówó kó wà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n tó ti lọ bára rẹ̀ lọ́nà àbáàdì báyìí lábẹ́ òfin ó ní èyí jẹ́ àpẹ́wo àti àmì wípé àjọ amúṣẹ́yá lórí ọ̀rọ̀ àwọn tí ó ń gba ilẹ̀ onílẹ̀ náà ni wọn ò ní wojú ẹnikẹ́ni ẹ lọ kàyúkù o nínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post vangard ìwé ìròyìn the nation àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Eni to luwa dale jo to lohun oba to nfa pajanu.
3: Gbogbo ma to lugbe isinibo.
4: Ti oba Motayo asinibo je oba won.
3: Inu ejo to pe
4: ode Igoba.
3: Abi akoso oba adele wa deni yi. Oba logun
4: olu ode Igoba.
3: Sunday Boboye.
4: Sao Igoba.
3: Ebe
4: Ogun dare omorege.
3: Ati ako wo idile sao.
4: Akanjo Ola Ibinisa.
3: Osola Igoba.
4: O ti je bi
3: for ojo Friday 24th April 2026.
4: Ejo appeal number CA/AK/151/2024.
3: Ti adajo meta ototo da.
4: Ile Igoba.
3: Ti oloye
4: ileri fiya ti oloye Isimija
3: lati tau
4: Oluwa seleri si
3: ile ejo wi pe
4: ilu Igoba ni tau golu ba pala
3: ise isinibo
4: alejo ni isinibo je
3: ilu Igoba
4: ile ile alayo
3: awon isinibo npe
4: ni ti won
3: ise ti won
4: ile sa
3: ode Igoba loni
4: abi ese oba loni
3: an se kire
4: won ni fe si janduku
3: eni to wa ba te o fi mu kata o fi
4: ile na wa lowo otun atowo
3: se omi usi
4: agba owo otun wole si isinibo
3: agba ibi roboto
4: fun ilu isinibo
3: lati
4: ba
3: iwase
4: gbe eni to ra le kole nbe
3: lo ma sanwo sodo
4: agbejoru ebi
3: Bello,
4: Anu Olusembas,
3: number 9,
4: Odofinle,
3: opposite Unity Secondary School,
4: Bogi,
3: Akure,
4: Obalogun Igoba,
3: pelu
4: Ajagunode,
3: ati Ijile Sao,
4: Lonkede.
5: It was at it now.
6: Eku dede woyo eyin temi ni ilu Akure emi ayafemi alagbo lo nkiyin ti office wa wa ni Isolo Junction ni egbe Democracy Park ni Akure ta bore wo obirin to ti wa ni ile oko lojo to ti pe ti o romo pe ranse ma bo lodo femi alagbo tabi wo to ti ni kan ri to si nwa si ni ma bo lodo femi alagbo tabi wo obirin ti nkan osu re ndin ni tabi on le ni ma bo lodo femi alagbo tabi wo ti nkan rin kiri lagu ara re ma bo lodo femi alagbo tabi wo ti ara nta bi eni pe won data si elara ma bo lodo femi alagbo tabi wo ti nkan rin kakiri agwara re ma bo lodo femi alagbo tabi wo okunrin ti o le gba bo lori papa gege bi osime ati igalo ma bo lodo femi alagbo asiri ti mo fi wa nile femi alagbo disin ma bo ke a fi fun ni number wa re 0706532684 3 la kan si 0706532684 3 ai so ni fi ara wa se ibugbe o ami o digba
7: e ba la ma ja ma loka ama ja ma loka o akure o iya mo rin o ama sha mo loka o o gba paradu omi ayaba
8: ama o pa
7: o ni kakure ba ti leyin re
8: olorun ni leyin o ni o
7: amo re o ponu akure
8: e ni onorebu
7: abi adun
8: akiwumi
7: amo si balarabe
8: o mo ti ye ole
7: nu iboko mese yo
8: ni egbe adc
7: lati ya soju sofi ku alabuja
8: balade
7: irede
8: erun de ba ni gusu lakore
7: ariwa akora
8: oni ka ma ti depo
7: e se gudugudu meje
8: aya mefa
7: odomode amofi
8: olu oselu
7: ate bo rade je lagbe hun
8: busu lakora
7: atariwa akora
8: onorebu bala
7: oni ka
8: mo japo
7: e gudo jabo
8: akora bala ti lomi
7: tele kojo te ro
8: onorebu abiodun
7: akiwumi bala rabe
8: omo ni olokele sa ibi ke gbe sopo si
7: ma ri so saje woti woti onokele sa
8: oni ba ne fe ara ulu
7: ni mo kemi akede fo
8: bala rabe fo re
7: omo akiwumi li yo se
9: bala oni ka bo fo re atare mo
10: mi era mi kale oro po mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni
11: oda
10: se kan sun lo ni
11: aba ayo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile
12: ta gbe kale lona ti gba lode
11: 24/7 aba make sure
12: ko lo ti nu rara
11: o kagu eyin didun ara riro
12: afogede gede do ti ara danu
11: logo lomo okunrin agbaduro to
12: ti o si ma sise akori lodun lolufe re
11: iwe atebo la fi pelu re
12: ajo nadak fun tedugba
11: o da lagu ara
12: 24/7 abamission
11: lati je alagbata jake jado le nigeria
12: e ma pe 0916062653 0916062653
11: oruko money janu omo
12: 24/7 abamission
11: gbugbu iga
12: ijawa ija osi
11: always guide me
13: osugba si dike laye nlo si dike laye nlo sandi adie la won ma tun se si dike laye nlo ogun mata logbo ko mara lawin o pada ti dopin santagbara ka so yoku leta si dike laye nlo santagbara ka so yoku leta si dike laye nlo ko to ba ti ra to ba je electrical appliances computer ati computer accessories won ta automobiles o se ko non ta lo ba si dike e wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lóòjú ẹ̀jẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá te ba ti wa sunday daji 50% wa boja yin fun yin ba ma so ku die die ko si owo ile lori e o zero interest ni won ho ko si lori e le download app yi lori app store.
6: Daddy Junior Joe Jensen, ma Jimmy Kale, gbogbo e na ojuseju meji lo.
5: Ah, mommy Junior, ma yeye mi. Mo ti yato si ti tele.
6: Fi mi le jare.
14: Digo tap apaka su lo tun se go.
6: Ye, ma pa mi jare je nse ya awon omo mi.
5: Nbo lo nsa lo.
6: Runo Daddy Junior, ogbon wo lo da.
5: Emi na ko, isowo Digo tap apaka su ni. Ogun ta fi mo ijile pa ewe ati egbe le wa papo lona igbalode. Fun awon okunrin. Ajabi dani.
6: Eh.
5: Be ni, ore mi alowo le lo fun mi. O wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise. Ewo ni ko njo wa nle lati je ko okunrin o ma wo ke. Finu ka bi o se kele kai bigo kababa capsule iru kan so won lawojo okuta ile ise ayo aba health limited lo popo fawon okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 0803860658 le kan si 0803860658
1: Tayode
0: dodun
1: Are Bola Ahmed Tinubu lana ode yin lo ma ti so gbangba pe koni saye fun iwa jegujera kankan ni orilede Nigeria o Are Bola Ahmed Tinubu to soro yi ni ilu Ado Ekiti lana ode yi lasiko igba ti won wa si orisirisi awon ise akase eyi ti ijoba ipile na ti won ti se ni Are Bola Ahmed Tinubu lo soro na Are Bola Ahmed Tinubu leni ti igbakeji re iyen Kasim Shettima to wa soju fun ni o se be lo soju Are Bola Ahmed Tinubu ohun nibi ti won tin si ile ise yi to wa fun ajo EFCC ni o ti so oni ni ipele Ekiti awon ri ise takutako yi to je pe o lo nbe o ati pe ni asiko ta wa yi o koni si pe boya enikeni o n bo se abe pe boya ohun sise kan tabi ise oba tabi ipo kan lo wa ko wa tori be ko wa ma ko owo ara ilu je oni iyan se se dadada o oni ka wa wo orisirisi awon ise akase yi ti ijoba Abiodun Oyebanji ti o ti se yi oni owo iyan lori gan gidi oni papa julo e wo afara oloke nkan bi oni kilomita kan o le esun meji yi to je pe o se oni se ri pe ise gidigidi ni o se yi o tun tesi waju ninu oro re oni se ri o n ro gbogbo awon eyan ti won mo nkan to je pe o to ati eyi to da lati se be ki won pada dibo fun gomina Abiodun Abayomi Oyebanji ni elekeji ninu atejade yi ti oluranlowo agba lori oro to ni se pelu iroyin ati ibara ara ilu soro si igbakeji are ohun ni Stanley Nwosa to fi lede lo ti so oni pelu ise takutako eyi ti Abiodun Abayomi to ti se ni ipinle Ekiti nse ni ki gbogbo won ki won gbarukute lati le je ki ise to ti nse na ko ba le ma tesiwaju e koja lo sinu iwe iroyin The Nation ke lo ka

0: wutiwuti ni boloda.
1: Se pe o ti gbo.
0: Wi pe kini?
1: Wi pe ilu le Oluji ti rokeke rokeke. Nitori is the perennial majesty of Dr. Olufadeni Adetimeyin. Demokod the second. The Jegun. And paramount of the Oluji kingdom. To shayeye odun kewa lori ite gbogbo legbejegbe ti maso. Ilu tin dunyungba. Ni ilu Ejefon. Eyi la wa egbe APC. Lokunrin ati lobinrin. Lori le lalejo. Ni gbogbo ward ni joba bile Oluji okego. Finki oba wa olorire. Oniwa tutu bi adaba. Oba to nle pa on rere. Fun ilu ati gbogbo eniyan. Boy boy ni awa omo egbe APC. Duro ti joba yin. Asimo wipe e ko wa dele leri lase eduwa kabiyesi ododun ni sapo nruwe ododun loro ngbona to ba di lamodun kajo fa iku dagbera bakan no lanki awon oloye giga awon igbimo iseto ati gbogbo mo bibi o ijefon ni le lokolodo leyin odi ku orire to ba wa ile oluji oni baje o ipinle ondo oni daru ami
2: right honorable jerome olorun yo lemi apc chairman ile oluji oke boluku government and honorable ola oluwa kindoli re honorable commissioner for budget and economic planning ondo state announcers
3: parapọ̀ jọ kérúbù àti sẹ́ráfù níjọba ìbílẹ̀ òdìgbò ń pe gbogbo lórí jọ àti aṣojú ìjọ kọ̀ọ̀kan pẹ̀lú gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run tó képe májẹ̀mú mọ́sí olúmọládé tán láṣẹ síbi àpérò àti ìpàdé ńlá pàtàkì tí yóò mú àyípadà tó wọnú sí ìránṣẹ́ wa àti ìpínlẹ̀ wa lápapọ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìran ikẹ́ parapọ̀ wọn mọ́lé ó ṣe pàtàkì fún gbogbo lórí ìjọ kérúbù àti sẹ́ráfù tó wà ní ìjọba ìbílẹ̀ òdìgbò láti farahàn síbi ìpàdé àdúrà tó máa wáyé ní Monday ọjọ́ 15 oṣù kẹfà ọdún 2026 ní dèdè aago mẹ́wọ̀ òwúrọ̀ ló máa wáyé gbọ̀ngànlájọ Ebenezer Sacrestianess Odole òdìgbò ta ló ti máa wáyé bí a ti ń retí àwọn ìlú wọ̀nyí ìgbúròwò àjọẹ akíntola ọrẹ kájọlà arárọmí òbu ọtúnlan oníṣẹ́rẹ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìjọ cns àjùmọ̀ṣe gbogbo wa ni ẹ wá kájọ gbé lárugẹ nínú ìfọmọ̀sọ kan tí yóò mú ìtẹ̀síwájú ńlá dé gbogbo àwọn ìjọ wa mọ̀ gbàgbé Monday 15 June 2026 by 10 a.m. ni o ẹ̀dà àpọ̀sù adérojẹ jp ẹ̀dà àpọ̀sù ọlárẹwájú ẹ̀dà àpọ̀sù akínibí ń retí láti gba gbogbo yín lálejò fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ máa pè sórí 08034407451 àti 08034408790 àparapọ̀ cns odigbo local government committee àwọn lórí akéde ẹ.
4: Welcome to Dominion Cakes and Confectionaries, where every bite is specially made for you. Are you craving fresh, soft, and delicious bread? Dominion bread is all you need because you have tasty varieties such as white bread, coconut bread, and banana bread. Dominion bread is simply irresistible. That's not all. Beautifully decorated cakes for all occasions, donuts, meat pies, yogurt and puffy, chin chin and small chops are all available for you to make a choice. Everywhere you go around town, just ask for Dominion Bread, produced by Dominion Cakes and Confectionaries, adjacent NNPC, Songuado Road, Akure. Call or WhatsApp 0703-799-9152 or 0907-776-4455. Dominion Cakes and Confectionaries, freshness you can taste, quality you can trust.
5: Hey, iṣẹ́ olúwa bá ń sán gírìrà bí ara ó ń kú gírìrì bí òjò. Torí náà tètè máa bọ̀. The right hand of God miracle ministry. Ní

0: Ọlọ́run ni baba ọmọ tó lè gbọmọ òun lọ lọ́wọ́ gbogbo rọgbọ àdìkú tí ń yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Ìbẹ́ ìṣe ìṣòro aláfiṣe ni tàbí alákòóràn tàbí aláǹkó tó jẹ́ ti generational. Èyí tó wá ń fa ìrìnà ìrìnlò àìríṣẹ́ àìríṣẹ́ àtàwọn àìsàn kéékèèké wẹ́wẹ̀wẹ́. Àbí ṣòro ọ̀rọ̀ bọ̀ tó ń ṣe on and off tàbí èyí tó fẹ́ di permanent secretary tó fẹ́ máa gba sálárì lọ́wọ́ yín for life. Alfred Chitu Awise Jesu fún ara ẹ̀. Ìlú àwọn àfàdúrà jagun tó ti momi ẹ̀mí jẹun ẹ̀mí wọṣọ ẹ̀mí. Wọ́n ti gbáradì láti wá ṣínà àdúrà bọ́lẹ̀ woro wara. Kẹ̀ wá disagree pẹ̀lú àwọn nǹkan tí bọ́mọ ẹ̀dá fira. Physically, medically, mentally, financially and spiritually. Òwúrọ̀ ọjọ́ Thursday yìí tún ni o. God bless you as you come.
1: Yọdún Káyọ̀dé àjọ ọlọ́pàá nípínlẹ̀ Ondo lánàá ọjọ́ Ìṣẹ́gun náà sọ wípé àwọn ti rá àwọn mẹ́rin afurasí tí wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ nínú bí wọ́n ṣe jí Omidan Ogechi John ẹni ọdún 26 gbé ní ìlú Ọ̀wọ̀ níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ń ṣiṣẹ́ àlàyé inú àtẹ̀jáde tán ta rí síta láti ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jimoh. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún, àwọn afurasí náà ni Friday Ṣọlá ẹni ọdún 37, Friday Monday ẹni ọdún 21, Ọ̀ṣọ́ Joseph ọdún 24 àti Lawa Miriam. Jimoh ló wá ṣe àlàyé pé ọmọbìnrin tí wọ́n jí gbé náà ni ó jẹ́ wípé àwọn géńdé kan léyìí tí wọ́n wà ní pópónà ibi tí ilé epo Gòsákò tó wà ní pópónà márosẹ̀ Mùrẹ̀sí Àkúrẹ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kì mọ́lẹ̀ ní ọjọ́ ajé ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún tí a wà yìí o. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ṣe àkọsílẹ̀ fi ṣe àṣeyọrí léyìí tí ó ṣe bẹ́ẹ̀ ó lórin nípa bí wọ́n ṣe ń gbógun ti ìwà rògbòdìyàn àti ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Ondo. Àṣeyọrí tí wọ́n ṣe ọdún mọ́ṣe dóòlà Omidan ẹni ọdún 36 náà léyìí tí wọ́n sọ pé wọ́n kì mọ́lẹ̀ nílùú Ọ̀wọ̀ tí wọ́n sì fi kélé òfin gbé àwọn mẹ́rin léyìí tí ìtàkùn tún ṣàgbéso elégédé wọn mọ́ ìwà ọ̀daràn náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe kà á, àwọn afurasí náà ni wọ́n dédé sí agbègbè ọ̀hún o nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ aláwọ̀ eérú kan léyìí tó jẹ́ Toyota Camry ṣùgbọ́n tí kò ní nọ́mbà kankan náà fi tipátì kúkú kí arábìnrin ọ̀hún mọ́lẹ̀ náà sì gbé wọnú ọkọ̀ ọ̀hún nọ́mbà tú dànù síbi tí ẹnìkan ò mọ̀. Níbi àwọn ọlọ́pàá ṣe ń tẹ́wọ́ gba ìpè pàjáwìrì náà lọ́gán ni àwọn ọlọ́pàá ọ̀hún ni wọ́n gbé àwọn ìgbìmọ̀ dìde o. Bẹ́ẹ̀ kẹ̀ ni àjọ àmọ̀tẹ́kùn náà bí sóyà ọ̀bárùn akùn lọ́wọ́ náà darapọ̀ mọ́ àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn ọdẹ ìbílẹ̀ àti àjọ fìjìláńtì pẹ̀lú bí wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe ọ̀hún. Ni gbogbo àwọn ibi tó wọlé sí ìlú Ọ̀wọ̀ àti ibi tó jáde ní ìlú Ọ̀wọ̀ ọ̀hún pẹ̀lú gbogbo àwọn ibi tó lọ sí àwọn ìlú alámùlẹ́gbẹ̀ẹ́ pátá iná lọ pagidí ò tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣọ́bẹ̀ bí àjẹ́ńṣọ́lé Olódùmarè nígbà tí àwọn ìpàráàró àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nínú ilé nínú iṣẹ́ ọlọ́pàá àti àwọn agbófinró tó kù ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tú gbogbo àwọn inú igbó yẹ́bẹ́yẹ́bẹ́ léyìí tí wọ́n ní gbogbo ọ̀nà tí àwọn ajínigbé ọ̀hún tán lè gbà sá lọ pátá iná ti pagidí bí ìgbà tí èèyàn pagidí tu òkété o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, àwọn ẹni tí wọ́n jí gbé ọ̀hún àti àwọn afurasí náà ni wọ́n bá wọn ní orí kò kan níbi tí wọ́n ti ra wọn mú. Jimoh wá ṣe àlàyé, ó ní dídáhùn kíá tí àwọn ẹ̀ṣọ́ aláàbò dáhùn òun ló mọ̀ fún wọn ní èsì àṣeyọrí wípé àwọn afurasí náà ni wọn rí ọ̀nà láti tú dànù ilé tó ń mú kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n ká wọn mọ́ inú igbó ní ọ̀jana nílùú Ọ̀wọ̀. Ó wá fi kún wípé àjọ ọlọ́pàá tí wọ́n gbé ìgbésẹ̀ lórí ìfimúfilẹ̀ léyìí tó lóòrìn gidigidi lágbègbè ìgbà tí wọ́n ṣiṣẹ́ akọ ọ̀hún náà fi takò òfin gbé àwọn mẹ́ta léyìí tí wọ́n sì bá alùpùpù arábìnrin kan ní àkàtà wọn tán nígbàgbọ́ wípé wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ìwà ọ̀daràn náà. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Camry náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ni wọ́n ní wọ́n ti gbé fún bàbá aláwo kan léyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Lawa Lucky tó wá láti àdúgbò Ìdímepé nílùú Ọ̀wọ̀ ọ̀hún ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tó ti na pápá bora. Ẹ wò tẹ bá fẹ́ kàyíkù ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Káyọ̀dé
1: bíọ́dún
2: pẹ̀lú bí wọ́n ṣe ń sọ pé àrùn ẹ̀bólà ó tún ti ń farahàn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ní ilẹ̀ Áfíríkà báyìí. Ní ìsinyìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti bọ́wọ́ lu nǹkan bíi bílíọ̀nù 10 náírà o láti pé kí wọ́n lè fi ṣe ìgbáradì láti lè kojú àrùn ọ̀hún kó mọ́ bá wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde, wọ́n ní àrùn ọ̀hún ló jẹ́ pé ó ti wà ní orílẹ̀-èdè Congo àti orílẹ̀-èdè Uganda o léyìí tó sì jẹ́ pé ó ti ń ṣe wọ́n lọ́ṣẹ́ ńbẹ̀. Ṣùgbọ́n láti lè jẹ́ kí eléyìí kó má lè wá sí orílẹ̀-èdè Nàìjíríà tàbí láti lè má jẹ́ kí àrùn náà kó lè bá ẹnikẹ́ni ní orílẹ̀-èdè yìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá sọ pe o nbo nbo awon la de de yen laye ojo ojo ohun ni o oni nisin oju ni won buto oni tori na o fe tete ya moju to nisin ko to di pe boya ran ohun o to kale ni orile de Nigeria ninu atejade yi to jade lati office eni ti se ban damaran si are on lori oro to ni se pelu iroyin yen bayo onanuga lo fi lede lana to so pe won se eleyi ni lati le ro eka eto ilera lati le ro lagbara oni won si ti gbe awon igbimo kankale yi to je pe won yo bere si ni sise lori re le ti ko ni je ki arun ohun ko le sose ni orile ede Nigeria koda olori awon osise si are Bola Ahmed Tinubu iyen Femi Gbajabi Amila ohun gan ni won fi se olori won pelu opolopo awon asoju lati awon ile ise kokan eyi ti won so pe ki won wa nbe baka na ni won tun so pe ka won eyan kan lati awon ipile kokan ni orile ede yi ka won na ki won tun wa lara awon to je pe won yo ma ri si arun ohun ko ma ba wole si orile ede Nigeria e ri pe arun na ni won so pe o ti n gbile bayi sugbon are Bola Ahmed Tinubu so pe lara awon nkan to je pe ohun yo mu ni baada ninu isejoba ohun oni pe ki ilera awon omo orile ede Nigeria ko ba le ki pe pe e wo e koja lo sinu iwe iroyin punch ke lo ka lekunrere
1: ayadi ajo lopa ni pele osun na ti kede pe won ti fi kele ofi gba awon afurasi omo egbe okukun meta ati awon janduku oloselu leyi ton si ri awon kan ja ogun iba atota gba lo won be ke ogun abenu gongo ati awon kan ja oloro miran en won ri gba ninu ise atunsi leyi ti awon lopa se lona ototo ni ipinle osun eyi n lo mo jeyo ninu atejade leyi ton ta rista lana ojo isegun lati owo agbenuso ile ise olopa ati ipinle osun dsp abiodun ojelabi lori oruko komisina olopa ipinle na ibrahim gutan gege bo ise alaye inu atejade ohun o ni fikele ofin gbe naa lo wa lara ipa ti awon olopa naa ti won sa lati ri daju wipe ipinle osun lo duro dede ti o si si oro iwa odaran mo ni ibe o ati wipe gbogbo awon to wa nipinle osun ni won je awon ti o se be ti won gba ofin laye lati se ise owo re won si wa le wa ni alaafia nitori gbogbo oniwa odaran pata ni won fe fi ipinle osun so are fun o nitori idi eyi kikaluku won kan le bese won soro na papabora eyi ti owo ofin ba si te ki o se be ku bara emi kere ma nje gege bi olopa se daruko awon afurasi ti owo te ohun gege bi Adekola Olayinka Abdullah si seni odun 37 bakan na omolara Ezekiel ni odun 28 ati Babatunde Azeez ni odun 28 awon ti won ri gba lowo awon afurasi ohun gege bi atijade ohun se fi han ni iban ilewo pelebe bareta pisu le meta ototo won si ba ota iban ilewo ohun eyo kan le ti won ti lo be iban gboro bare ti won gisi kukuru ati cartridge meji to je ti ota bare ohun ada alamu merin to mu sasan pelu aake meta ototo nigbati ajo lopa so pe ise ti won se ohun lo bere ni ojo 22 osu karun odun ti a wa nu re ni nkan ago 10 owuro nigbati awon lopa ipararu ti won wa ni abe area command ti ikirun ti won se arinba pade Abdulaziz nigbati won duro si oriko duro yowo ibe ni won ti se ise lowo kan to pade Abdulaziz ohun gege bi ajo lopa won sise alaye won ni afurasi na ni logun alukuku ti o ni number o leyi to mu ki awon lopa da duro ti won si bere si ni bere oro lowo re ti won tu alukuku ohun lasiko igba ti won yewo fini fini ni number ibon ilewo pele bi meji leyi to je ti le okere eni bareta pisu ohun pelu aake ati ogun abenu gongo ni ara arakunrin ohun o ejo ohun ina tata tukure lo si oriko ti fi nkile wada ile ise olopa ti ipinle osun leyi ti won ni ki awon ti n gboju agan si oro idigunjale ki won bere iwadi lori oro ohun olopa wa so pe Abdulaziz na n lo jewo o lasiko igba ti won po onifun wipe ohun wa lara omo egbe okunkun eye leyi ti o si so wipe ohun lo si ibi ti ohun ti fe lo ko ogun abenu gongo ati awon irinse ti n be lowo ohun awon ota ati ibon naa fun awon omo egbe okunkun ohun leyi to si daruko omo lara Ezekiel ko to di pe won fi kele ofin gbe o wa se alaye o pelu ifimufile ni wipe won fi kele ofin gbe Ezekiel ati Babatunde Azeez lasiko igba ti awon olopa ti won ri won mu ni won tun ri ibon agbeku leyi ti o je bare ti won gesi kukuru lowo won pelu bareta pisu eyo kan ti won si ba ota eyo kan ninu re awon olopa wa kan keke wipe kini e lo sinu iwe iroyin Daily Post iwe iroyin Punch atopo iwe iroyin mi tun jade loni e ba nbe
2: kayade
1: dodun
2: olori ile igbimo asofin agba ile yi iyen opeyemi bamilele lo mo ti so oni ko so oto ninu oro kan yi ti won so ti won ni awon owo yi to je pe awon asofin ohun gba lo je pe awon fura won gan ni won so pe iye bayi gan ni agbodo ma pe fu ara wa oni yato si yen o oni ajo yi to je pe o ri si ipawo wole ati bi won se na ni o ma se to bi won se ma fun awon omo ilegbimo asofin na lowo te ba na ti te ba si gbagbe e ri pe ile ejo ge ati joba apapo kan eyi to fi kale si ilu eko laipe yi lo so to so pe ko bo fi mo be ni o si bi ni o gbo boju mu pelu bi won se so pe won fe na nkan bi bilionu lona edegbe ta le ori awon oko yi to je pe won ma ma na ti awon ye ti won si wa ma ma lo iyen ni ilegbimo asofin on to si tu je pe won ni awon omo ilegbimo asofin on ni won yo si tu ma fun ni awon owo kan koda won ni nkan bi 40 billion naira ni won so pe won fe fira oko fun awon omo ilegbimo asofin mejeje le yi ti won si tun so pe nkan bi 80 billion naira ni won tun ma na o lati pe ki won le fun awon ti won je asofin tutun eyi ti won wa ni ilegbimo asofin na ṣùgbọ́n ṣá nígbàtí ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bá ní délé má jẹ́ kó di mímọ̀ oníṣẹ́ rí pẹ̀lú bí ilé ẹjọ́ bó ṣe gbé ìdájọ́ náà kalẹ̀ ó ní nǹkan tó máa ń ṣe ni láàánú ni pé àwọn èèyàn ìlú wọn máa ń sọ àárírí sọ káàkiri tó sì máa ń ṣe àwọn èèyàn lọ́nà nítorí pé owó èyí tó jẹ́ pé wọ́n máa ń gbà ní ilé ìgbìmọ̀ asòfin náà kì í ṣe pé bóyá àwọn fúnra wọn ni wọ́n ń sọ pé iye báyìí la gbúdọ̀ máa gbà o oní àjọ tí ń pawó wọlé tó sì tún pin àwọn gan ni wọ́n sọ pé iye báyìí ni wọ́n gbúdọ̀ máa fún wọn ó ní sẹ́ẹ̀sì rí àwọn owó èyí wọ́n lọ fi ń ra ọkọ̀ ni ó ní àwọn ọkọ̀ tí wọ́n rà kì í ṣe pé kí wọ́n máa lò ó fún ìgbafẹ́ ara wọn nìkan o ó nítorí láti lè máa rí láti fi ṣiṣẹ́ òun ni ọkọ̀ náà wà fún ó ní ẹni tá a sáà sọ pé kó lọ sójú ẹkùn rẹ̀ kò ní máa fi ẹsẹ̀ rìn ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n ṣe ń fún wọn ní ọkọ̀ yìí tó jẹ́ pé wọ́n ń lò náà o ó ní nítorí ìdí èyí ó ní kò sí bójúbójú kankan nínú gbogbo nǹkan tí wọ́n ń ṣe nílé ìgbìmọ̀ asòfin ọ̀hún níwọ̀n ìgbà tó ti jẹ́ pé kì í ṣe àwọn fúnra wọn ni wọ́n máa ń sọ pé iye báyìí ni wọ́n lẹ́tọ̀ọ́ láti pé kí wọ́n máa gbà tó jẹ́ pé àwọn àjọ èyí tí ń rí sí owó náà àwọn fúnra wọn ni wọ́n ń sọ ọ́ o ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn pons kẹ́ ẹ lọ kà á.

0: àwọn àgbẹ̀ láti mú ìwé pélébé ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà NIN nọ́mbà ìdánimọ̀ ilé ìfowópamọ́ wọn BVN àti àwòrán pélébé mẹ́ta wá fún ìforúkọsílẹ̀ ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agri jẹ́ olùrajà tó ṣe fọkàn tán nípa dídáàbòbò àgbẹ̀ ríran àwọn àgbẹ̀ lọ́wọ́ láti jẹ́ kí àwọn àgbẹ̀ ó ní ọjọ́ ọ̀la tó dára tó dúró digbí lórílẹ̀-èdè Nàìjíríà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 08164185383 tàbí 08128940154 tàbí kẹ lọ sí ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agri tó bá súnmọ́
1: yín. Òṣùpá sídìkì ẹ̀ láyé ń lọ sídìkì ẹ̀ láyé ń lọ sàndíyàdíyẹ làwọn máa tún ṣe sídìkì ẹ̀ láyé ń lọ ogun mátà lọ́pọ̀ kó má ra láwìn ó padà ti dópin sọ̀ǹtàgbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ń lọ. Sọ̀ǹtàgbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣiríṣi nǹkan náà ń tà lọ bá sídìkì ẹ̀ wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dàjì 50% wọn á gbọ́jà yín fún yín wọn máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn kò kọ́ wọn sí lórí ẹ lè download app yìí

0: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavor sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Big bag. Gaining velocity on Adaba FM.

0: ọ̀run ya bọ̀ kí máa ṣọ̀rọ̀ ẹnìkan. Apálára ìgbọ́wọ́ nìyẹn kan, bí a ọ̀rẹ́ ní fẹ̀yìntì, bí ọ̀lẹ́ làárí, bí a ọ̀rẹ́ ní fẹ́ gbẹ́kẹ̀lé, á tẹra mọ́ṣẹ́ ni. Àgbà tó dàjẹ́ ìwẹ̀yìn, oníwọ̀n rúgbà rẹ̀ délé. Owé lẹ́ṣẹ́ ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣẹ́ owé, bọ́rọ̀ bá sọnù owé la fi ń wà. Bí abẹ́rẹ́ bí abẹ́rẹ́ là ṣèké, ọjọ́ tó bá tóbi tọ́kọ́ ta fi ń roko nípa ni. Àjá tí àwọn onímọ̀ kàparù lọ́gbọ̀n. Àwọn Yorùbá bọ̀ ní wọn afọ́jú tí kò sùn tó ló ń sùn ara rẹ̀ ní tànjẹ ìgbà tí kò sùn ké lórí. Nínú ra wọn Yorùbá wọn níbi kú bá ń pojú gba ẹni àmì ọ̀run a máa sọ ni. Nínú ra wọn Yorùbá wọn ní ìkúnfilé han ni ọ̀nà fi ní ọjà òòṣà ògìyàn kò ní fọ̀nà ara kiri láéláé. Ó ní kà nínú kò ní káànú ọ̀gbẹ́gi ṣóńṣó bojúgun. Yàrá gbóná kò ṣeé sùn, ọ̀dẹ nítalẹ̀, ìrì àmù kò sì tún já sùn ta, a ò sáà ní rọ̀dẹ̀dẹ̀ lókè bí àdán. Ọlọ́run ọba ọba àánú mọ́ kí ọ. Ọba alágbára lórí gbogbo ẹ̀dá pátápọ̀ mọ́ kí ọ. Ọba àná ọba ò ní ọba títí ayérayé mo kí ọ.
1: Tó ti ràn mú ti pẹ́ aṣọ kí ló fi mú.
0: Ọba olóore ọ̀fẹ́ aláàánú jùlọ mo kí ọ.
2: Sọ̀rọ̀ fún bàbá wọn.
1: Ọ̀rọ̀ lọ mi.
0: Ọba tí ò ṣe rí fi ọba tí ò ní kú mo kí ọ.
1: Ọ̀rọ̀ lọ
0: mi. Ọba tí ń pa ni ọba tí ń jí ni mo kí ọ.
1: Ọ̀rọ̀ lọ mi.
0: Ọba àwọn èèyàn, ọba àwọn àlùjọ̀nà, ọba àwọn màláìkà mo kí ọ.
1: Ọmọ ilé ti jẹ.
0: Ìwọ nìkan ní màá sẹ Ọlọ́run. Ọ̀dọ̀ rẹ nìkan ní sì ti máa wá ràn lọ́wọ́. Mo kí ọba àlàáfíà. Tí ń fẹ́ ni ó wù lálàáfíà. Wọ́n kí gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ rédíò Àdàbà.
1: Ọmọ ilé ti jẹ.
0: Ẹ̀yin olólùfẹ́ ètò òkò ọ̀rọ̀. Ó kí yín pẹ́ kú dédé wò yìí. Àlàáfíà ká bá yín bí.
1: Ọ̀rọ̀ lọ́mọ ilé ti jẹ.
0: Akú bí lu ṣe rí o.
2: Kò ní gbà o.
1: Ọ̀rọ̀ lọ́mọ ilé ti.
0: Ọlọ́run ó bá a tó.
2: Olú sílẹ̀ àtúfẹ́ lówó iṣẹ́ bọ́.
1: Ọ̀rọ̀ lọ́mọ ilé.
0: Bá ti ń ṣàmì ẹ̀.
2: Mo ti rán lágàrà.
0: Ní kẹ̀sì máa mọ̀ pé níṣẹ́ ṣe lórí ẹ o.
2: Ó
0: kí ipa ẹ̀kú dédé wòyí ẹ káàbọ̀ ẹja fi nǹkan dìlédì ẹja kì fi ìdílé nǹkan kí á gbé tòótò ní.
2: Ilẹ̀kẹ̀ kò lójúra tó
0: kò bọ̀. Olódodo ọ̀rọ̀ tígún ní bí ẹ̀gún ọmọ akẹ́ ṣaṣa kọ́ lọ́rọ̀ gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kíni bàbá ńlá ọlọ́rọ̀ ò ṣe. Adéyẹmí làwa ló ń kí ipa ẹ̀káàbọ̀ sórí tòótò ní o. Olóòdẹ tó bá ń tòrò ilé tó bá ń dùn ọmọ àlébẹ̀ ni ò tí ì dàgbà o.
2: Ọ̀rọ̀ lọmọ rẹ létí mi jẹ́ o.
0: Àwọn ọmọ àlè tẹ́ bí àwọn eléyìí ti ń dàlúrú wọ̀nyí o. Wọ́n ti dàgbà wọ́n ti wá ń dàlúrú.
1: Ọ̀rẹ́ òun rẹ̀ pé jẹ.
0: À ń jí ni gbé à ń ṣe jàǹdùkú à ń dàlúrú tí àwọn ọ̀dọ́ ń ṣe ní ìsìn. Ò ń fa àbójútó. Wọ́n lé abuké ẹrù ẹ wọ́ olókè lẹ̀ ń wọ ẹ̀wò ìsàlẹ̀. Káníkẹ́ ẹ̀wò ìsàlẹ̀ ni ẹ mọ ibi tí ẹsẹ̀ ti wọ́ wà. Gbogbo nǹkan tí a sọ náà ni pé gbogbo nǹkan tí à ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló wá látọ̀dọ̀ wa tá a jóbi. gbogbo wahala tin sele ni ta yi opolopo lo wa latodo awon bi o be ni opolopo lo si tun wa latodo ijoba kani pe oni kaluku wa sese wa daada ni lori awon omo tan bi gbogbo nkan tin sele yi ba ma sele ati joba atawa aralu baba nsise wa atawa unbi baba nsise wa bo se ka sise wa ba o bi lu se ndaru ye oni ri be o anji ni gbe ajo mo gbe aya bo le iwe anderu bara wa koni simbe
1: ara re o re
2: pe ka pa won ra gbalagba kon ba wa so si
0: to bi awon agbalagba ma npowe kan won lo ju merin ni bi ma igba oju ni wo sugba laye ode oni ko o awon oju merin to bi omo ga oni je kan ba wo won ni je kan ba toju re tori aye ti yato si ta ti jo awon ma tan bi laye ati jo awon obi n to wa daada sugba wa ta to daada ta won obi to daada na awon ma ta wa n bi a soju se wa lori won won gbe awon omo kan loyo lati bi ose melo kan seyin ati iburo boya won ra da won le bayi nisin ki soyo nikan o mo se n gbe eyan ni gbogbo bi nile yoruba to dile yoruba nisin be na nu o ele to ki oya o kan ti e wa buhari ara patapata bẹ́ẹ̀ni nípínlẹ̀ kwara àṣẹmọye àwọn èèyàn táwọn jàǹdùkú tán ti pa láwọn ìlú kan ọwọ́ gbogbo wa ló wà àwọn ọmọ àlètà bílẹ̀ àwọn ilé tẹ́ ń rí iye wọn ti dàgbà o òun ni ìlú òṣè tòrò mọ́ o àwọn ọmọ àlètà bí àwọn ilé tó ti dàgbà yìí ìlú tibẹ̀ sí dàrú o àwọn bàbá wa àwọn bàbá ńlá wa tí wọ́n bẹ̀rẹ̀ òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà kí bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìjọba wọ́n máa fìpinlẹ̀ tó dá lélẹ̀ fún wa káwọn tí wọ́n wá ń dépò nísìn tí wọ́n ò tẹ̀lé nígbà tí ìjọba wọ́lọ́wọ́ dódóde láyé action group ní 1960s 50s 60s wọ́n wo pé kí ni wọ́n lè ṣe o tọ́ máa lè tiwa tí ó fi lè rílu tó ká má bàa bí ó máa lè kalẹ̀ wọ́n gbé tó ẹ̀kọ́ kalẹ̀ tó ẹ̀kọ́ ọ̀fẹ́ àwọn ọmọ tí ìbá wà lóko tí ìbá wà lábúlé gbogbo wọn láǹfààní láti lọ iléèwé lọ́fẹ̀ẹ́ àwọn ló dẹni ńlá nísìnyí o àwọn ní bẹ nípò ńlá ńlá ní ìsìn àwọn ní ìjọba ní ìsìn àwọn ní di gómìnà ní ìsìn àwọn ní kọmíṣánná àwọn ní mínísítà àwọn làárẹ ní ìsìn láwọn tágbádùn ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ní ìgbà náà ká ní pé wọn ò gbétò ẹ̀kọ́ fà kalẹ̀ ńgbà náà ta ló mọ nǹkan tírú gbogbo wa wọ̀nyí yóò dà bóyá ni àwa náà bá ti di jàǹdùkú sínú igbó tábà máa dàlúrú tábà dàm láàmú wọn gbétò ẹkọ kalẹ wọn mọ pé táwọn èèyàn bá lẹkọọ wọn lè ronú lọnà tó dáa wọn sì structure ètò ẹkọ wọn náà lọnà tí ó fi wúlò fáwọn aráàlú ẹyin tẹ wà ń bẹ ní ìsìn kí lẹ ń ṣe o ẹyin tẹ gbádùn ètò ẹkọ ọfẹ awólọwọ kí lẹ ń ṣe ẹyin tẹ gbádùn ètò ẹkọ ajásìn kí lẹ ń ṣe ẹyin tẹ gbádùn ètò ẹkọ bọlẹgẹ lọyọọ kí lẹ ń ṣe ẹyin tẹ gbádùn rẹ ti járíkàndé lẹkọọ kí lẹ ń ṣe ẹyin tẹ gbádùn ètò ẹkọ ti ọ̀nàbànjọ lógún kí lẹ ń ṣe ẹyin tẹ gbádùn ètò ẹkọ ọfẹ ti ambrose ali nípínlẹ edo kí lẹ ń ṣe ẹ ti gba gbogbo ètò ẹkọ náà ẹ ti pàtì ilé ẹ̀kọ́ yín tẹ́ ẹ gbé kalẹ̀ kò ṣeé rí tẹ́ ẹ pè nílé ẹ̀kọ́ ìjọba ọ̀pọ̀lọpọ̀ àwọn ògiri wọn ló ti dàlàpà ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò lè kọ́mọ sí ní ìsìn
3: ẹsì lẹ́yìn ṣèjọba ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ka ẹ̀kọ́ láwọn iléèwé náà ni olólùkọ́ ẹsì lẹ́yìn ṣèjọba ọ̀pọ̀ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mójútó ẹ mójútó ẹ wá sọ pé àwọn kan ń dàlúrú àwọn máa lẹ́tẹ̀ produce lélẹ̀ tó ń dàlúrú o tí wọ́n lẹ́kọ̀ọ́ tó yẹ kóró. láyé ìgbà náà ìjọba gbáwọn ètò kalẹ̀ láti mú kí àwọn aráàlú ó máa gbádùn kí ìrọ̀rùn ó bá àwọn aráàlú kí lẹ̀ ń ṣe ti yín ní ìsín o. mo rántí láyé ìgbà kan ní western region £1,000,000 olówó bọ́jẹ̀tì wọn o ṣe mọyì billions ten gbà ní ìsín kí lẹ̀ fi ṣe. gbogbo àwọn aráàlú òkúkú níbi gómìnà wọn gbogbo ẹbí orí ààrẹ náà ni èrúkọ orí aka ni ẹrú àké orí aka náà ni ṣáàka nìkan ní bẹnu gbó ni gbogbo ẹbí tó yẹ kẹ dìlú àwọn gómìnà yín orí ààrẹ lẹ ń dá gbogbo ẹ sí ṣebí àwọn state governors àwọn ìjọba àpínlẹ̀ àwọn adarí ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama kọ́dà àwọn ti nílé ẹ̀kọ́ fásitì bákan náà lọ́kọ̀ òjọ́ kan kí ni àwọn nǹkan tó gbé kalẹ̀ ń bẹ̀ wọ́n láṣọ ìgbà là ń dá fúngbà ó ti yàtọ̀ síta yé àtijọ́ tó jólùkọ́ là ń pèsè torí káwọn iléèwé wa bá lólùkọ́ a mọ̀ pé àwọn olùkọ́ ṣe pàtàkì láàrin ìlú a lè pèsè àmọye olùkọ́ tá a nílò láwọn iléèwé wa lọ́dún a máa yẹ àwọn tí ó fẹ̀yìntì a máa yẹ àwọn tí ó wọbẹ̀ iṣẹ́ ìjọba nù. ẹ̀yin gómìnà wa ńlẹ̀ yorùbá gómìnà wa lógún lẹ́kọ̀ọ́ gómìnà wa lọ́sùn lẹ́yọ̀ọ́ gómìnà wa lẹ́kìtì kwara gómìnà wa lẹ́dọ̀ ẹ̀ ṣiṣẹ́ kàkà o àwọn ọmọ àlẹ̀tẹ̀ kóta àwọn ní dàlúrú ní ìsìn nítorí àìpèsè nítorí aṣọ ọ̀gbà là ń dá fúgbà iléeṣẹ́ wo làwọn tẹ́ ń pèsè ní yunifásitì tẹ́ ń dá kalẹ̀ rí iléeṣẹ́ wo lẹ fẹ́ kí wọ́n ti ṣiṣẹ́ nípínlẹ̀ ondo nìkan oníye ní yunifásitì tá a ní tó jẹ́ ti state governors àti gọ́ọ̀mẹ̀ntì bẹ́ẹ̀ ni lẹ́kìtì tó jẹ́ ti state government kí ni àwọn nǹkan tẹ́ gbé kalẹ̀ aṣọ ọ̀gbà la máa ń dá fúngbà ẹ mọ̀ pé nǹkan ti yàtọ̀ sígbà tẹ́yìn lọ yunifásitì. tẹ́ ẹ bá sì ronú dáadáa àwọn nǹkan tẹ́ máa produce náà nù àwọn ọ̀daràn àwọn jàǹdùkú àwọn bandit ìlú onítòrò ó yẹ kẹ́ ronú yín ẹ̀yin gómìnà wa ẹ̀yin tẹ́ wà nípò aláṣẹ ẹ̀yin ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin láwọn ìpínlẹ̀ ilẹ̀ yorùbá àtẹ̀dú àti kwara àti kogi ẹ ronú yín dáadáa aṣáájú ní western region láyé àtijọ́ o ẹ dá wa padà sípò aṣáájú tá a wà gbogbo àwọn iléeṣẹ́ wa ẹ dá padà ẹ ṣe pẹ̀lú àwọn aládàáni káwọn iléeṣẹ́ ìjípadà gbogbo àwọn nǹkan wọ̀nyí ló lè mú káwọn ọmọ tí ń dàlúrú yìí ó dè kúrò nínú igbó o ṣe mọ̀ pé kì í ṣe fúlàní nìkan ní jìyàn gbé ṣùgbọ́n fúlàní ti dáràn orí fúlàní gbogbo ẹ̀ náà àwọn tó jìyàn gbé tí wọ́n pa àwọn èèyàn lọ́wọ́ wọ́n yìí máa ṣọmọ fúlàní ọmọ kogi tòsí ń bí wa ń bí lọ́pọ̀lọpọ̀ wọn tí wọ́n dájọ́ fún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn tẹ́gun tí ń bo ti láwọn ọ̀rẹ́ bíi mẹ́ta mẹ́rin márùn-ún àtàwọn ẹ̀gbọ́n táwọn ajínigbé náà ti jí gbé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ajínigbé náà ọmọ yorùbá náà ni wọn ìkọ̀ọ̀kan wà láàrin wọn yóò máa ṣe bíi fúlàní a sì máa pe fúlàní fúlàní fúlàní gbogbo àwọn tó lé àwọn èèyàn wa kan wọgbó nítòsí ọba lé níbẹ̀ ni tá ti gbé àwọn méjì kan ṣé fúlàní tún ni àwọn yẹn fúlàní ti dáràn àwọn nìkan ni a máa ń dẹ̀bìrù àwọn ọmọ yorùbá ti wà lára wọn o bo le leke o ba si to de ideja e wa won ti won mu ti won je informant awon eyan ti won gbe ni ipinle Oyo logbo ma so opolopo won ma Yoruba ni won o tan je fi informant won omo Yoruba eyin governor ise yinu o eyin te le ronu daada ise yinu o e produce awon student e produce bi ti won o ti sise igba wo ni won ni fun bu aburuku owo to ba dile le sun wa se fun e je ka yi policy education wa pada si nkan to mulo fun alawujo eyin gomina wa nile Yoruba ledua ti Kwara ti Kogi e je yi education wa pada system education e je yi pada policy e je yi pada kama produce nkan ti a le da ma nilo lawujo wa e sa wo biki la melo ni nbe ni gboro ni isin opo mo fe kose mo carpenter melo lo wa ni gboro opo wo fe se carpenter mo awon ti te tiles melo la ni nile Yoruba Togo ati Benin Republic let lo ko won wa ti won ba yin se e ja gbe awon eto ikale lawon ilewe wa lati ilewe alakobere abi ilewe ilewe kanikani ilewe grammar akoko iyen je ss1 abi kina pe class 1 wa kan bere eto eko ise owo nbe ban ba tin keko die kan ma sise owo die gbe le egbe opopolopo ise kale fun wa ta ba seto ile lati ss1 ss3 e wa wo awon omo wo ti mo se lodun mefa opolopo won bi won wa yo university tan ise ti won ko yi won le mo lo lati fi toju ara won na se bi side osu ni won si ma se won si ma ri sese o ni ronu pe iwa odaran ni won fe wu omo to ti bere eso eko eko carpenter lati ss1 dede ss3 e mo yodun to fi kan test pese awon nke lo ti won lo fun won bi grants e wa wo opolopo ile ise ti won gbe kale e wo yan opolopo ti won ma sise nbe se won le ronu debi pe won tin jiyan gbe won le ronu debi pe won tin pa awon eyan laarin ilu won ronu le ronu ati ma jira won gbe tori amo ye awon eyan tin jira won gbe nisin ti wo fa gbe gba won fa gbowo tanran lowo awon ara ile won won da ilu si won da awon alabo won ta won be si da awon laamu won da awon sinu yonu won be si wa nkan ti o ye kan wa kiri eyin ijoba wa nile Yoruba gomina Sanwo-Olu Leko gomina Abiodun Logun gomina Bakinde Loyo gomina Adeleke Losun gomina wa Londo Ayedatiwa gomina wa Ledo gomina wa ni Kogi gomina wa Lekiti Abiodun Biodun Oyebanji gbogbo yen jigiri oma kini wale Yoruba isojo akika o gbudo sojo edide de ba re ni tayin ji mo ntayin ji nisin e mu to eko wa yi pada bo se eyin te wa ni southwest ni kan de ko bere se ba saju ni wa ni gbogbo nkan a ma tin dero eyin bayi te ba se ra a dero eyin ounje ta nje ile hausa na tin ko wa atata nje ile hausa ni ire ta n ra ta fi n ṣe ẹwà lausa ni gbogbo nkan wa ta n pese nilẹ Yoruba tẹlẹ a ma ti n dero ẹyin ẹyin gomina wa eto ẹkọ wa yi pada káwọn ọmọ bẹ si kẹkọọ ṣe ọwọ lati sisiyin lọ tẹkinọlọji lo laye ni isin gbogbo awọn ẹkọ yẹn tete bẹ si kọ wọn lati gss1 ti e ba kọ wọn tan ti wọn ba jade wọn o ma ni ronu yati ṣe bi ninu won le ronu ibi to wo ti le wole fun won won si ma gbe awon ise na kale pẹlu eto eko ti won ni pẹlu awon ni lola itani to ba gbe kale e ri pe ile yoruba yo la lafia ile yoruba lo ku fa lafia tele o gbogbo awon eya gbogbo awon eyan ni won je wo ile yoruba o wahala ti de ile yoruba o wahala ti de ile wa e je ka tete jigiri bi ode kan ba toro omo ale be ni o ti dagba o omo ale tin dagba nle Nigeria awon na le ri ohun eyin ni be mu se ogbin lokun kudun eyin gomina wa nile yoruba leto ni delta ni kogimbi ni kwara e mu se ogbin lokun kudun e college awon youth awon odo lati be si sise ogbin e mu iwuri ba won kan be si dako ke wa pese awon nkan to bode mu ti won le fi se agbe ke pete e fun won lediwo te ba da fa settlement kale bi baba wa wo lowo sese lodo ni te ko le sibe to mi wa nbe ti na wa nbe te ko won ado sibe te pese le janturu fun won igbe kan fi dako awon ero si wa nbe mo mo pe awon odo wa isole opolopo won ni o ya soko ti o si be si se e si wa pese be se ma ra ke ra won products won yi ti won produce la oko ke si ma ko pamo ke je ki owo onje ki o le wale ode to ba ntoro o ma le be ni o ti dagba o awon o ma le Nigeria tin dagba won tin daluru eyan omo Yoruba e tete mura o Omba omba won la dede o Osun lo ti sele ni Oyo lo ti sele lenu aipe yi Ki lo fun wa ni assurance pe ko le sele losun ko le sele Londo ko le sele Lekiti Sugbon wa la fun joko to wa ti o le den den A mura tori ojo ola ni o Ele to ni la ri nisin sa mo nkan ta mo tojo ola o se Ona ti ni technology ta won ile to jini gbe loyo ti won lo ko je kan le trace bi ti won wa gagaga se ri pe nkan dagba si ni o omo ale ti dagba si eyi gomi wa la nile yoruba gomina iwa Londo state gomina wa Lekiti gomina wa ni Kwara ledo ni Osun ni Oyo ni Ogun Leko ejigiri o ejigiri Oma ale le Yoruba tin dagba o te ba tete jigiri afayima ki gbogbo e o tun ma kari ko ma dabi ti awon kan tin sele loke oya o e si ma pe imura sawon odo won o ni wahala yi se po o awon odo won ti won o je kan lo le iwe o ni wahala fi po awon odo won ti won o je kan keko o ni wahala fi po yi o e ma ro pe lohun nikan lo mo tin debi o o tin debi o eto eko ofe e gbe kale nle yoruba e lowo te fi se now se be ina enjoy ebwe e keko lara awon to ti se e si wa mu ki se owo ko je dandan lati SS1 titi de SS3 gbogbo yi gomina wa ti mo daruko yi te ba je ko compostry en ti o ko se carpenter en ti o ko se mechanic en ti o ko se akonle en ti o ko se gbogbo e awon ti o ma se phone o wa nbe awon to leko to ni mo nipa e ti o ma se lawon pele yin e le se be ta won mo yin ba keko lati le GSS1 DSS3 e wa wo bi won o se to ke si wa pese awon environment to da awon aye to da awon policy to da to je pe bi won tin se tan won ma le mo dale se kekeke le awon na o di erin ti o dagba soke ibi kan ni china ti bere ki se ojo kan o ise ojo kan ko ni china o china ta pariwo dubai ta pariwo ta sa lo si ojo kan ko ni won bere o die die die die die na ni won bere enikan na ni o fu won ni wuri bo se fun yin ni wuri ti e le mo I pe o ye ke se nkan bayi nitori oni ko nitori ola kan ba le ma ran ti yin si dada mo sọ tẹyin gómìnà o ẹyin náà lẹbi tó pọ ẹyin ìjọba lẹbi tó pọ ẹyin òbí ń kọ ẹyin òbí ń kọ ẹyin òbí tẹ ń kọrẹ ẹǹkọrẹ ìjọ ọmọ yín tẹ ẹ mú wuri bá àwọn ọmọ yín pé kí wọn máa ṣiṣẹ ibi ẹyin náà ń kọ torí owó àwùjọ wa ti bàjẹ bẹ́ẹ̀ làwọn àjọ ẹlẹ́sìn náà ẹni tí ò bá lówó ìjòyè inú ọjọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí kíni torí nǹkan tẹ́ jẹ yìí ẹ ń jayé ẹ ti gbàgbé ọ̀run gbogbo ẹ̀yìn ẹlẹ́sìn aṣáájú ẹlẹ́sìn ẹ ìfẹ́ ẹni tí máa ṣiṣẹ́ dáadáa tí ń ṣe dáadáa sínú ìjọ ẹ ìfún wọn lóye àfàwọn tí ò bá fún yín lówó tí wọ́n máa contribute sínú ìjọ ẹ ṣe ẹ jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run torí ọlọ́run lẹ́lẹ́rìn represent àbí ṣe yín lẹ́ni representative ọlọ́run láyé ẹ represent ọlọ́run ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ tó dáa sáwọn ọmọ àjọ yín owó owó owó owó náà ni ìgbà wo làwọn yóò ní jiyàn gbé má bá sì jiyàn gbé tí wọ́n gbówó wá fún yín ẹ̀yìn náà ó gbà ẹ fún aládùá má bá lu jìbìtì tán gbogbo wọ́n ìwà sọ́dọ̀ yín ẹ gbà sápò ẹ fún aládùá àbí bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe máa ń ṣe ọlọ́run ó bí yín ẹ jìyà tó pọ̀ níwájú ọlọ́run gbogbo ẹ̀yìn tẹ́gbẹ̀rẹ̀ yín láṣáájú ẹ̀sìn ẹ̀yin ò bí yín tẹ́ra fóònù fọmọ yín kan lọ́ọ́ máa ṣe yahoo tẹ́ra ẹ̀ńkọ́lẹ́jì wọn kan máa lu jìbìtì tẹ́ra fi nígbà tí jìbìtì ò bá pé mọ́ wọ́n wò ṣàṣìṣe kan torí pé owó owó náà lẹ́ ń béèrè fọwọ́ ọmọ yín owó owó yìí náà ni ìgbà wo ni wọn ò ní náà wọ́n dídí di bandit ìgbà wo ni wọn ò ní di kidnapper tí wọ́n máa jiyàn gbé tí wọ́n máa gbowó nítorí owó yìí ẹ ti gbàgbé pé tẹ́nu èèyàn bá ti fẹ̀ yóò mọ̀ fẹ̀ sí náà ni ẹ̀yin òbí ẹlẹ́bi o iṣẹ́ tó yẹ ká ẹ ṣe ẹ̀ ṣe o ẹ̀kọ́ táwọn òbí ti yín kọ́ yín ẹ̀kọ́ àwọn ọmọ máa láyò òde òní wá kó ṣàtijáde kó mówó wá owó owó owó owó yìí náà ni owó tà ní kó wọ sàárè gbogbo nǹkan tá à ń ṣe láyé kìràkìtà wa à ń jí ni gbé à ń pàlúrun ajé gbogbo ẹ̀ inú sàárè náà ni gbogbo ẹ̀ òpin ẹ̀ náà nu àníkówó náà wọbẹ̀ gbogbo ẹ̀yìn òbí tẹ́ ẹ̀ńkọ́rẹ́jì ọmọ yín láti ṣe bí ẹ lè má ẹ̀ńkọ́rẹ́jì wọn dàrẹ́ lé o indàrẹ́ lè ṣẹ́ mogun tẹ́ ń gbé tì wọ́n nu lé ọmọ tá dájẹ́ ilé ẹ̀kọ́ fásitì tí ò ríṣẹ́ tí ó ń ṣe ẹ̀kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ là ń kọ́ ní yunifásitì gan tí ò yẹ ká kọ́ mọ́ torí pé kò wúlò fáwùjọ mọ́ òmò ṣe ń tan bá bẹ̀rẹ̀ ètò ẹ̀kọ́ ṣẹ́ ọwọ́ láti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ó dẹni ńlá látara ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni bá lóun fẹ́ ṣiṣẹ́ ìjọba ò lè lówó lọ́wọ́ o òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún yín àfi tí ó bá dalè kò sóṣìṣẹ́ ọba tó lè di mílíọ́nìà àfi tí ó bá dalè bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n oníṣẹ́ ọwọ́ lè di mọ́tìmílíọ́nìà olùdáṣẹ́ sílẹ̀ lè di mọ́tìmílíọ́nìà bẹ́ẹ̀ ni òótọ́ ni yìí ló lẹ̀ ń gbà ṣé owó tẹ ti fi gba lóònù tán tó jẹ́ lóònù lẹ́ ń san lóṣooṣù tẹ bá dẹ́gbẹ́ títì láàárọ̀ èrì bí wọ́n ṣe tò síbẹ̀ kí wọ́n wá mọ́tò ọ̀fẹ́ torí wọ́n ti gbowó gba lóònù tán èlò ni wọ́n gbà tó tó wọn ná òṣìṣẹ́ tẹ bá rí tó di mílíọ́nìà bẹ́ẹ̀ ni o lè ni o jalè níbi iṣẹ́ ni torí owó tó ń gbà tó bá fi máa yọwó ilé tó yọ owó ọmọ tí ń lọ skul tó yọ owó tí ó fi maintain mọ́tò tó yọ owó àwọn fámìlì tó yọ gbogbo ẹ̀ lórí òkú sọ́wọ́ ẹ̀ kí ni ó safe gbogbo wọ̀nyí ẹ jẹ́ ká mọ ìpè téèyàn bá kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ṣe ọwọ́ tí wọ́n á níṣẹ́ wọn lọ́wọ́ tí wọ́n dá lé iṣẹ́ sílẹ̀ táwọn èèyàn gan ṣiṣẹ́ lábẹ́ wọn àwọn èèyàn indàrẹ́ lè wọ́n máa ṣiṣẹ́ fún wọn ẹni tó ń ṣe ṣúgà ńgbà tó bá yá a kò lọ sọ́jà àwọn ará ọjà wọn àbá táwọn ní disípútọ̀ ẹ̀ yóò dò lówó ńlá gbogbo iṣẹ́ tá ìfẹ́jú tẹ́fẹ́jú-rẹ́ náà wọ̀nyí iṣẹ́ gidi ni o bẹ́ẹ̀ ni iṣẹ́ gidi ni ẹ̀yin òbí tí ìjọba ò bá gbẹ́tọ̀ ẹ̀kọ́ kalẹ̀ láwọn iléèwé mo ṣe sọ yìí bọ́mọ yín bá ti ń wọ secondary school tó bá ti ń jáde ní aago méjì àbí aago tó ń jáde ẹ fi sẹ́nu iṣẹ́ ẹ fi sẹ́nu iṣẹ́ kó máa kọ́ṣẹ́ tó bá ti ń lọ iléèwé ẹ tó bá ti ń jáde yóò máa lọ ẹnu kọ́ṣẹ́ ẹ nígbà tí ó fi dss3 tí ó bá fi jáde kò ní jólùwàṣẹ́ mọ́ olùdáṣẹ́ sílẹ̀ ni ó jẹ́ ẹ̀yin ò ń bí ẹniṣẹ́ ṣe ń bẹ̀ ẹ̀kọ́ yòówù tẹ́fẹ́ kọ́ ọmọ yín ó kọ́ tó bá ní ṣọwọ́ pẹ̀lú ẹ̀ kò sí èèwọ̀ ń bẹ́ o àwọn jàǹdùkú ò dínkù láwùjọ o àwọn ajínigbé ò dínkù láwùjọ nítorí wọ́n ń mèkè owó wọn lọ́nà tó tọ́ àmọ̀ràn lásán fọmọlúàbí bó bá dẹ́ni ò yóò sodo dídí o bóyá ètò méjì mẹ́ta lẹ́yìn eléyìí àfi máa ta yín jí lórí ọ̀rọ̀ iṣẹ́ tẹ́ ṣe àfẹ́kìlú wa ó dàrú o àfẹ́kìlẹ̀ yóò máa ó dàrú eyin gomina wa eyin obi wa eyin ara ilu gbogbo yin la ni sese nbe o oju meji ni wo oju merin ni bimo o ogbo oju ni wo igba oju lo ma nwo omo na 08162519991 08162519991 aboro la so fa ma lu abi o to ba de nu e yo do didi. Hello? 08162519991. Ẹ ṣe orúkọ yín o.
4: Abúlé àyàn gba ẹ̀pẹ́ fún wa o.
3: Ẹ ṣe o.
4: Àjẹ́ òní bàjẹ́ òní tèmi ní ìdàrú o.
3: Àmì.
4: Bíbẹ̀ ló pè láti ìtàgbò lábẹ́ ganú.
3: À ń gbọ́ yín o.
4: Ọ̀nà lẹ sọ láàárọ̀ ẹ̀. Àwọn ilé tó ń dàrú ilé nìkan ló ti bẹ̀rẹ̀. Àwọn òbí ẹ máa dúkẹ́ mójútó àwọn ọmọ wọn. Tá bá ti mójútó àwọn ọmọ wa, ọjọ́ ọ̀la ó máa dá alágbó Ọlọ́run. Kọ́mọ bá tún darí, ó tún fẹ́ràn sí, kó tún lọ sí ibi ìkọ́ṣẹ́, nǹkan tó dáa nìyẹn. Ṣé tó máa fi jáde láti ìgbà tó máa fọwọ́ lé, ṣùgbọ́n wá wọlé ìfẹ́ tá a wà ẹ́. Tọ́mọ bá ń kọ́ṣẹ́ àwọn ẹgbẹ́ gan tó máa bu pé ìṣẹ̀lẹ̀ tí wọ́n lọ kọ́. Nǹkan tó dáa ni o, nǹkan àwọn adarí wa, àwọn olóṣèlú wa, ọ̀rọ̀ akọ́mọṣe, wá bẹ gbogbo alóyèdè Nàìjíríà ẹ. Ẹ jẹ́ ká gbọ́ àyè lọ́jọ́ kan, ká kó sókè, ká ké tọ́ Ọlọ́run, gbogbo Nàìjíríà pátápátá, ọlọ́ba wo sọ̀rọ̀ Nàìjíríà ẹ, kó lè kúrò dáadáa. Adúrà la níbi o,
3: ẹ
4: jọ yín àdàbà,
3: ẹni wà lágbá Ọlọ́run. Àti kò sí orílẹ̀-èdè tó gbàdúrà tó Nàìjíríà o, ọwọ́ wa ni gbogbo yòókù wà, ọwọ́ wa ló wà, a máa gbé àmà bẹ Ọlọ́run, Ọlọ́run sì ti gbàdúrà wa, ṣùgbọ́n káwa wá gbìyànjú láti ṣe tiwa ńbẹ. Irú nǹkan tí mo ń sọ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ
5: yóò jáde ẹ̀lú o.
3: Ẹ ṣeun orúkọ yín.
5: Ẹ wà pé ètò.
3: Ẹ ṣeun.
5: Olú Ayésọ́nà ló ń pè láti Gàrí.
3: Olú.
5: Ayésọ́nà.
3: Ayésọ́nà, à ń gbọ́ yín.
5: Olú Ayésọ́nà láti Gàrí.
3: À ń gbọ́ yín.
5: Tó ọ̀rọ̀ ètò ààbò yìí, táwọn ìjọba yìí ẹ bẹ́ ṣe sọ̀rọ̀ yẹn ẹnu yóò ní pa yín, bàbá mi ọpọlọ yóò ní jọba. Tó táwọn ìjọba tá bá ń gbọ́ rẹ̀ tá bá lè gbọ́ inú wa á dùn gidi, ìpànìyàn yìí ti pọ̀ jù lórílẹ̀-èdè yìí. Lóòótọ́ àgbàdúrà àgbàdúrà ṣé bẹ́ẹ̀ lẹ̀ṣẹ̀ wá pọ̀ tó ni. Ẹwà Amẹ́ríkà ṣọ́ọ̀ṣì ò tó bó ṣe tóbi tó ju Nàìjíríà lọ, ìwọ̀nba ṣọ́ọ̀ṣì ló wà ńbẹ. Orí òkè tọ̀sán tó rú wà síbẹ̀síbẹ̀ ogun yẹn tó ó tún pọ̀ sí. Kọ́lọ̀ àwọn ìjọba wa yìí ká jọ ọ́ àwọn láti bẹ o, kàn bá wọn mójútó ètò ààbò yìí.
3: Ẹ ṣeun, ẹ ṣeun Olú Ayésọ́nà láti Dàrè. Ẹ jẹ́ ká rántí pé Ọlọ́run ìṣó ní májíkì o. Ẹ máa gbàdúrà dọ̀la tẹ́ bá ṣiṣẹ́.
6: Hello, Adéyẹmọ Mọ̀rúfà Ẹnjínà Mọ́fìlá Tókè Ayétan.
3: Adéyẹmọ Mọ̀rúfà gbọ́ yín o.
6: Bẹ́ẹ̀ni ẹ pẹ́ fún wa ọgbọ́n ní kúmọ yín lórí. Orílẹ̀-èdè yìí tán bá orílẹ̀-èdè tó gbàdúrà àwa ní orí òkè ni. Ó yẹ ká ti jí láàárọ̀ ọjọ́ kan ká kàn rí pé màláíkà wọ́n ti bá wa dọ̀dà, wọ́n ti ṣe bíríjì, kò lè ṣeé ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ti fọgbọ́n sí wa lórí, àwa ni ká gbégbèsẹ̀. Ó di bí ìgbà tá a bá ṣe nǹkan débì kan lápá wa ọ̀ka mọ́ làwa bẹ̀ náà sí. Ẹni tí ò ní yàdùwò bó ló ṣe fẹ́ bímọ, gbogbo nǹkan prósẹ́sìn ni. Ọlọ́run dẹ̀ kẹ́ wa lórílẹ̀-èdè, ṣùgbọ́n àtolórí àtọmọ ẹ̀yìn gbogbo wa la nípa tó yẹ ká kó. Àwọn tó dẹ̀ ń gbàbọ̀ nílẹ̀ Yorùbá lágbára Ọlọ́run àṣírí wọn ó tú tàtorí owó ipò tá à ń tọmọ ìyá wa tá à ń mú páàsì ara wa lẹ̀ àṣírí wọn yọ̀bẹ̀ sí tú ni lágbára Ọlọ́run. Àwọn olórí wa ẹ ṣe ń tó tọ́, àwa náà ta jérò ẹ̀yìn ẹja múra sí iṣẹ́ o. Ẹ kú
3: ètò Adéyẹmọ Mọ̀rúf látòkè Ayédọ̀ ẹ ṣe 08162519991. Ẹ jẹ́ ká ṣe dáadáa o, ká fáwọn ọmọ
7: àlẹ́kùn tó yẹ kó
3: ẹ káàárọ̀ orúkọ yín.
7: General Daso Bankole láti Gbọ́kọ̀dá.
3: General Daso àgbọ̀ yín o.
7: Alhaji Olúwabamidúró tì í.
3: Ami.
7: Ẹ wo ọdún 13 kéde ìgbàlà yìí ní Nàìjíríà yìí gẹ́gẹ́ bí iná àṣìṣe lọ́jọ́ yẹn. Sí ìṣe kó kí ẹwé àgbọ̀n ń rọ̀ tó le sí ni. Ṣé ẹ rí problem Nàìjíríà bẹ̀ láti inú ilé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín látọ̀dún ilé ni. Bí àwọn ọmọ ó ti gba kọ̀mádà ìyá àti bàbá, àwọn ọmọ ló ń kọ̀mád. Ìyá bàbá wọn lẹ́nu lọ́dọ̀ ọmọ mọ́. Ohun tó fa àìkejì ìjọ tẹ bá wo àwọn ìjọ ńsìn, tẹ bá wo ìjọ ńsìn, àdúrà tó ń gbà ni pé kán gba pásítọ̀ kan lọ sí Amẹ́ríkà, kán lọ sí Canada, kán lọ. Wọ́n gbàdúrà bí Nàìjíríà ṣe máa lọ, wọ́n gbàdúrà bí àwọn èèyàn máa ṣe lọ síjọba ọ̀hún. Mo ti jọba Amẹ́ríkà, ìjọba kíní ló ń gbàdúrà sí. Èmi mọ̀ pé Ọlọ́run máa bèrè Nàìjíríà lọ́wọ́ gbogbo àwọn ẹlẹ́sìn, mo sọ bẹ́ẹ̀ fún yín, ó máa bèrè. Torí Nàìjíríà ni ó wọ̀ Nàìjíríà Ọlọ́run bless, Nàìjíríà máa pé Nàìjíríà ni ọgbà Gẹ́stímánì ọjọ́ yẹn, ibi tó kọ́ Adam àti Ifá sí. oh, those states, to cause you call it, don't reach those states in the whole world. America reach to. But I would not, I would go to Shelley, but need your bar,
8: ti aye ba nje aye e ni si so e de ni si se ni ile aye lagbara e je
9: amen
8: ti aye gbogbo oro te so laaro e ta ba oni lo ta ba lejo ni igba aye agaku ati mimiko won da skill acquisition sile ti gbogbo awon omode agba ko sise ti a ki ko nbe yen ibi ise yen omi eyan mi fi di eni giga leni ta ba je school mi leni awon omo ori bi joko si o ko si joko nbe ni class mi won pa class meta ko tisha ma ko mu ko si tisha ko si kini ta ba je school eni to ye ki won se fence si won se fence si be awon omo wa joko si le le sa
9: ese
8: e wo sa mo beni ogun orun ko ni je ke se so lagbara ije jesu gbogbo oro ke so leni bi igba ti inu egungun iha omo eyin o le ti ju awon oro won ni jade e wo awon graduate nle mo ri se ti saude si ni school wa awon ti sa to wa assistant ni gbogbo won ti je
9: ti le ti awon
8: Yes, sir.
9: Ẹ ṣeun ya fi bọ lati to la toka. Ẹ ṣe o. Ẹ ṣe 0816251999
10: Hello, Ẹfọ Ẹlẹtan.
9: Ẹ ṣe o, ẹ kaso.
10: Ẹ kwetu aba.
9: Ẹ orúkọ yín.
10: O kí yẹ kwetu gan.
9: Ẹ ṣe o.
10: Orúkọ tèmi ni Junior Kasafa mo lati Aide Ogbese.
9: Junior Kasafa.
10: Ṣé rí ọ̀rọ̀ tí mo ní kí n sọ rí ọ̀rọ̀ léde ni pé àwọn lídà wa kò mọ mú ìdájọ́ kankan ṣe mọ́ ní ìdájọ́ kankan lẹ́sẹ̀kẹsẹ̀ ṣe mọ́. Ti won ba ti mu bandit ye bo ni dajo ti won mo se lori bandit because awon leader wa se ba ni pa ko isoro to to wa nile yi to ba pe mi bi engineer ka fa lati la ide ogbese ni ti won ba ti mu bandit ye ko ti mo se dajo won mo we ti won lese kese ni pa won leader wa opolopo awon dajo gan atawon leader wa won to nle di agbapo mo pelu awon people yi won mo so pa won se wa de awon se wa de won mo so mo mo afrasi e wo lenu ijo meta se ba won ni mo afrasi gan ni owo yóò ti tó bí 3 years and 4 years wọ́n ṣe wá ṣe ẹjọ́ ní last week ní ìgbà yìí tó ẹ kó rí bẹ́ẹ̀ tí wọ́n bá ti mọ àwọn afurasí oṣù kan ọ̀sẹ̀ méjì kó tètè mọ ìṣèdájọ́ wọn ìyìn tó bá ṣẹ̀ sófin ẹjẹ́ kó mọ́ lọ bẹ́ẹ̀ kọ́ lọ́ mọ́ òòlù dàrẹ́ tì bẹ́ẹ̀ inú omi òkun lẹ́ lọ́ mọ́ sọ sí kí ajé kí ẹjọ́ lọ́ mọ́ jẹ òkú rẹ̀ àwọn onídàá.
9: Ẹ ṣeun General Kasafa látàyédé ẹ ṣeun àwọn ìjọba wa. Àwọn náà tó wà lógbó lórí àṣẹ ìjọba ó yẹ kí wọ́n ti gbó fi kalẹ̀ tí yóò le lórí àwọn báńdíìtì àtàwọn tí ń jinigbé tó fi bá le lórí ẹ̀ bóyá ìbá dínkù ṣùgbọ́n tá a bá ti dẹ òfin òun náà ló ń fa wàhálà fún wa nísìn nígbà tá a ti múyàn látọ̀dún mẹ́rin tá a ṣe ń ṣẹjọ́ ẹ̀. Ẹ̀lọ́ ẹ̀lọ́ orúkọ yín.
11: Samuel láti òkè àgbà. Ẹ ti sàwọn tó ṣe pàtàkì ṣùgbọ́n àwọn ibì kan wà tí ọ̀yẹ̀kẹ́ rántí sí. Mo kàwé kan wọ́n pè ní Tate Stella Park. Nǹkan ti bàjẹ́ láti bẹ̀rẹ̀. Àtòkè ló tún padà tó fi ń bàjẹ́ ń bọ̀ wá. Mo gbọ́ ọ̀rọ̀ yìí kan lẹ́yìn níye. Báwo ni ọ̀nàrẹ́bù kan ṣe sọ? A máa gba 40 billion fún ètò mọ́tò. A máa gba 70 billion fún sítì. Táwọn ọmọ wà kò sí iléeṣẹ́ kò sí kankan. Tó yẹ kí wọ́n wá jáde iṣẹ́ sílẹ̀. Àwọn náà ló rẹ̀ ń lo àwọn ọmọ òun fún tọ́ọ̀bì. So a ní àdúrà ń gba bàtà bá gbàdúrà gbúdọ̀ gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bọ̀rọ̀
9: yín. Àmì ò ṣe nǹkan tí mo fẹ́ kí àwọn èèyàn wa mọ̀ ni pé ìjọba nìkan kó ló ń daṣẹ́ lẹ̀ o. Kán pèsè àǹfààní fáwọn èèyàn láti daṣẹ́ lẹ̀. Àwọn ìlú Èbó ní ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn aládàáni ló ń daṣẹ́ lẹ̀ ìjọba yìí daṣẹ́ lẹ̀. Tán bá gbèsè ẹ̀nẹ́gbẹ́ environment tàbí káwọn máa
10: ṣe. Ọlọ́run jẹ́ wọ́n gbọ́ padà ni o. So ọ̀rọ̀ mi ò jù báyìí ni pé kọ́ńkálí kò kó ṣàtúnṣe ni atomo kekere atagbalagba atawon mosi in to wopo lodo awon leader lo ti wopo wa won ba sa to se lori e tori ti di ba baje to ni din na ni o para
9: ji ni
10: da safa lu ko pada lata ije ogbese
9: seun seun ti di ba baje to ni din ni o da je ki awa obi ki amura ti joba oba gbese e je ka na gbese ti a ba tin je ko ma wa to ba tin wo secondary school bayi ke je ka ma fi senu ise to ba ti kuro ni school ko lo ma kose ele ti won se extra lesson yen e je ka fi extra lesson le ka ma lo kose hello hello
12: e ku ejo
9: e se oruko yin
12: ajo ayin agba o
9: e seun
12: alao ni olaje siwale
9: ki le oruko yin
12: alao
9: alao lati sibode agbo yin o
12: ejoba na la ma be to ba won ro kese lo dara igba ti joba lo po ju nibe ko se ni gele gele eni jo lo ba je le da kele ba ru le we sa ni ba ma ko si le we kokon ya so se technica e ga ni ka technica ni ko lo mo de le ko se abe yi ko ke joba o de ko bozu ka education education lo important aba mu an jo ba ke education igun se ko ni su won ko da se ko da le se le se be ko ba won ni se be ka ma ko won ni se ara na na lawo
9: e se won ala o lati se bode e se e se 08162519991.
13: Hello.
9: Hello.
13: Hello. Hello.
9: Hello. Hello. Hello. Hello.
13: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
9: Hello.
13: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Ko je fowo ro seyin o iru amo to lo si school to jade niru oro le abiduro olude ton ba laye yen o te je pe ise baba irun gege lasun irun ba ton ba fe gerun oniye to nje o awon ise kekekekeke tawon eyan o foju si lara to je ko yo owo gan gidi but ise ijoba dododododon le amo mi gbodo se lo ti o lo npa wa lo ni Nigeria o Olorun ko ran wa lowo e ku eto
9: e seun e se lero lati run akoko ise 08162519991. Hello.
14: Hello. Hello. Hello. Hello.
9: Oruko yin o.
14: Oruko mi ni Babajide Ayileka lati ilu Ipele.
9: Babajide
14: Ayileka lati ilu Ipele.
9: Ipele o an gbo yin o.
14: Nko e ti so ki yin. O ku fa awon awa eyan ka ka gbo. Te ba de ilu wa ni ilu Ipele si te ba de be e le fe se rin ni Ipele yen. To ba tuwa to a e le fe se rin ki ka ka pa se atese yen ma kan. Tuba tuba tuba siku don tuba andi bosi won tuba gbe gbese mi ro pe ililu ipele sha mi ro pe awa lara ondo state mi ro pe awa Nigeria e lo wo igboro ipele e wo gbogbo school wa ko se le to da nbe adele nse party tuba tu ya wa tu gbegele won ti lo duro sinu orun won tu pa won tu po mo won awa orori arori pa te ni di pe won te fe ma wole je ka tu wu ga je ka je ka wa wa wa ta wa awa mi ku ka tu se bi pe am binu si won
9: kilode lati ipele ise o ese oro awon ma wa ikeja so nisin amo pe ijoba ti lawon bi kan won fail tori won o se opolopo awon ona lu sugbon oro awon ma wa ti bi won se ni deja kuduku lola kamura si hello hello oro awon ma wa yon ni se janduku ton ni daji ni gbe ti won ni ma gba wa baba won gan ati awon aya won o na ni keja moju to nisin
15: hello
9: e ka ro
15: Ẹ káàárọ̀ wà láàjì.
9: Orúkọ yín.
15: Orúkọ ni Pásítọ̀ Babátúndé Ọlágúndòyè láti Àtọ́sí Ìdànrè. Nǹkan tẹ́ sọ náà ní òtítọ́ ni Behalf tuntun ni ìdajì òtítọ́ ni àwọn tó ń da Nàìjíríà rú. Ẹni gbé ọkùnrin ẹni tẹ́ wà ń bẹ̀ yẹn pẹ̀lú àwọn tó ń da Nàìjíríà rú jáde. Jẹ́jẹ́ ẹjẹ́ àtọ̀ọ́tọ́ àwọn olóṣèlú wọn ló ń da Nàìjíríà rú àwọn tó ń yí ìbò àwọn tó àwọn tí wọn ní ilé ìtìtájé tàájé tàájó lórí tó ń lọ sí ẹgbẹgbà ẹgbẹgbẹ olúwọlé láti pa sàtífíkẹẹtì wọn àwọn tó ti pa sàtífíkẹẹtì kan tó tàájé pẹrẹsidẹẹtì ọlọjọ òbí ọmọdé òbí ọmọlú ẹ ọmọbi tó ti wá.
9: Pásítọ̀ Babátúndé láti dàrẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tá a sọ ọ̀tọ̀ ní nǹkan tí ẹ̀ ń wí àwọn ọmọ wa bí wọn ò ṣe ní di nǹkan míì láwùjọ lá ń sọ ẹ̀yin lẹ̀ ń dìbò fáwọn tí ẹ̀ ń dìbò fún eyin le dibo fun eyin le mo nigba te dibo fun won eh but nkan tan so ni pe be ba dibo fun won tan te ba mo pe won o se nkan ti won se e je asibu nkan se fa won ma wa ka won na ma di janduku lola ka won na de le lolori lola se ba won na le de lolori won le di president won le di governor e je ka wa nkan se fa won mo na ki won tu yawo ma wa lowo nkan ti a so ni 08162519991 ijo ta ba soro ta mo oloselu e pe lori awon oloselu a mo pe won o se dada no. Hello.
16: Hello.
9: Olu ko yin radio ni sale. E ku bi radio yen.
16: Hello. O ti ya beji lati ogba.
9: E ku ni bi radio yen, ya beji lati ogba.
16: Agbo yin. E se adupe lowo yin fun gbogbo nkan te so. Oro abo Nigeria papa julo ipinle Ondo. Awon adari wa won lowo si o, ko ti e ka won lara rara. Awon mo tan lo ko ni obo moso lati jo yen. Awon adari won ni nkan se si won de npa awon mo won yen leyo kankan so da be ejo e ba wa be awon adari wa kan won apon se si oro abo ile yo bo se npa yan bi eni peran o lagbara
9: beni beni esun ya biji la togbagi iroyin ti opolopo wa n gbo lori social media ori yato si nkan ti o nsele ni bi ti odo awon eni ti yan jigbe yen ko se eni ti won pa loko kan nibe o according to iroyin ti agbola todo won eh awon iroyin te gbe lori social media lelu mi o kan de be yo soro ti o ye ko so a si ma da awon ilu laamu e wo gba tan ni bandit ti didakure tan do ti wa ni road block tan ti gbogbo ilu daru to ni kaluku lo momo re ni school ti o si di bandit kankan o sele lo digbo be o sele kaakiri be eh opolopo lo ma gbe iro e je ki a jina si ro e je ka ma gbo awon ojulowo iroyin ti se iroyin ro ti o n sele kaakiri 08165

0: niti isolowo ko boyo ko less than 200,000. So bi me lo lo wa lagbara gbogbo yen. So idi ni e so ye pe ijoba na la ma pabole lori ko je koro aje ko je koro aje ko rorun fun awon omo Nigeria, so that ti won ba te fogun mo senu e ko je to won ba mo se to ati ro ra ni se a le rorun ni edinwo iyeke e lo na ye to ta ma sin ran so nsin odo e clipper clipper clipper to to e ku se
1: galato karo e je pe asona na yen mo ni to wa pe ti awon yen ba ti jade ss3 tan ti ko se ki joba pese grants fun won ti won fi bere ise ti won ba bere ise okan wo bale oko bi o bale sugbon nigba tan ba jade ise ti o ba sowo nko eh iyen gan ni wahala e je ki awon joba wa ki won seto lati le fun awon omo yin ni grant ti won fi bere ise ti won ba bere ise okan o bale awon na o le gba yan sise 0826251999
2: hello
1: hello hello hello e oruko yin
2: Adebomi Ariyo Adebomi Ariyo lati Akure
1: Agboyin Adebomi Ariyo Agboyin o
2: Alaji Adura Agba ko si gbogbo ta so owo awo bi lo ti poju omo wa lo de kan so wa a mama gba en so gba te mo pa to mo don le si to mo wa ti lo si me we ti wa ti de kan lo ma kose to ba kose ọkàn wa le balẹ̀ kò ní dìgbà tá bá sọ pé dìgbà tá àríjọba tá bá níjọba ká tó ṣe nǹkan tá fẹ́ ṣe olúwa gbàdúrà yín o
1: ọ̀rọ̀ yín ṣe pàtàkì. ẹ ṣeun tí ọmọ bá kọ́ṣẹ́ secondary school tó wọ university tó ń ṣiṣẹ́ kan ní ẹgbẹ̀ẹ́gbẹ́ òun gan náà yóò fi nǹkan rọrùn àwọn òbí lọ́rùn torí pé ọ̀pọ̀lọpọ̀ owó tó yẹ kóbi máa san wọ́n máa san àti mọ̀ pé ìjọba náà ti gbé tó lónù kalẹ̀ ipe àwọn akẹ́kọ̀ọ́ tán bá fẹ́ kẹ́kọ̀ọ́ wọn lè gba lónù kí wọ́n tí wọ́n fi máa gbà ká gbogbo ẹ̀kọ́ tí wọ́n kọ̀ tán ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ yìí ó wúlò fún wọn àwọn náà yóò jókòó bóyá tẹ wà ní yunifásitì bá ń ṣe dókítà ní bá ń ṣe nọ́ọ̀sì ní bá ń ṣe kinní kan ní iṣẹ́ wọn yẹn á wà lẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ kí amúra sí àwọn ọmọ wa o káwọn ọmọ wa má bàá di kidnapper ká má bàá di bandit lẹ́yìn wa ọ̀la o tó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti pè sórí ètò lónìí jókè láti ta ọgbó lólú ayé sọ́nà láti ìdánrè adéyẹmọ maruf látòkè ayé tó ń jẹnẹrẹ dáṣọ àkọlé láti ìgbọ́kọ̀dá ìyáfibọ́ láti tó látọ̀ka jẹnẹrẹ kasaba látàyédé samuel látòkè àgbè aláwọ láti sínbọ̀dé ẹ̀sẹ̀ ẹlẹ́rọ láti ràn àkókò babajide ayilẹka láti pele pásítọ̀ babatunde láti dẹrẹ ìyá àbèjì látọgbà gbẹngà látòkè àrò adébòmí àríyọ láti àkúrẹ àti gbogbo ẹyin tẹ fẹ pè ṣùgbọn tásìkò ọsẹ ọjọ mẹjọ ní kẹjẹ tó pàdé lórí ètò yìí tí a tún máa tún mú àkórí mi tí a tún máa sọrọ lé lórí ní àsìkò náà àwọn ìjọba wa ẹ jọ̀ọ́ ẹ bá wa ìwọ nǹkan ṣe sọ̀rọ̀ ètò ẹ̀kọ́ wa yìí káwọn ọmọ wa lè máa kọ́ṣẹ́ ọwọ́ ẹ̀yin òbí ẹ jọ̀ọ́ báwọn ọmọ ìbíjọba ọba ṣe ẹ̀yin náà ẹ ṣe bí àwọn ọmọ bá ti ń jáde school ẹ̀jẹ̀ kan lọ máa kọ́ṣẹ́ kí nàìjíríà balẹ̀ tòrò kálàáfíà balẹ̀ wà nílẹ̀ yorùbá adéyẹmí là wà òdodo ọ̀rọ̀ tí ń gún ni bí ẹ̀gùn ọmọ kì í ṣàṣàkọ́ lọ́rọ̀ ọ̀gbọ̀tọ́ lọ́rọ̀ bá gbọ́ kí ni babaláwo lọ́rọ̀ ṣe adéyẹmí làwà lù kí n pé god bless nàìjíríà ọlọ́run wọ̀ máa yín o.

0: oṣiṣẹ kan náà ta lọ bá sídìkì ẹ wàhálà lọdọ wọn a máa fún ọlọwọ díẹdíẹ oṣooṣù ní fúníṣẹ oṣù ọsẹọsẹ fọlọjà ọsẹ ẹ lè san lóṣù méjì oṣù mẹrin oṣù mẹfà oṣù mẹjọ àbọdún kan tó jẹ oṣù méjìlá tẹ bá ti wá sunday dajì 50% wọn á gbọjà yín fún yín wọn máa sọ lókù díẹdíẹ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn kó wọn sí lórí ẹ lè lè download app yìí lórí app store.
1: Ìjọ Christ Apostolic Church House of Hope oríire community nípínlẹ̀ Ondo tún tẹ́pẹpẹ ètò àdúrà lọ́dọọdún tó máa ń wáyé nínú ìjọ wa ọ̀yà ẹ̀jẹ̀ àjọ débẹ̀.
2: Ọ̀gá ògbóǹkàṣọ ìyá lára mi o.
1: Ìjọ Christ Apostolic Church House of Hope ń pe gbogbo èèyàn síbi àdúrà pàtàkì ọlọ́dọọdún tó máa ń wáyé. Aṣọ ògo Garment of Glory làkúrẹ́ ètò àdúrà àtọ́dún yìí. Ẹ darapọ̀ mọ́ wa nínú ìjọ Christ Apostolic Church House of Hope kí ẹ̀yin náà di ẹni àrà ọ̀tun. Pastor J. O. Salami àtàwọn ẹni àmìrú Ọlọ́run míì lọ́lọ́run yóò máa lò ṣiṣẹ́ ìyanu nínú àdúrà pàtàkì yìí. Ìwọ náà wá bùkẹ̀lẹ̀ àdúrà kó o dẹni ọ̀tun. Ìdí ajá àṣírí òkùnkùn á tú ogun á wọlé lọ nígbà tí òjò àdúrà bá rọ̀ sórí onípòjípò ẹ̀dá ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún yìí ni yóò wáyé nínú ìjọ wa Christ Apostolic Church House of Hope tó wà ní oríire community Ondo Road nílùú Àkúrẹ́.
3: Láàgó márùn ìdájí ṣaago márùn ìrọ̀lẹ́.
1: Ìwọ náà mọ́ṣáláì débẹ̀ o sì ní rí bákan náà mọ́ lórúkọ Jésù olùkéde ìgbìmọ̀ ìjọ.
4: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: 1 million. Get your tickets now at Madigrass Lounge, Akure Mall, all Pampas filling stations across Akure, Madison Restaurant, Alabaka, Yasaid Alamala, Chikini Money, Futa Southgate, Cradins by BNB, opposite the Dome, online at ariatickets.com and laughmatas.ng. Powered by First Bank, supported by Trophy, Nat Noodle, Overland Airways, eSwift Property Mart, GoldBet247.com, John Vent, Chikini Money, and the Ondo State Government. Laugh Matas, that's Yemo! Media Partners,
1: Adaba FM.
2: Baba, egba mi, era mi kale, oroko mi yi, mati sumi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se kan sun lo ni.
3: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure. Koro jogogun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gogi bile, ta gbe kale lona ti gba lode. 24/7 Aba Make Sure. Ko lo ti nu rara. O ka gu eyin didun, ara riro. A fo gede gede do ti ara danu. Logo lo mo kori agbaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pe lo re ajo nadak fun tedu gba o da lagbo ara 24/7 Aba Make Sure lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 Aba Make Sure gbogbo iga ija wa ija o si always guide me.
4: Okoko da ma so mi sokun
5: ami ase olorun ba mi ma so asokun aye oju ni male ara oju ba male kedere tori n to fe ri to si ri bi ta nre dada ni ko n ta n fe ko to alo ka si wa laye ta fe wa ile ise alonso ventures tun ti de o lati lu kano bi won se nse setoju oju to si je pe wo fi nini la oni won tun gbe wa silu okiti pupa gbogbo ma lu okiti pupa atonile atalejo de dori eyin te wa lagbegbe lu okiti pupa alonso ventures won ti wa lu okiti pupa wa bayi eledu awon ma so gbogbo asokun asoju kan pataki nbe legbe mi e ba nki gbogbo aye to ngbo wa sa
6: mo ki gbogbo eti to ngbo mi eti te nfin gbo mi ko ni din te ma na o le lori oruko emi ti mo ba n soro ni Dr. Maruf lati le se Alausa Ventures
5: bo ti e je pe oro eti ko le gbe wa oro oju ni kini pataki oju lara gan
6: oju je nkan pataki to je pe ta ba n le owo ta n le ola oju na la fi ri na debe tori na a o gbudo fe owo bi tin ka fi mu oro oju
5: Alausa Alausa gbogbo kanu gbogbo north ni won ti mo ti je Alausa n pa atoju oju laipe yi e de ipinle osun lati toju opolopo awon eyan nipa oju
6: be ni sir
5: e si setoju won kaluku won won si wa lalaafia
6: pelu ogun lodolo
5: ki la won te fe setoju gan
6: itoju oju ofe ni ayewo oju ofe ni
5: te fe se oni abi
6: be ni sir
5: ayewo oju
6: ofe
5: itoju oju bo wa leleyi se rorun ijoba lo gbele ikale ni abi aladani ile ise alausa na ni
6: ile ise aladani na ni labi Dr. Dauda Kwande lati ilu Kano
5: bo lo si je pe lori oju o le yin ni e mu nbaada lati ma fi siran lowo fa awon eyan
6: a lona meji nkan ta mo na la n sise to
5: ojo wo ni ayewo itoju ti o wayi
7: eto yi tin bere ni ojo Thursday on the 11 ojo kokanla osu kefa ta wayi ati ojo Friday on the 12 ojo kejila osu kefa ta wayi bakan na ojo meji pere 2 days ni anfani yi o fi waye
5: o ne eto itoju oju ayewo oju ibo ni o ti waye
7: ni St. Mark Mega School to wa ni Sabo ni ilu Ore St. Mark Mega School to wa ni Sabo ni ilu Ore ibe ni anfani yi o ti waye fun ojo meji gbako
6: ibi kibi ti e ba tin bo te ba ti de ilu
7: ni St. Mark Mega School to wa ni Sabo ni ilu Ore St. Mark Mega School to wa ni Sabo ni ilu Ore ibe ni anfani yi o ti waye fun ojo meji gbako
5: ba ba so npa oju ki lawon nkan ti ma yo oju lenu
6: orisirisi nkan lo ma yo oju lenu elomi lati bi aikesi ara latara onje latara eruku latara adoti awon to ye ka mojuto ta mojuto o ma ngba oju lowo elomi
5: ojo ko ma wa mi
6: elomi accident ori na
5: mo mi o ma wa pin emi o ma wo balabala
6: ben
5: emi o ma yo bi efin
6: ben sir
5: emi o ma dabi eni pe nkan ta di
6: lorisirisi
5: emi o ma wo bi eni pe ko ri nkan bo ba to de nkan gba mi ato ni o sumo baba se sumo aloje se gbogbo eleyi le se tan lati se fawe eyan
6: pelu ogun lodolo
5: egbe le fe fi se ni abijo abeya abesin
6: gbogbo eyan patapata la pe tolorun ba ti da ojumo
5: le fe kan na
6: wa lokunrin lobirin lomo
5: ni lagba o fe le si pe gbogbo eleyi
6: beni egberun meta ni won fi gba form
5: owo form ni won san
6: beni 3000 naira pere
5: leyin egberun meta un elo ni won se ayewo
6: ko si nkan kan mimo
5: elo ni won se itoju
6: ayewo ofe itoju ofe ni ise abe na ofe
5: mo gbe wa e to si se abe leyin egberun meta wo ni sanwo
6: pelu ogun lodolo
5: aago mẹ́lò lè tó yọmọ bẹ̀rẹ̀ lójoojúmọ́.
6: Láti aago méje àárọ̀ títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́.
5: Wọ́n má sì ti dé tágbà fọ́ọ̀mù kò ní sanwó kankan.
6: Rárá papọ̀.
5: Ẹ sì ní ìṣèjọba lọ́ran yín.
6: Iléeṣẹ́ aládàáni.
5: Ẹ jẹ́ àṣírí ibo la ní ìtọ́jú yóò ti wáyé.
7: Ní Saint Mark Mega School tó wà ní Sábó nílùú Ọ̀rẹ́. Saint Mark Mega School tó wà ní Sábó nílùú Ọ̀rẹ́. Ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko. Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 11th ọjọ́ kọkànlá oṣù kẹfà táwa yìí àti ọjọ́ Friday on the 12th ọjọ́ kejìlá oṣù kẹfà táwa yìí bákan náà. Ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé. Ní Saint Mark Mega School tó wà ní Sábó nílùú Ọ̀rẹ́. Saint Mark Mega School tó wà ní Sábó nílùú Ọ̀rẹ́. Ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko.
6: 070 60 47 80 37.
5: Adúpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi bèèrè torí pé ọ̀rọ̀ ojú kì í ṣe ń tá a lè máa fọwọ́ gẹ̀gẹ̀ tẹ́ mú àfi kí Ẹlẹ́dùà kọ́ mọ̀ sọ gbogbo wa náà sóògùn ayé kásì mójútó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè jẹ́ sọ́dọ̀ yín.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí ni 070 60 47 80 37.
5: Ẹ bá ń tún pè
6: 070 60 47 80 37.
5: Iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná.
6: Iléeṣẹ́ Aláhúsá Ventures tó kalẹ̀ sí ìlú Kánò.
5: Lábẹ́ dókítà
6: Dauda Kwande.
5: Ojú òní tì í ṣá orúkọ tí gan ti jẹ́.
6: Orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláhúsá Ventures.
5: A gbọ́ pé iléeṣẹ́ Aláhúsá Ventures pé Kánò ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bóun ló ṣe jẹ́.
6: Bẹ́ẹ̀ni sá, Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Aláhúsá Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún
5: wọn.
6: Bẹ́ẹ̀ni sá.
5: Ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gba fọ́ọ̀mù.
6: Bẹ́ẹ̀ni sá.
5: Ẹjẹ́ yọ̀ǹda yín ó làwọn náà ti gbọ́n o. Ẹjẹ́ agbéra láti jàǹfààní. Ojú ọ̀nà ìrẹ̀lẹ́dẹ̀ á o. Àní wà lóòkun ayé. Ẹ kú ùkà
4: ni. Ọkọ̀ọ̀kọ̀ dá wọ́n sọ
1: mi. Èmi ọmọ yín náà ni o. Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
8: S-E-L-A-R-R-I-E.
1: Sálárì. Bọ̀dá mi. Ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú. Ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
9: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre. Pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
10: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
11: Àwọn tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
12: Wòó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí iṣára yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun ń sùn dédé. Wòó ọ̀rẹ́ mo ti gbìyànjú
11: tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 070-64-60-6419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
13: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ ń bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
14: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lí náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù náà tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 070-64-60-64-19. 070-64-60-64-19.
13: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
14: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. apẹrẹ wo ni won wa ri ninu ara ti e wo to n gbo mi ninu ile elomi ni to ba ti sun to ba ti jin bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko de to ma rin lo si waju elomi ere orun sun arara belomi ba ti egbeju to so orun wakati kan aborun wakati meji to ba jin laaro bayi ati dide nile re isoro ni e ni o je bi ogun seju ogbon seju koni le dide nile yo da be ko se wahala loju orun ni tabe enikan ti e na ni papa loju orun to ba tun gbeju to dide le bayi to ba fese le bayi yo ri pe sele se kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda lemi fi ma so pe eyin ma je adaka ti wa na ba tin riru apere bayi gbeju ko wa yoju semi babo ke ogun fun imore ati oni abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obirin mo ti ko wa lati ilu sayoro ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 ikan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade ko mo se ma fo jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa telese ohun bere si ma kan ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbìyànjú ká dìde nlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ nílẹ̀ṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yemi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè ó sẹ́fún o 64 60 64 19 oh samu o 64 60 64 19 elomi ti e ti gbiyanju latun o ti gbiyanju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akure to je pe a ri anfani re je nilu akure ati agbegbe re ngba teyan ba ti gbiyanju soto to gbiyanju sosin awon agbalagba ni beru ba koke to ba kan ile o ni bi kan gbe si ngba ti won na ba le gbiyanju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbiyanju si wa to ti gbiyanju sawo yen o ri pe lagbara olohun won ni o dupe fun olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene nile ise babo oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
8: Eshun baba mo fe bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebekebe kini o fa
14: o se atokun ibere to bere yi ibere to da ni eja ka wa na o sa ke se awon kan ta nje lasiko yi atawon kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fu agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala lo san wahala lo ru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo be si ma ro hun koni le soju se re ta ya ko se ninu le mo tabi ko ke ma gopo gbogbo ara ni wohun ba lo mi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi ko le obi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe se rin pada wale bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yọ́ kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tọ́ba ní eléyìí ni ń yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ bèèrè ọ̀nẹ́ àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 ẹlòmí àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí báyìí tọ́jú òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí àwọn òfin kẹ́yìn ní ọwọ́ àjẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nágbára tó ti nágbọ̀rọ̀ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ bèèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ lomi yọ máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹyọ ìnira lòun fi ń ṣe ẹyọ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọn máa gbégbá ọpẹ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bèèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó o fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rí gbà.
11: ọ̀rẹ́ a ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
12: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro isara iná mọ̀ ni bí o bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú corona báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
11: Agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólùgbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460619 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
9: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
15: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
9: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
15: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
9: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
15: Me and Maggi,
9: so good together.
16: On your track, set!
17: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà. 88.9 FM. O ti gba kokini. O siwaju awon egbe ni tele leyin.

0: bí Ọlálẹyẹ Boroye, alága àjọ SUPADEC, àti executive director project Dr. Johnson Kufo, àti Alihaji Dr. Malon Ogbaru, pé àwọn kúṣẹ́ takun bóyá bá ti ṣe ní ọmọdé gbẹrẹ àbírọ̀ náà la ò bá báyé tó àbírọ̀ bó bá dọ̀la o. Awakẹ́ awaka wò ó báyìí pé ajá bá àgbà ni ayé yálèrè bogbure ọ̀nà bá sẹ́rire ara bírọ̀ nọwọ́ rẹ̀ pé gbawó yá níbẹ̀ ọ̀nà múrẹ̀ orúkọ rẹ̀ tọ́ tà báyìí torí pà ń sẹ́rire orúkọ wọn dà orí yẹ́ rẹ̀ a mara ń o ọ̀nà múrẹ̀ kẹ̀ àmì sọ pé gbọ́n yá níbẹ̀ àwa júwe nu hàn yóò ṣe àjẹjá júwe tirẹ̀ àmàjẹjá wo fẹ́ o àwọn yewa wọn dédé àjẹjá yàrí onówó yìí o yàrí ni èyí olóyìnbó pè ń empowerment àbí ká ti pè mí kọ̀wé tó ń ìjọ kínà màmá yẹn yí àwọn ehe jẹun wari o àgbà wá fi òróró ṣe jẹun wa tán kòkú rẹ̀ òun àtọ́ wá fi dáná ní kòkòrín àwọn ọmọ jimá oyin rẹ̀ à ń ṣe eré a wá fi kòkó yókù yẹn a fi wá dáná wa kòkó yin yẹn ni o a fi hè ọbẹ̀ yíyan dédé rẹ̀ ó wá ẹwà jimá lọ́bẹ̀ yíyan a àmàkà kọ́ máa ràn yìí ràn mí dùn lọ́bọ̀ ilé jẹ kóyákóyá yìí àwọn ẹ̀jẹ̀ ràn yìí jìnnà ọ̀rọ̀ mọ̀ múlẹ̀ báyìí mo ti sọ́nu orí ètò yìí ti pẹ́ bá fẹ́ ràn àlọ́wọ́ mú ẹ̀jẹ̀ ràn hàn bó bá ra bẹ́ẹ̀ àjọ̀dún ìjọ apọ́sù fẹ̀sọ̀ jayé fèyíjì mi ó máa wáyé ní oṣù yìí ní àgọ́dẹ́bọ̀ níbẹ̀ ọ̀nà bàbá bá mi rí bàbá mi kí òun bá mi tẹ́nà díẹ̀ tó mẹ́rọ ọjọ́ gbókùn máa dín níbẹ̀ bá mi.
1: ìgbòho báyé tó wúra jábọ̀ bó bá dọ̀la orí tí lọ sí bàjọ́ ìgbòho báyé tó wúra jábọ̀ bó bá dọ̀la ìgbòho báyé tó wúra jábọ̀ bó bá dọ̀la ènìyàn rà ṣe.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

Ohun tó ń gbọ́ mi, ètò yóò di alábọ̀kún fún ìran wa, ayé wa, ìgbéyàwó wa, ìdílé wa, yóò sì mú wa ní ìrírí ìbápàdé titun, àánú titun, ojúrere titun, ìrànlọ́wọ́ titun, orí ọ̀fẹ́ titun, àṣepé titun, agbára ní àkọ̀tun. Ju gbogbo rẹ̀ lọ lábẹ́ bó ti wọ̀n rí, ogun ó gbàdúrà kò rí àmì, ó gbá ẹ̀wẹ̀ kò rí àmì. Ó mọ Kristi kò rí àmì lórúkọ Jésù Olúwa yóò bá wa ṣe ní gbogbo ọ̀nà. Ohun tí à ń pè ní bí Olúwa ṣe tó kò ní jẹ wá níyà bí a ti ń gbé ètò yìí ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ àti bí a ti ń gbọ́ lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ètò ni ayé àtọ̀run yóò mú wa ní ẹ̀rí ìbọlẹ̀ ti fi Ọlọ́run rẹ̀ hà wá. Ògo ni fún Jésù ló kọ́ ní ìkẹyìn ìgbà tí a bá parí ayé yìí, ayérayé Olúwa yóò mú wa débẹ̀. A ó dẹ̀ rí Kristi Kátólíkù together we shall make eternity. Ní orúkọ Jésù Kristi Olúwa wa.

0: prophetic ninth of divine encounter. No, your CAC, greatest God travel. Ìrànlọ́wọ́ ní oríta tó kọjá ipá mi. Ńlá kò rí ìṣòro alẹ́ Sunday méje ọ̀tọ̀ọ̀tọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu látún ṣẹlẹ̀ níbẹ̀ torólúwa fúnra rẹ̀ ló pàṣẹ rẹ̀.
1: Oyè.
0: Àwọn Sunday méjèèje tí ó fi wáyé rè o. Sunday 21 àti 28 ní oṣù kẹfà. Sunday 5, 12, 19 àti 26 lóṣù kẹje. Sunday on the 2 lóṣù kẹjọ làṣẹ kẹgbá. Aago mọ́kànlá alẹ́ ní ìṣòro mọ bẹ̀rẹ̀. Ojúkọ ẹ̀ ní CAC Greatest God Chapel tó wà ní number 4 God's Grace Estate, Yako Yobo Store. Aṣímọlówó Mùwé nípínlẹ̀ Ogun. Ọ̀pọ̀ àwọn akọ nínú Olúwa ló máa present láti minister ń bẹ̀. Bàbá Wòlíì ẹni wọ́lọ́run kì í wénìyàn. Prophet Israel Olúwa gbèmí dìde náà sí rí. Lolùbàlejò tí wọ́n tún máa fi kìkì ọ̀rọ̀. Ìrànlọ́wọ́ Olúwa sáyé oko wá. Ká lè ráyé gbé ní rọrùn dárere ṣe lójú ọjọ́. Ẹ wá wo nínú ìpàdé yìí láti máa ṣọjọ́ bí bàbá wa ní Monday August 3 pẹ̀lú ṣóòru. Bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́. Tó bá di Tuesday August 4 ni ṣóòru bá mi gbé nǹkan mi olóṣù mẹ́ta mẹ́ta. Ojúkọ yẹn ni F2186 Iriakari Estate, oríta Ọ̀bẹ̀lẹ̀, Àkúrẹ́. Àlàyé síwájú ẹ pé tẹlifon 0803-803-0562 àbí 0803-459-7312. Ẹ tún lè pe 0913-231-4586 àbí kẹ 0812-703-5866. Jọ rí dájú pé ó wà níbẹ̀. Ẹ̀rí ìtọ̀tẹ̀ yìí wọ lọ́kàn lórúkọ Jésù.
2: Nígbà tó lu wa dá sọ̀rọ̀ ayé Jábésì, olórí burúkú padà dolóríire, ó dá sáyé Hana, ó pẹ́ lẹ́gàn lẹ́nu mọ́ fún un. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe tán àti ṣe nínú ayé ẹni bá gbàgbọ́, nínú agbára àti ipa tó lu wa fi ń dá sọ̀rọ̀ ayé ẹni bá mọ̀. Èyí ni Christ Apostolic Church Greatest God Chapel, orí òkè dá sí Olúwa lọ́rùn. Ipa rẹ̀ ká tó wà ní F2186 Iriakari Estate 2, oríta Ọ̀bẹ̀lẹ̀ nílùú Àkúrẹ́ fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà dá sí Olúwa lọ́rùn. Ipa rẹ̀ ká léyìí tí ó wáyé fún ìdí ọjọ́ mẹ́ta gbáko bẹ̀rẹ̀ látọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún sí Thursday ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ ọdún yìí láago méje sáago mẹ́sàn-án àárọ̀. Ojoojúmọ́ àkòrí ètò la pè ní pa ẹlẹ́gàn mi lẹ́nu mọ́. Níbi tí Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀. Prophet Olúwa gbẹ̀mí dìde Israel Nasiri aka ẹni ń wọ́lọ́run yìí wà yàn. Àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ni yóò wà níkàlẹ̀ láti máa fàdúrà gbogbo ayé onípòjípò ní Christ Apostolic Church Greatest God Chapel, orí òkè dá sí Olúwa lọ́rùn. Ipa rẹ̀ ká fún ẹrẹ́ àlàyé tàbí ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà 0803-803-0562 tàbí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866. Jésù ń pè ọ́, àkìnsore ni.
3: Gbàràdà 2023

0: sínú ó lè dọ́là kí ó dà pé wá wò ara ò tán ó lọ́dọ̀ bàbá ara ó. Orin yẹn ni Olúwa fi ṣẹ́tù mi ní ọjọ́ náà láti bu omi paná ìbànújẹ́ mi. Bí mo ṣe yipo tán tí a parí ìpàdé yẹn, mo lọ sórí òkè Ìdó Àjìnàre. Mo ṣe débẹ̀, wọ́n kà pè mí pé kí wá ṣe oore ọ̀fẹ́ àtàdúrà ìparí fún program. Bí mo ṣe ṣe ni ọkùnrin kan pẹ̀lú ìgbìmọ̀ kan sáré wá dọ́dọ̀ mi pé a ní ìdíyẹn ní Niger Delta. Wọ́n wá pé gbogbo àdílé kan fẹ́ ṣe ìpàdé. Bí mo ṣe tẹ̀lé wọn lọ ni ọjọ́ tí mo sì dé Niger Delta ní wele gbogbo àdílé kan ni wọ́n kó ọlọ́pàá gáìdì mi. Bí wọ́n ti kó ọlọ́pàá gáìdì mi tí àwọn èèyàn fẹ́ máa fọwọ́ kàn mí, ká máa fọwọ́ kàn mí ní bíṣọ̀hún táwọn mọ̀ bó ṣe náwọn tí èrò pọ̀ lọ ní fíì. Mo sì gbọ́ ohun olúwa pé Násírù, mo sọ fún ẹ pé kò bí ọjọ́ tiẹ̀, lára àwọn ọjọ́ tiẹ̀ nìyẹn. Sórí pé ò ní ìdí láti bá mọ̀bó yẹn láti ṣe àṣẹ ipa ènìyàn. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń gbọ́ mi ní igun mẹ́rin ayé, mo gbàdúrà bẹ́ẹ̀ tí ń gbọ́ mi, ọjọ́ tí ní abẹ́ òrò Olúwa yóò yọ̀ǹda. Ẹ kà gbàdúrà méje gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ mọ̀ wípé ẹ̀yin náà ní ọjọ́ kan. Ẹ má gbàgbé o pé Bíbélì wípé Luke 1:80 wípé ọmọ náà sì dàgbà, ó sì lé ní ọkàn, ó sì wà ní ìjù tító fi di ọjọ́ ìfihàn rẹ̀ fún Israẹli. Ẹ pé orúkọ Jésù. Olúwa, bí mo ti ń bá ọ̀sẹ̀ yìí lọ, ẹ fún èmi náà lọ́jọ́ ikú oríire tèmi o. Àdúrà ìkejì, ẹ pé orúkọ Jésù. Agbára tó ní mi ò ní gba àjọ ọjọ́ ìbápàdé tèmi ó yẹ gbiná dànù. Ẹ pé orúkọ Jésù, ọjọ́ tèmi o. Ó yẹ kúrò nínú agijù ẹ̀gún àti ìpèran ilé wa. Number 4, àdúrà ìkẹrin, ẹ pé orúkọ Jésù. Olúwa, má jẹ́ kémi náà gba ọjọ́ ògo nínú ibojì o. Àdúrà ìkarùn, ẹ sọ fún ọba àwọn ọba. Olúwa, torí ìrírí àti ìyà tí mo ti jẹ́ pọ̀, Olúwa jẹ́ kí n kó àjọjọ́ àdìtú ẹ̀rí ńlá ní oṣù yìí. Àdúrà ẹ̀kẹfà, ẹ pé orúkọ Jésù. Olúwa, ọpẹ́ tí mo ti ń wòran àwọn ìràwọ̀ yáyé náà wòran ìràwọ̀ tèmi kọ́dún yóò tó parí. Àdúrà ìkeje, Olúwa gbà mí o fún ìràwọ̀ tèmi náà ní ọjọ́ ogún ṣẹ́. Ẹ bèrè ọjọ́ tèyí ẹ̀yin ọmọ Ọlọ́run bí ẹ ti ń gbàdúrà. Ní àtìgbà náà ni ìtàn dẹ̀bẹ̀ sí yí padà. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin ìràwọ̀, ó yá ẹgbẹ́ ọjọ́ ayọ̀ tèyí, ẹgbẹ́ ọjọ́ ògo tèyí, ẹgbẹ́ ọjọ́ ìdúpẹ́ tèyí, ẹgbẹ́ ọjọ́ ìbápàdé tèyí, ẹgbẹ́ ọjọ́ ogúnṣẹ́ tèyí, ẹgbẹ́ ọjọ́ alelúyà tèyí, ẹgbẹ́ ọjọ́ ẹ̀rí tèyí, àtèmi àti wọ ẹka gba ọjọ́ ìdáhùn ìran wa, ilé wa, ìgbéyàwó wa, ohun gbogbo tó jẹ́ tiwa, ó yá ká gba ọjọ́ ìdáhùn àdúrà bá a ti ń gbé ètò yìí nínú ọ̀sẹ̀ lílo ògbómaní fún Jésù lókùnrin. Ọjọ́ ìbùkún wa ká gbà, ọjọ́ àánú wa, ọjọ́ ìrànlọ́wọ́ wa, ọjọ́ ojúrere wa, ọjọ́ olóore wa, ó yá ká gbà lórúkọ Jésù. Ògbóni fún Jésù lókùnrin ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmín. Àmì, àmì lórúkọ Jésù.
1: Ọ̀rọ̀ ìdílé ayé bẹ́ sọ lórí ìwọ̀pọ̀.
2: Gbogbo abiyamọ tó ń fẹ́ ìpè níjà látọ̀dọ̀ Ọlọ́run, gbogbo òbí tó nígbàgbọ́ nínú Ọlọ́run kan ṣoṣo tó lè gbaniyan, ẹ máa bọ̀ kájọ darapọ̀ mọ́ ètò ọlọ́dọọdún ni Annual Women's Convention Olúwa Gbèjà Abiyamọ 2026. Èmi ò ní ṣe lásán lórí ọmọ, ọmọ mi lọ ṣe rere làkórí convention tọdún yìí látọwọ́ ìjọ Christ Apostolic Church Greatest God Chapel. Àárọ̀ Thursday ọjọ́ 11 oṣù kẹfà ló máa bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà láago 7 sí 9 òwúrọ̀. Ká tó wá bẹ̀rẹ̀ ìṣòro. òru ojoojúmọ́ láàrin aago mọ́kànlá alẹ́ sí méjì òru bẹ̀rẹ̀ láti òru Thursday ọjọ́ kọkànlá ká tó kásẹ̀ gbogbo rẹ̀ ńlẹ̀ lóru Sunday ọjọ́ kẹrìnlá oṣù kẹfà gbogbo ẹ̀ nínú ìjọ Christ Apostolic Church Greatest God Chapel tó kalẹ̀ sí 4 God's Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe nípínlẹ̀ Ogun Prophet Israel Oluwagbemidide Nasiri aka ẹniwọ̀ Ọlọ́run kìí wé nìyàn àtọ̀pọ̀ àwọn ikọ̀ Ọlọ́run míì lọ́lọ́run yóò máa lò níbẹ̀ Ọlọ́run ti pèsè àwọn ìránṣẹ́ rẹ̀ sílẹ̀ fún ọ tó fi gbàgbà yọrí àdúrà tọwọ́ tó ṣẹ́gun sí yóò tún fi jọ bẹ̀rẹ̀ wá fi àdúrà ra ọjọ́ ọ̀la rere fúnra rẹ àtàwọn ọmọ rẹ ó dá mi lójú pé àánú yóò sì fọhùn fún ọ nítorí ó gbàgbà yọrí àdúrà fọ́láyé síwájú sí 08038030562 Jésù lolúwa

gbogbo wa tí a gbọ́ mi yìí ẹjẹ́ aro ìgbẹ̀yìn wa wò kárọ ọjọ́ tí a fi ayé sílẹ̀. Àwọn olóṣèlú ẹjẹ́ wo ìgbẹ̀yìn wa, ìgbéyàwó ro ìgbẹ̀yìn rẹ, àwọn ìránṣẹ́ Ọlọ́run káwo ìgbẹ̀yìn wa. Gbogbo àwa tí a gbọ́ mi ọba ìlú ẹjẹ́ wo ìgbẹ̀yìn o, nítorí ní ọjọ́ kan a ó fi bí i sílẹ̀. Bí a bá fi bí sílẹ̀, kí ni ẹ̀yin wa yóò sọ? Kí ni ẹ̀yin wa yóò sọ? Kí ni ìgbẹ̀yìn wa yóò sọ? Hebrew 9:27 Bíbélì wípé níwọ̀n bí a ti fi lélẹ̀ fún gbogbo èèyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́ ni. Ẹjẹ́ àrọ ọjọ́ ìdájọ́ o, ẹjẹ́ àrọ ìgbẹ̀yìn wa, ẹjẹ́ àwo ìran tá a filẹ̀, káwọ àwọn ọmọ tá a filẹ̀, ohun gbogbo tá a bá fẹ́ ṣe láyé o. Mo gbàdúrà bí ẹ ti ń gbọ́ mi ẹ̀yin ọmọ Ọlọ́run, òpin ò ní gbomijé lójú wa o, a ò ní kí àbámọ̀ ní òpin o, ogun ó kú kò lọ́jọ́ àjínde kò ní jẹ́ tiwa o, a ó dẹ̀ jọ rí Kristi kí a tó rí ikú o, ní orúkọ Jésù Kristi. Mo sì tó ń gbàdúrà lẹ́ẹ̀kan sí gbogbo ohun tí a gbé síwájú wa bí òróró, orúkọ àwòrán wa bí mo ti ń sọ fún wa àti prayer point wa, Olúwa kó yà sí mọ́. Bíbélì wípé àdúrà olódodo a máa ṣiṣẹ́ agbára, kó sì ṣiṣẹ́ agbára fún wa lórúkọ Jésù. Olúwa gbé mi dìde iṣẹ́ ìnásírì orúkọ mi nínú ìjọ apọ́sù ti Kristi. Thank you. God bless you all.

0: Orin yẹn ni Olúwa kọ fún mi ní ọjọ́ tí Olúwa fún mi ní ọjọ́ tèmi látòní lọ ẹgbọ́jọ́ tèyín ẹgbọ́jọ́ tèyín ẹgbọ́jọ́ ayọ̀ ọmọ ẹgbọ́jọ́ ayọ̀ ìdílé ẹgbọ́jọ́ ayọ̀ ìgbéyàwó ẹgbọ́jọ́ ayọ̀ ìbùkún ẹgbọ́jọ́ ayọ̀ ipò alágbára lórílẹ̀-èdè. A ó rí Kristi Katọ́lík o. Together we shall make eternity. Thank you. God bless you all.
1: Ètò tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán ni bá ń gbé nǹkan mi àti ìrírí àwọn ìràwà ayé èyí tí CAC Greatest God Chapel tí olú ilé ìjọsìn wọn wà ní number 4 God's Grace Estate, Yakoyo Bus Stop, Asimolowo Mowe, Ogun State àti ẹ̀ka ìjọ wọn ní number F2186 Iriakari Estate 2 Oríta Ọ̀bẹ̀lẹ́ ní ìlú Àkúrẹ́ sí onípọ̀wọ́ rẹ̀. Bàbá wa tí Olúwa ti lò fún wa lórí ètò náà fún tòní ni Prophet Olúwagbèmi Dìde Israel Nasiri aka ẹni wọ́lọ́n ìlú Wáyàn. A nígbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nípa ètò tí ò ní. Gbogbo wa rí bẹ́ẹ̀ ẹ pàdé wa ní déédé àkókò kan náà lọ́sẹ̀ tó ń bọ̀ lórí rédíò tẹ ti ń gbọ́ wà yìí. Wà yìí o, bí àwọn ètò ìsìn ilé ìjọsìn wa ṣe lọ nìyí ní olú ilé ìjọsìn wa tó wà ní Mòwe ní ìpínlẹ̀ Ogun. Every Sunday ni Holy Ghost Hour láàrin aago 7 sí 9 òwúrọ̀. Gbogbo ọjọ́ Thursday ni ìpàdé àdúrà fàánúdá sí láàrin aago 7 sí 9 òwúrọ̀. Every second Saturday of the month ni Saturday ìyanu láàrin aago 6 sí 9 òwúrọ̀. Tó bá wá di Thursday kejì oṣooṣù ni ìpàdé àdúrà Olúwa gbèjà abiyamọ tá a máa ń ṣe bẹ̀rẹ̀ láago 7 sí 9 òwúrọ̀ àti ìṣòru bẹ̀rẹ̀ láago 10 alẹ́ sí 7 òru. Gbogbo alẹ́ ọjọ́ ìsinmi Sunday ni ìṣòru àṣálẹ̀ ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ láago 11 alẹ́ sí 2 òru àti ìṣòru àṣálẹ̀ àwọn ọba Night of Kings ni gbogbo ọjọ́ tó bá gbẹ̀yìn oṣù bẹ̀rẹ̀ láago 11 alẹ́ sí 2 òru. Gbogbo èyí awí ní Greatest God Chapel number 4 God's Grace Estate, Yakoyo Bus Stop, Asimolowo Mowe, Ogun State wà yìí ní ẹ̀ka wa ìpínlẹ̀ Ondo ní gbogbo ọjọ́ 21 ọjọ́ 22 àti ọjọ́ 23 oṣooṣù bẹ̀rẹ̀ láti oṣù keje ọdún tá a wà yìí lọ ní ìpàdé àdúrà dási Olúwa lọ́rùn ipa rẹ̀ ka láàrin aago 7 sí 9 òwúrọ̀. Bẹ́ẹ̀ ni quarterly program wa tá a pè ní Bàǹgbé nǹkan mi èyí tó ń bọ̀ yìí ló máa wáyé ní ọjọ́ 4 oṣù kẹjọ ọdún tá a wà yìí láàrin aago 12 ọ̀sán sí 4 ìrọ̀lẹ́. Ṣáájú ni Prophetic Night ti máa wáyé láago 11 òru Monday tí í ṣe ọjọ́ kẹta oṣù kẹjọ sí ìdájí ọjọ́ 4 ká tó wọnú ìpéjọpọ̀ májẹ̀mú mímọ́ náà tá a fi sọrí ọjọ́ ìbí birthday àyájọ́ ọjọ́ tá a bí bàbá wa wòlíì Olúwagbèmi Dìde Israel Nasiri sáyé. Ìpàdé àdúrà tá a fi sọrí ọjọ́ ìbí wọ̀nyí la pè ní Bàǹgbé nǹkan mi ní CAC Greatest God Chapel number F2186 Iriakari Estate 2 Oríta Ọ̀bẹ̀lẹ́ Àkúrẹ́ Ondo State láti máa tẹ̀síwájú pẹ̀lú wa nínú àwọn ètò wa gbogbo lórí rédíò ní gbogbo ọjọ́ Tuesday. Ẹ máa pàdé wa ní alálàyé 96.5 FM Àkúrẹ́ láàrin aago 7 àbọ̀ sí 8 alẹ́. Àdàbà 88.9 FM Àkúrẹ́ láti máa ń ṣètò ní gbogbo ọjọ́ Wednesday láàrin aago 3 àbọ̀ sán sí 4 ìrọ̀lẹ́. Tó bá wá di Friday láàrin aago 5 àbọ̀ sí 6 ìrọ̀lẹ́. Àwa wá 94.1 FM òkìtì pupa ní kẹ́ ẹ ti máa darapọ̀ mọ́ wa àti láago 7 àbọ̀ sí 8 alẹ́ Friday yìí kan náà ní Fresh 102.9 FM Àkúrẹ́ láàrin aago 7 àbọ̀ sí 8 alẹ́. Bákan náà ní kẹ́ ẹ máa darapọ̀ mọ́ wa ní Fresh 106.1 FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi láàrin aago 9 sí 9 àbọ̀ alẹ́. Bí Ọlọ́run bá fi sí yín lọ́kàn láti darapọ̀ mọ́ wa nípa sísonígbọ̀nwọ́ tàbí kún wa lọ́wọ́ ìtẹ̀síwájú ètò yìí àti iṣẹ́ Olúwa ẹ pẹ̀lú wa nípa fífi owó ìrànwọ́ yín ṣọwọ́ sínú àsùnwọ̀n yìí UBA account number 231-766-2467 lẹ́ẹ̀kan sí 231-766-2467 account name Olúwagbèmi Dìde Israel Nasiri láti darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára nígbà tí àwọn ètò ilé ìjọsìn wa bá ń lọ lọ́wọ́. Ẹ lè máa rí wa wò nípasẹ̀ ojú òpó yìí Israel Nasiri Olúwagbèmi Dìde lórí Facebook, TikTok, Instagram àti bẹ́ẹ̀. Fún àlàyé, ìmọ̀ràn tàbí ẹ̀bẹ̀ àdúrà ẹ pé bàbá wa Prophet Israel Nasiri Olúwagbèmi Dìde sórí èyíkéyìí nínú àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0803-803-0562 0803-803-0562 tàbí 0803-459-7312 lẹ́ẹ̀kan sí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-4960.
2: 0812-703-5866. 0812-703-5866. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀, ká ó pàdé lórí àkọ́tún ètò yìí. Ìwàláàyè Ọlọ́run, ó máa

ọgbọ́nà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọgbọ́nà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn nìkànnì Àdàbà FM 88.9 Àkúrá ìlú Ìlọ́rọ̀mọ̀kí ń lọ́wọ́ àtà tí ń gbóhùn sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní ẹ mọ́ ṣe kà láyé. Ìwà ìka ò dá o. Ẹ mọ́ ṣe kà láyé o. Ìwà ìka yóò mọ̀mọ́ dá o. Gbogbo ẹni tó ń ṣe bí ẹ̀sán ń bọ̀ o. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní bá ọba ti ṣe bí ó di dandan ó kẹsàn rẹ̀. Gbogbo ẹni ọba ṣeré yóò kúkú kẹsàn rìn ni. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní dẹ̀yìn kó pìwàdà jáwọ́ nú iṣẹ́ bí. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní má bokọ rẹ jẹ́ mọ́ sì bokọ fámìlì rẹ tí ṣe ẹbí rẹ má bàjẹ́ o. Bẹ̀m̀bẹ́ ròyìn ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ó lèmi ò ní bokọ baba tèmi jẹ́ ìwọ náà má bàjẹ́. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọtẹ́mì jẹ́ o. Ọ̀yẹ́ ẹja bẹ̀rẹ̀ ní pápápá. Àwọn ròyìn ọ̀hún bó ṣe ti ń jáde ká mọ́ mu wá lọ́kọ̀ kejèèjì. Àwọn ròyìn àgbọ́ sífìlà àgbọ́ sọ gèlè kalẹ̀ pẹ̀lú kí a wá tún leléyìí. A kúkú fi dẹ́rù bara wa a fi ń kọra wa lọ́gbọ́n ni. Káwa náà ká má bàa ṣe jìn kòtò ayé ká sì má bàa ṣe bókọ ara ẹni jẹ́ ni. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.

0: Oye je bere lati ilu Abuja ni iroyin lo ti kokko ten lowo awon osise leto abo olopa awon dole mi awon eyan marun ti won jigbe ogba be ni won to seku pa awon to je ajinigbe ohun bembe iroyin oni eku ise o ogbona no tutu leyin bembe iroyin ogba ipinle Kogi lo bayi awon agbebon won se ikolu si ilewe kan nipinle Kogi won se ku pa en to je igba keji oga ilewe atomo omo odun mefa kan awon ipinle to abo won ba pe won bi won se fe je opolopo awon omo gbe lo ogbona no tutu leyin bembe iroyin mo ko nbe ogbona no tutu leyin bembe iroyin ile ise olopa won soro asoyan nipinle Niger wipe ko si ile iwe kankan tawon ajinigbe ti won kolu ogbona no tutu leyin bembe iroyin iroyin eleyi lowo ti te obirin kan nipinle Delta kini to se awon omo tuntun meji awon omo meji on lo lo jigbe latari pe o fe fi ropo awon omo ibeji re iyi to gbe mimi bembe iroyin o lele yi tun ga ogbona no tutu leyin bembe iroyin oya tarata odi ipinle Gombe ile ise olopa awon ti fi kele ofin gbe okunrin kan eyi to gbiyanju lati seku pa orebirin re nipinle Gombe ogbona no tutu leyin bembe iroyin mo tun taju kan ri iroyin kan bayi ogbona no tutu leyin bembe iroyin omobirin kan ni won ni otan ore re otan lo sodo orekunrin e na ba seku pa omobirin ohun leyin ti won seku pa tan na ba tun ge eran re kele kele won ba n ta bembe iroyin olesi beru olohun ogbona no tutu leyin bembe iroyin mo tun taju kan ri iroyin kan lati ipinle Edo obirin kan ni won ni won ti fi kele ofin gbe bayi leyin to je pe oju omo re eleyi to je pe akanda eda ni alaabo ara omo odun marun won lo lo ju sinu odo ogbona no tutu leyin bembe iroyin eyi atawon kokoro yi mi legbo losan tuni oye mu kale towo to ma ta ikubale oro eje atunjo je gbadun ena ogbona no tutu leyin bembe iroyin
1: yiga o sele oke bembe iroyin le gbo lowo ni le ise adaba efe walai ogbona no fun kede tabi polowo oja yin lori eto yi e kan se ka ipolowo oja ile ise adaba efe to wa ni fegbekegbe a division loba deshida road akure tabi ke pe jo oda sori ero ibanisoro yi 0806 904 6714 bembe iroyin ege ajomo gbolo.
2: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
0: Oh yeah, kaabo pada lati oke lohun. Ogbona no tutu leyin bembe iroyin. Oye ja wonu e logan na ni kokodun o kere tan eyan awon agbebon meji lawon iko eleto abo olopa na ti fi ibon to okun emi won bayi nígbàtí wọ́n sì dóòlà ẹ̀mí àwọn èèyàn bíi márùn-ún tí wọ́n ti jí gbé. Ẹ̀ńtọ́ jẹ́ kọmíṣánná fọ́lùlù ilẹ̀ yìí Abuja, èyí ni Ahmed Mohammed Sanusi, òun ló fojú ọ̀rọ̀ ìléde fáwọn oníròyìn lónìí. Gẹ́gẹ́ bí ó ṣe ti wí, ó ní ṣe ni bí àwọn ikọ̀ elétò ààbò ń bọ́ ṣe gbéná wojú àwọn tó jẹ́ ajínigbé náà ló ṣokùnfà bí wọ́n ṣe kú pa mẹ́ta àwọn onísùnmọ̀mí ọ̀hún tó jẹ́ agbébọn méjì. Ìròyìn wá fi yé ni wípé wọ́n ní àwọn bíi márùn-ún kódà tó fi mọ́ òjíṣẹ́ ọlọ́run kan pátọ̀ òun lọ́jọ́ pé wọ́n jígbe àti nígbàtí àwọn ọmọ ikọ̀ fìgìláńtẹ̀ kan tí wọ́n ní wọ́n yin ìbọn fún un nígbàtí wọ́n ṣe ìkọlù sí i. Nígbà náà ìwé ìròyìn leadership punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Àwọn agbébọn ṣe ìkọlù sí iléèwé kan nípínlẹ̀ Kogi. Wọ́n fẹ́ jí àwọn akẹ́kọ̀ọ́. Wọ́n ṣekú pa ọ̀gá igbákejì ọ̀gá iléèwé ọ̀hún, kódà àtọmọ ọdún mẹ́fà kan. Àwọn agbébọn ni wọ́n ya lu iléèwé Government Secondary School kan, eléyìí tó wà ní ìjọba ìbílẹ̀ Kàbàbùnì nípínlẹ̀ Kogi, tí wọ́n ṣekú pa èèyàn mẹ́ta tá a ti rí igbákejì ọ̀gá iléèwé ọ̀hún àtọmọ ọdún mẹ́fà kan. Àwọn tó ṣe ìkọlù ọ̀hún òun náà ni ìkọlù náà ń lọ wáyé láago bíi mẹ́wàá àárọ̀ òní, tó jẹ́ pé ń ṣe lọ́sọ ìlú náà sínú ìpáyín kékè. Wọ́n ní ìgbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀, ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Saliu Hafsa ó fi léde wípé àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá nípínlẹ̀ Kogi iná kó àwọn ọsọdúnmọ̀ pé àwọn atiláwé ọ̀hún tó jẹ́ agbébọn ni wọ́n kóra wọn wá tí wọ́n pọ̀, tó jẹ́ pé bíi alùpùpù tó tóbi ogójì òun náà ni wọ́n kó wa tí wọ́n fi kọlu iléèwé ọ̀hún. Wọ́n ní àwọn afurasí náà ìgbìyànjú wọn ni láti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́, ṣùgbọ́n táwọn ikọ̀ elétò ààbò tí wọ́n gbéná wojú wọn wọ́n ní wọ́n ṣekú pa ẹni tó jẹ́ igbákejì ọ̀gá iléèwé ọ̀hún. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Kẹ́lẹ́dùmarè kọ́ máa sọ wa ni ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì ló gbé jáde lọ́sàn-án tòní. Ọ̀yá mo kú ńbẹ̀, ibo ni kí n tún lọ? Ìròyìn eléyìí ní pàápàá láti ìpínlẹ̀ Niger. Iléeṣẹ́ ọlọ́pàá ní kò sí àwọn agbébọn kankan tó ṣèkọlù sí iléèwé nípínlẹ̀ Niger. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger lọ́jọ́ pé wọ́n ti sọ di mímọ̀ wípé irọ́ tó jìnà sóòótọ́ ni àwọn ìròyìn kan tí wọ́n ń gbé kiri wípé àwọn tó jẹ́ agbébọn kan wọ́n ṣe ìkọlù sí àwọn iléèwé nípínlẹ̀ náà. Wọ́n ní irọ́ ni ṣáájú òun náà lọ́jọ́ pé wọ́n ní àwọn ìròyìn ló ti fi hàn pé wọ́n ní wọ́n lọ ṣe àwọn ìkọlù kan sáwọn iléèwé láwọn ìjọba ìbílẹ̀ Bozo, Chanchanga àtàwọn ìjọba ìbílẹ̀ míì, ṣùgbọ́n ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Wàsíù Abiodun ó fi léde gbangba wípé ayédèrú ìròyìn òun náà lélẹ́yìí. Ìwé ìròyìn leadership òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọwọ́ àwọn elétò ààbò ọmọ ọdún 22 kan tọ́jú ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n rí bá jiná tù lọ́wọ́ ẹ̀ nípínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti mú afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn kan àti adigunjalè ní Èbúté mẹ́ta látàrí bí wọ́n ṣe ní àwọn èèyàn tètè pe àwọn ikọ̀ elétò ààbò ọ̀hún lórí iṣẹ́ láabi rẹ̀. Nínú àtẹ̀jáde tí ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá Abimbola Adébísì tó fi ìta ló ti ní afurasí ọ̀hún náà pokọ rẹ̀ ní Adéṣọlá àfíìsì tọ́jọ́ ọmọ ọdún 22 ọkùnrin ni wọ́n ní wọ́n mú nígbà tí ó jẹ́ pé wọ́n rí ìbọn wọ́n rí lọ́wọ́ ẹ̀. Wọ́n ní wọ́n sá ti mú báyìí ó ti wà ní akóló wọn pẹ̀lú àwọn oògùn abẹnugọ̀ngọ̀ àtọ́ta àbọn òní wọ́n ka mọ̀ lọ́wọ́. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án òní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀yá ní ìpínlẹ̀ Gombe ní pàápàá iléeṣẹ́ ọlọ́pàá mú ọkùnrin kan lórí bó ṣe gbìyànjú láti ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ nípínlẹ̀ Gombe. Àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá nípínlẹ̀ Gombe náà ti fi kélé òfin. Wọ́n ti fi gbé ọkùnrin kẹni ọdún 35 Musa Adamu lóko rẹ̀ ń jẹ́ lórí ẹ̀sùn wípé ó ṣe ìkọlù sí ẹni tí ó jẹ́ ọ̀rẹ́bìnrin rẹ̀. Wọ́n ní àmà òun náà ló fẹ́ gbìyànjú àti fọmọ lórí lójú náà àti lè rí dájú pé ó ṣe pupa kó sì tún gba owó tó wà lọ́wọ́ ẹ̀ tó tó bí 100,000 naira. ninu atijade ohun ni ani afurasi na ni won ni o n gbe ni rear quarters won ni owo ba latari bi ani omobirin ohun bo se lo so nle ise olapa n toju re ri en to je agbenso ile ise olapa dsp buhari abdullahi ninu atijade to fi ta loni lo ti ni isele ohun lo sele lana ode yi ni ale ana to si ni won wa titi so ti won ni afurasi ohun won ni owo ba o lo si inu ile ore mi ohun lojuna ati le da inu ile e ko si ko owo na pelu ama o na lu gbe dani an lo fe se ku pa omobirin on gan o gbona nu otutu leyin bembe royin ko sare otito omo kolohun obo sanu ni iwe royin punch o lo gbe jade losan ni oya royin mi to tun fara pere eledumare ko ma sanu wa ni o gbona nu otutu leyin bembe royin omo birin kan na ni otan ore re to je obirin otan lo si odo ore kunrin re ani awon mejeji won ba di panpa won se ku pa obirin ohun leyin ti won se ku pa tan na ba to bere si geran re wele wele ti won si nta ile ise olapa lo ti fi kele o fi gbe okunrin kan ile ti won poruko e ni ofofon ati orebirin re eyi ti o je pe won ni won se ku pa omobirin kan ti won itun bere si ni ta awon eyara re ni kalaba nipile cross river eni to je afurasi ohun won ni afurasi na lo wa lati ijoba ibile ini nipile akwa ibom sugbon ti won ni o n gbe ni jebi street ni kalaba ni apa gusu kalaba won ni owo ba pelu orebirin re ohun latari bi won ewu iwa labi gẹ́gẹ́ bí wọ́n ṣe ti wí wọ́n ní obìnrin ọ̀hún ìlọ́ránṣẹ́ pé ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ obìnrin náà wípé kó tiẹ̀ wá báwọn ṣe eré mọ́jú kọ́ wá ní alẹ́ àní kọ́ wá sun ilé wọn àní òun náà bá sì lọ́bẹ̀ ìgbà tí ó di alẹ́ ọ̀hún wọ́n ní làwọn lọ́kọláya méjèèjì náà bá di pàǹpà wọ́n ṣekú pa ọmọbìnrin náà náà bá tún pingin ẹran rẹ̀ tí wọ́n sì ń ta àwọn ẹ̀yà ara rẹ̀ kọ́lọ́hún ọba kọ́ mọ́ sàánú kúkú ni ó gbóná nu otutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.

0: ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ Sunday Tipo ó ti fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ wọn ni wọ́n ti mú àwọn lọ́kọláya ọ̀hún báyìí ọwọ́ ti bà wọ́n ìwádìí ti ń lọ lọ́wọ́ ìwé ìròyìn vangard ló gbé jáde lọ́sàn òní ọ̀yẹ́ ẹgbọ́n ilé náà ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn òbí kan náà ti fi kélé òfin gbé lẹ́yìn tí wọ́n ní ọmọ rẹ̀ èyí tí ọjẹ́ àkàndá ẹ̀dá ọmọ ọdún márùn-ún wọn lọ́lọ́ jù sínú odò nípínlẹ̀ rivers òbí kan ni wọ́n ti àwọn èèyàn ni wọ́n ti mú ní apá ìjọba ìbílẹ̀ ìlà oòrùn àríwá ovian nípínlẹ̀ edo lẹ́yìn tí wọ́n ní ọmọbìnrin ọ̀hún ó ju ọmọ rẹ̀ ọmọ ọdún márùn-ún wọn lò jù sínú odò látàrí pé wọn ní ìṣe ni wọn ní ọmọ ọhún ọjẹ àkàndá ẹdá ìròyìn fi ẹni pé fọnrán rẹ òun lọjọ pé ọ jáde níbi tí àwọn èèyàn tí wọn ti mú wọn ní obìnrin náà ìlọjọ pé wọn ní ó gbé ọmọ rẹ náà tí ó sì mú tó lọ jù ọmọ ọdún márùn-ún ni ó lọ jù sínú odò pé kí nǹkan tiẹ̀ pàjẹ́ kọ́lọ́hún ọbọ̀ sàánú ni ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìwé ìròyìn nigerian tribune òun ló gbé jáde lọ́sàn-án tòní. ọ̀yẹ́ jẹ́ sáré lọ ìpínlẹ̀ delta mọ́ sáré rí ìròyìn eléyìí náà obì kan lọ́wọ́ ti bà lórí bó ṣe ti lọ jí àwọn ọmọ méjì ọ̀fẹ́ fi rọ́pò àwọn àbejì rẹ̀ tọ́gbẹ́ mímì ọwọ́ àwọn elétò ààbò lọ́ba tẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ delta ló ti mú obìnrin kan tí wọ́n pokọ rẹ̀ ní joy lórí bí ó sì lọ jí àwọn ọmọ kéékèèké méjì kan tó fẹ́ fi rọ́pò ìbejì rẹ̀ eléyìí tí wọ́n ní wọ́n gbẹ́ mímì ṣáájú bí ó ṣe ní òun fẹ́ ṣe ayẹyẹ kan nínú àtẹ̀jáde yìí tí ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá bright adafi tó fi ìtaná ti ní wọ́n gbé fọ́nrán rẹ̀ ọ̀hún sórí ìtàkùn ìbáraẹnisọ̀rọ̀ ìròyìn fi ni pé wọ́n ní ọ̀kan lára àwọn ọmọ tí wọ́n jí gbé ọ̀hún òun lọ́jọ́ pé wọ́n ṣe ìwádìí lórí rẹ̀ tó jẹ́ pé afurasí ọ̀hún ló jí ọmọ oṣù mẹ́rin wọ́n ló jí gbé wọ́n ní lọ́dọ̀ ẹni tí ọjẹ́ kọ́sítọ́mà rẹ̀ tí ó ń ta nǹkan fún wọ́n ní ó jí ọmọ náà gbé wọ́n ní afurasí ọ̀hún ló tún lo àǹfààní náà ló tún tan ẹni tó jẹ́ ọmọ ọdún mẹ́rìnlá tí ó ń tọ́jú ọmọ náà lọ́ba gbé sá lọ. ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn daily post onígbé jáde lọ́sàn-án tòní ọwọ́ ti bobìnrin ọ̀hún 08162549991. ó gbóná ní
1: òtútù lẹ́yìn
0: bẹ̀m̀bẹ́ ìròyìn ẹ ṣeun.
1: Mr. Tayo láti ọwọ́.
0: ọyà ń gbọ yín.
1: ẹ jọ ìgbà tó bá ní ọ̀dọ́lọ́jọ́ ọ̀la ni wọ́n jí gbé ní skul yìí. ẹ jọ kí iran àti nàìjíríà ló ń jà ní eléyìí ti pọ̀ jù bàbá yẹn dá sọ̀rọ̀ síkọ́ẹ̀tì káwọn agbófinró wa àwọn síkọ́ẹ̀tì wa dọ̀bà lè já sí ẹ sáàkì gbogbo wọn káwọn amẹ́ríkà tó wá gbà wá lẹ̀.
0: ọ̀dọ̀ ẹ ṣeun 08162549991 ẹ jẹ́ àwọn ẹlòmíì. ó gbóná ná. hello ó ti já. 08162549991 ó gbóná ná.
2: ó tutù lẹ́yìn.
0: bẹ̀m̀bẹ́ ìròyìn.
2: ọ̀gá mi ò fẹ́.
0: ẹ ṣeun.
2: láàjì aṣíwájú ọlọ́pàá ẹlẹ́ran látòkìtì pupa.
0: ọyà ń gbọ yín.
2: àwọn àgbàlagbà anítẹ́lẹ́sẹ̀ bá ń jìyà olódodo náà jẹ́ ńbẹ̀. wàhálà ìtàjẹsílẹ̀ yìí ti pọ̀ jù. ọ̀rẹ́ ń pa ọ̀rẹ́. àwọn agbébọn ń ṣe tiwọn báńdíìtì ń ṣe tiwọn. ọlọ́run ọba kọ́ ṣàforíjì fún wa o àníjìyà ìníyàwó ẹ kú ètò.
0: ẹ ṣeun o 08162549991. ògbóná ná.
3: ògbóná ná.
0: ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
3: ẹ̀ka akọ́yọmí lọ́dà ẹ kú iṣẹ́.
0: ẹ ṣeun
3: o eléyìí tèmi fẹ́ dá sí ń bẹ̀ ẹni tó bí twins yẹ kó tó fi lọ jí ọmọ ẹlòmíì gbé. kò ṣe dáa o tó bá ní sùúrù ṣèbí ó sì máa bímọ míì kò yẹ kó ṣe bẹẹ àti ẹni tó lọ jí tó fẹ́ ju ọmọ ọdún márùn-ún tó lọ jù sínú odò kò ṣe dáa o.
0: ẹ ṣeun
3: ẹ ṣe sà
0: ẹ ṣeun ẹ jẹ́ ń fẹ́ nìkan láǹfààní sí kó tó di páàmù lọ. ó gbóná ná.
4: bẹ̀bẹ̀ ìròyìn
0: ọmọ
4: akéwì ọlọ́run a máa ràn án lọ́wọ́ lágbára ọlọ́run
0: àmì
4: ẹ̀ṣẹ̀ o.
0: oyún
4: kàtó mi ni àbùsí bàbá látòrí ìtọ̀bẹ̀lẹ̀ ìṣèṣì ní rasáríìtì. gẹ́gẹ́ gbogbo tó ṣe máa ṣẹlẹ̀ ní nàìjíríà yìí gbogbo ìbọn ṣe ń tẹ̀jẹ̀ sílẹ̀ yìí ó ti pọ̀ jù oye ki oye ki gbogbo e lati n so fun baba Tinubu bo se ri eyan to ba ti seyan ni dodo bibeli ti so Quran ti so pe dodo na ko ma pa won pada but Nigeria yi nkan mo tu wa ri pe eyan to ba pa yan si ba iwan ko lo ti sile yi ona a ma ran wa lowo o
0: e seun e je ma lo were were yoku yo tun di ola a tun ma pade lori bembe royin ope yemi jo oda na lo ko temi je o ohun abasele ni ka ma ran ti pe yo ditan bo ba deyin wa ola gbele aye ko sirere o gbona no tutu leyin bembe royin
5: live ma follow ko
6: ADABA
7: Okoko da ma so mi sokun
8: ami ase olorun ba mi ma so asokun aye oju ni male ara oju ba male kedere tori n to fe ri to si ri bi ta nre dada ni ko n ta n fe ko tu alo ka si wa laye ta fe wa ile se alonso ventures tun ti de o lati lu kano bi won se nse se toju oju to si je pe won o fi nini la oni won tun gbe wa si lu okiti pupa gbogbo ma lu okiti pupa atonile atalejo de dori eyin te wa lagbegbe lu okiti pupa alonso ventures won ti wa lu okiti pupa wa bayi eledu awon ma so gbogbo aso okun aye asoju kan pataki nbe legbe mi e ba nki gbogbo aye to ngbo wa sa
9: mo ki gbogbo eti to ngbo mi eti te nfin gbo mi ko ni din te ma na o le lori oruko emi ti mo ba n soro ni Dr. Maruf lati le se Alausa Ventures
8: bo ti e je pe oro eti ko le gbe wa oro oju ni kini pataki oju lara gan
9: oju je nkan pataki to je pe ta ba on le owo ta n le ola oju na la fi ri na debe tori na a o gudo fe owo bi n tin ka fi mu oro oju
8: Alausa Alausa gbogbo Kano gbogbo North ni won ti ma nti je Alausa npa atoju oju laipe yi e de ipinle Osun lati toju opolopo awon eyan nipa oju
9: beni sir
8: e si setoju won kaluku won won si wa lalaafia
9: pelu ogun lodolon
8: ki lawon te fe setoju gan
9: itoju oju ofe ni ayewo oju ofe ni
8: te fe se oni abi
9: beni sir
8: ayewo oju
9: ofe
8: itoju oju bo wa leleyi se rorun ijoba lo gbele ikale ni abi aladani ile ise alausa na ni
9: ile ise aladani na ni labi Dr. Dauda Kwande lati ilu Kano
8: o lo si je pe lori oju o le yin ni e mu nbaada lati ma fi siran lowo fa awon eyan
9: a lona meji nkan ta mo na la nsi se to
8: ojo wo ni ayewo itoju ti o wa
10: yi eto yi tin bere ni ojo Thursday on the 11 ojo kokanla osu kefa ta wa yi ati ojo Friday on the 12 ojo kejila osu kefa ta wa yi bakan na ojo meji pere 2 days ni anfani yi o fi waye
8: o ni eto itoju oju ayewo oju ibo ni o ti waye
10: ni St. Mark Mega School to wa ni Sabo ni ilu Ore St. Mark Mega School to wa ni Sabo ni ilu Ore ibe ni anfani yi o ti waye fun ojo meji gbako
9: ibi kibi ti e ba tin bo te ba ti de
10: ni St. Mark Mega School to wa ni Sabo ni ilu Ore St. Mark Mega School to wa ni Sabo ni ilu Ore ibe ni anfani yi o ti waye fun ojo meji gbako
8: ba ba so npa oju ki lawon nkan ti ma yo oju lenu
9: orisirisi nkan lo ma yo oju lenu elomi lati bi aikesi ara latara onje latara eruku latara adoti awon to ye ka moju to ta moju to o ma ngba oju lowo elomi
8: ojo ba ma wa mi
9: elomi a si de nti ori na
8: mo mi o ma wa pin imi o ma wo balabala
9: beni
8: imi o ma yo bi efin
9: beni
8: imi o ma dabi eni pe nkan ta di
9: lorisirisi
8: imi o ma wo bi eni pe ko ri nkan baba to de nkan gba mi ato ni o sumo baba se sumo aloje se gbogbo eleyi le se tan lati se fawo eyan
9: pelu ogun lodo
8: egbe le fe fi se ni abijo abeya abesin
9: gbogbo eyan patapata la pe tolorun ba ti da ojumo
8: le fe kan na o wa
9: lokunrin lobirin lomo
8: ni la pe si pe gbogbo eleyi
9: beni egberun meta ni won fi gba form
8: owo form ni won san
9: beni 3000 naira pere
8: leyin egberun meta un elo ni won se ayewo
9: ko si nkan kan mimo
8: elo ni won se toju
9: ayewo ofe itoju ofe ni ise abe na ofe
8: gbogbo eh to si se abe leyin egberun meta won ni sanwo
9: pelu ogun lodo won
8: ago melo le to yo ma bere lojojumo
9: lati ago meji aro
8: ago meji aro
9: titi di ago mefa role lojojumo
8: o ma si ti de tan gba form o ni sewo kankan
9: rara pa
8: e si ni se ijoba loran yi
9: ile ise aladani
8: e ja se ibo la ni itoju yo ti waye
10: ni St. Mark Mega School to wa ni Sabo ni ilu Ore St. Mark Mega School to wa ni Sabo ni ilu Ore ibe ni anfani yi o ti waye fun ojo meji gbako eto yi tin bere ni ojo Thursday on the 11 ojo kokanla osu kefa ta wa yi ati ojo Friday on the 12 ojo kejila osu kefa ta wa yi bakan na ojo meji pere 2 days ni anfani yi o fi waye ni St. Mark Mega School to wa ni Sabo ni ilu Ore St. Mark Mega School to wa ni Sabo ni ilu Ore ibe ni anfani yi o ti waye fun ojo meji gbako
9: 070 60 47 80 37
8: adupe lọlọrun ero ibanisoro tawo eyan le fi bere tori bi oro oju ki se nta le ma fowo debe temu afi ki eleduwa ko ma so gbogbo wa na so okun aye ka si moju to ero ibanisoro wo lo le je sodo yin
9: ero ibanisoro tan le pe wa si ni 070 60 47 80 37
8: e ba n tun pe
9: 070 60 47 80 37
8: ile ise wo lo se agbekale anfani iná.
9: Ilé-iṣẹ́ Alausa Ventures tó kalẹ̀ sí ìlú Kano.
8: Lábẹ́ dókítà
9: Dauda Kwande.
8: Ojú ò ní tì í sá. Orúkọ tí ga ti jẹ́.
9: Orúkọ tèmi ni Dr. Maruf láti ilé-iṣẹ́ Alausa Ventures.
8: A gbọ́ pé ilé-iṣẹ́ Alausa Ventures pé Kano ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bó ló ṣe jẹ́.
9: Bẹ́ẹ̀ni sá. Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún ilé-iṣẹ́ Alausa Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún
8: wọn. Báwo ni a bá pe ẹ̀rọ ọba ni sọ̀rọ̀? Ẹ̀yin lẹ gbé.
9: Bẹ́ẹ̀ni sá, èmi ni
8: mo máa gbé. Láti ìgbà mọ bí wọn ó ṣe rìn.
9: Bẹ́ẹ̀ni.
8: Atọ́kùnrin àtọ́bìnrin àtàgbà àtọmọdé àti gbogbo ẹni tó bá jẹ́sẹ̀ pé ojú ń yọ lẹ́nu káwọn náà wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú ó fẹ́.
9: Bẹ́ẹ̀ni sá.
8: Ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù.
9: Bẹ́ẹ̀ni sá.
8: Ẹjẹ́ yọ̀ǹda yín ó làwọn náà ti gbọ́n o. Ẹjẹ́ gbéra láti jàǹfààní ojú wa ọ̀nẹ́rẹ́ lédè á o. Àní wà lóòkun ayé. Ẹ kú kàn.
5: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Fẹ́mi Alágbolóhùnkiyín o. Ní ọ̀nà tó gba ìsọlọ lọ níwájú Democracy Park lẹ́yìn mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́, ibẹ̀ la wà nísìn. Ẹ rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dù ńlá torí gbàgbà. Ẹ rí ibi tó kọ Fẹ́mi Alágbo sí, ibẹ̀ la wà. Àwọn obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè rán níṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nígbà kíní tó ti wá. Wa má bọ o, kò sí ìrònú fún ọmọ. Tàbí ìwo obìnrin tó jẹ́ pé nǹkan oṣù ẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín. Irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn. Máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 07065326843. Lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó pójú owó wà níbí. Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà tó wọ́n dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Ìwọ tí ò mọ̀ ń gbá bí Ronaldo tàbí Messi. Máa bọ̀ kó wá gba oògùn tó pójú owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Irú eléyìí ò dáa fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó pójú owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843. Ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn. Inú rẹ̀ lòdì sí ọ̀ rárá. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Àwọn mìíràn àti yàgbẹ́ ni pọ́blẹ́mù wọn tó jẹ́ pé wo mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni ìyẹn tún jáde? Kí ló jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ní pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ ṣe kíni ká sì yàgbẹ́. Wọ́n máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tàbí wọn tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣe é ṣe. Kí ló dé? Kí ló ṣe é ṣe lọ́dọ̀ Ọlọ́run Ọba? Wọ́n máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Ṣàbàbọ̀ lágbára Ọlọ́run, Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Yá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀ tó ń ṣe ọlágbó ara rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀. Kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Lágbára Ọlọ́run, Ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde ní para ẹni problem wọn o àti gbéra. Wo ẹranro mi àwo ẹyin mi kí ló ṣe é lẹ́yìn? Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nípasẹ̀ Elédùmarè. Ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843. Ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Road níwájú Democracy Park. Ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
8: Àwọn kan á ní pé kan rùn lágọ̀ọ́ ara wọn. Àwọn kan á ní pé ọkàn já wọn jẹ lára. Àwọn kan á ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa àṣẹ Elédùmarè. Máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
6: Ẹ kú dédé ìwòyí o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Aya Fẹ́mi Alágbo ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́. Ta bá rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó ò réyàn pè rán níṣẹ́, máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo. Tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni, máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo. Tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò, máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbo. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbo dì sín, máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọ́kọ mi ní iléeṣẹ́, à ń retí yín.
5: Bí ìyàwó mi ṣe sọ ni, bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ ò pé ẹ̀yin obìnrin ló mọ̀ kan tó ń ṣe obìnrin o. Àwa ọkùnrin náà ló mọ̀ kan tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní iléeṣẹ́ wa. Ẹ ò rí mi, ẹ dẹ̀ sì rí ìyàwó mi. Ẹ rí sábọ̀dù wa tọkọ Fẹ́mi Alágbo kẹ̀ bèrè nínú Democracy Park pé ibo ni ọ́fíìsì Fẹ́mi Alágbo. e ma bo ani office ile hausa ni bo ni ile hausa mo ni si jemeta ni yola ibe ni office mi wa mo tin ni si ogbolafo ni enugu state ni ile ibo ka sukore te eyin temi ke na wa jafani fe mi alagbo adupe lowo eyin te wa lokan te ni pe fe mi alagbo ase o ogun te fun wa o ba wa lara mu olohun lo se o fe mi alagbo kan o di gba te ba wa ke ina gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se olagbo ara re ni pa se lodumare gbogbo ohun to je soro fun yo di itan tijo to ba ti de ode mi fe mi alagbo alafia yin ko ma yin di fi afia o ami o
11: Adaba FM, I like it forever.
12: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
13: Àwa is agenda ń báṣẹ́ lọ nípínlẹ̀ Ondo kò dúró. Lójúmọ́ nípínlẹ̀ Ondo ń kẹnu sí ẹ̀rí ni e. Ṣe la ni a sọ fẹ́yìn olùgbé ìpínlẹ̀ Ondo. Pàápàá jùlọ nílùú Àkúrẹ́ pé láìpẹ́ yìí a máa dí abalakọ̀ òpópónà mọ́rọsẹ̀ ọba Adéṣidàro bẹ̀rẹ̀ látàgbègbè Katidra lọ síwájú.
14: Ẹ̀nà
13: torí bá mi kọ́ ìjọba ìpínlẹ̀ Ondo fẹ́ bẹ̀rẹ̀ sí àkàsí afárá olókè kan gbangba hẹ̀rìmọ̀. Adégbọlá ńlá afárá olókè wọn ti máa gbẹnu sókè tí ó sì lọ gbẹnu nalẹ̀ ládégbémilé cultural center. Iṣẹ́ àkàsí flyover wọn máa bẹ̀rẹ̀ láìpẹ́ yìí. Katidra la ti máa blọ́ọ̀kì ọ̀nà síwájú kí iṣẹ́ ó lè rọrùn fáwọn agbaṣẹ́ ṣe.
14: One lane
13: abala ọ̀nà kan péré la máa blọ́ọ̀kì ọ̀nà wà fáwọn èèyàn láti gba apá kejì.
14: Wíwìlì
13: ṣe la wá rọ ẹ̀yìn aráàlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba alákòókò iṣẹ́ yìí. Ọ̀gọ̀rọ̀ irinṣẹ́ ńláńlá tó wíwo tó lè méwu dání gan ni wọ́n máa lo. Kí gbogbo ìyálájà àti bàbá lọ́jà ti ń tó gbá sójú títí ó yàgò fáwọn agbaṣẹ́ ṣe yìí. Àní ṣe léṣe ṣe ò ní ṣe wá. Kí gbogbo ẹni ọ̀rọ̀ náà kan ó mọ̀ fi ṣèbínú. Gbogbo ẹ̀gbọ̀gbẹ̀ kí ìpínlẹ̀ Ondo lè máa tẹ̀síwájú kí ìlú Àkúrẹ́ the capital ó lè dúró re náà ni.
14: Thank you, Sam.
13: Ẹ ṣeun ẹ̀yin ọ̀rẹ́.
14: Ẹnjìnìá Yọrídìí Abiola Ọláwọyè.
13: FNSE F9. Ondo State Commissioner for Infrastructure. Lands and Housing.
15: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Àkúrẹ́ ó ti ṣẹlẹ̀. Ọjọ́ kejìlá oṣù kẹfà yìí, June 12, ẹ máa bọ̀ ní Love Matters pẹ̀lú Gbẹ̀ngà Dínkà Friends 2026 New Chapter Tour, Àkúrẹ́ Edition. Ẹ̀wọ́ àpàdé Gọ̀dọ́n, Tẹ́rìjì, Tẹ́rì Àgbàlá, Ọmọ Màmá, Máa Tádì Place, Ọ̀yọ́mẹ́sì, Dr. Smile, Babaláríyá, Babatúnmiṣe, Hunter, ATM, Rapping Daddy, Dr. Àròtẹ́lẹ̀, MC Layo, Mr. Makati, Wisdom Dacomic, Ovat, pẹ̀lú DJ Skills, Venue, FNT Event Center, Alakotas, Lago Mẹ́rin Ìrọ̀lẹ́, Owó Ìwọlé, Regular 5K, VIP 15K, Tábìlì Ẹlẹ́ni Mẹ́fà, Silver 500K. Gold 750K, Platinum 1,000,000. Elérí tíkẹ́ẹ̀tì rà ní Madi Grass Lounge, Àkúrẹ́ Mall, Gbogbo Pampers Filling Station Lákúrẹ́, Madison Restaurant Alágbàká, Yasayidi Alamala, Chicken Emoni, Futa South Gate, Cravis by B&B, Opposite the Dome, tàbí ní online ní ariatickets.com àti lovematters.ng. First Bank ló gbé kalẹ̀ pẹ̀lú àtìlẹyìn Trophy, Nanudo, Overland Airways, eSwift Property Mart, GoBet247.com, John Vent, Chicken Emoni àti Ondo State Government. Love Matters, Dátiẹ̀mọ̀!
2: Ilé akéde ni
3: Àdàbà FM.
2: Ẹni ká ilé ẹ̀rín wo àtàpà kò sí ọwọ́ dìlàgbà. Ẹni rẹ lọ.
4: A ò padè létí o.
2: Èyí ni gbogbo ẹbí Oríyọmi àti Ayégbé of Okusa Quarters, Àpínbá Àkókò Ondo State, fi ń pe gbogbo ènìyàn síbi ìsìn kẹ́yìn. Màmá àti màmá màmá wa, Late Princess Rhoda Ọlọ́run rínú Oríyọmi ní Ayégbé, lẹ́ni tó sùn nínú Olúwa lẹ́yìn tí wọ́n lo 97 ọdún láyé. 87 years, Wednesday 10th June 2026, ní traditional dance gbogbogbò yóò wáyé káàkiri ìlú Àpínbá ní aago mẹ́rin ìrọ̀lẹ́. Tí bá di Thursday 11, yà ó gbé ara màmá kúrò ní St. Louis Hospital Mortuary, ọ̀wọ̀ lọ́sọ́jú ilé rẹ̀, Okusa Quarters, Àpínbá, ní aago mọ́kànlá àárọ̀, tí ẹ̀sùn ayẹyẹ onígbàgbọ́ Christian Wake Up yóò wáyé ní aago mẹ́rin ìrọ̀lẹ́. Tí bá di Friday ọjọ́ kejìlá, láò ṣe èsì ìsìnkú ní Emmanuel Anglican Church, Okusa, Àpínbá Àkókò, ní aago mẹ́wàá àárọ̀, 10 a.m. tí ayẹyẹ wẹ̀jẹ̀wẹ̀ máa tijọ́ ẹni ọmọ sin yóbi mọ́, yóò wáyé ní pápá ìṣeré Community Comprehensive High School, Àràrọ̀mí Àpínbá Àkókò, kárí o màmá.
5: Ọmọ Ṣọlá ń wẹ̀rù kù ọ̀nà. Ọmọ lílé àdodo eku dùdù eku bulu láti wọ̀nà abẹjọyé ukúkú ọ̀kadì ukúkú oyè.
2: Ṣé Tolú Oríyọmi ló ń kéde
6: lórúkọ gbogbo ẹbí bàtà? Okay, to make fun of our two gaps, let's have a talk.

0: gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ da tọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba aṣọ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-53 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

0: kú sí ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
0: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Iná tara kú tata ta òjò tara mi ó kayọ́ lánàá la. Gbèdé kótóró dé 2026 wọlé wẹ́rẹ́. Gbogbo ọmọ gbèdé lápapọ̀ ilé yá. Gbogbo gbẹdẹ traditional council àti gbẹdẹ development union fífitìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn síbi gbẹdẹ kóṣúrọ́dẹ tọdún yìí ẹlẹ́kẹta irú rẹ̀ èyí tí wọn yóò ti máa ṣe ètò alábala mẹ́ta. Àkọ́kọ́ ni cultural heritage, ìkejì ni ìfòyè dánilọ́lá, ẹ̀kẹta ni ìfúnni lámì ẹ̀yẹ pẹ̀lú èròǹgbà ṣíṣe ìfilọ́lẹ̀ àfihàn royal majesty the olúgbẹdẹ of gbẹdẹ kingdom àti ìkówójọ fún píparí council secretariat. Gbẹdẹ cultural day tọdún yìí yóò wáyé ní ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún 2026 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ ní àfin olúgbẹdẹ ní ayétòrò gbẹdẹ ìjùmọ̀lókù gọ́mẹ̀tẹ̀rì àkókí state àkórí gbòòrò gbẹdẹ cultural day tọdún yìí ní the factor eroding our cultural values gbẹdẹ kingdom in focus. Àwọn ohun tó ń ṣe àkóbá fún iyì àṣà àti ìṣe wà pẹ̀lú àfojúsùn ilẹ̀ gbẹdẹ lábẹ́ alága ọjọ́ náà distinguished senator Sunday S. Karimi alága obìnrin ọjọ́ náà ní Dickness Eunice Ọmọlade Afolabi Federal University Lọ́kọjá olùgbàlejò ọjọ́ náà ní Prince Chief L.I.E. Òṣàfúnmi tí ṣe ààrẹ gbẹdẹ development union lára àwọn olùgbàlejò ní honorable Alhaji Ibrahim Haruna the executive chairman ìjùmọ̀lógún gọ́mẹ̀tẹ̀rìà guest speaker Yeye Aremo Chief Doctor Mrs. Ayọ̀délé Olúwakẹ́mi S. láti Kogi State Polytechnic Lọ́kọjá orí adé olùgbàlejò ọjọ́ náà Miss Royal Majesty ọba engineer Kọ́nẹ́ retire Olúṣẹ́gun Olódùtọ́ba the olúgbẹdẹ of gbẹdẹ kingdom royal father of the day His Royal Majesty ọba Dr. William Olúṣẹ́gun Ayẹni the olújùmọ̀ of Ijumu kingdom chairman organizing committee His Royal Highness ọba Faleke Tayo David the olú of Iyagbẹdẹ nígbà tí olóyè Lásìsì Alaba Ajẹgẹ jẹ́ akọ̀wé fún ìgbìmọ̀ olùṣètò ẹwà kẹjọ ṣe àjọ̀dún gbẹdẹ tọdún yìí o your presence and general donation will be highly appreciated gbogbo wa la máa lọ́jọ́ ẹ̀yẹ́ o ìgbìmọ̀ olùṣètò gbẹdẹ kóṣúrọ́ dé 2026 àwọn lóníkè máa ké tuntun tán.
4: If we get to make fun of our two gaps, let's have a talk.

0: tí láíláí láì máa ṣèná tí olódodo.
1: Ó máa ṣe o.
0: Ogún ọdún rè bí àná.
1: Tí sí.
0: Ọlá nìpẹ̀kun.
1: Ọmọ́ṣẹ́gun àwọn.
0: Ọlọ́njọ́.
1: Fi ayé òun ẹ̀ṣẹ̀ sílẹ̀ lọ.
0: Báyìí ó máa ṣe o.
2: Ọ́nì ìdógbé bá ẹ̀ sí òun ké mọ̀ jẹ́ o. Ọ̀nà yára lẹ́ òdò ká lọ.
0: Àwa ọmọ
1: àti ọmọọmọ ṣe ìdárò rẹ o bàbá wa.
0: Títí láíláí la sì máa ṣèrántí yín.
1: 20 years remembrance.
0: Gbogbo ìgbà tí àwa ọmọ ẹbí ará ọ̀rẹ́ bá ti rántí kàn yín.
1: Ló máa ń dùn wá lọ́kàn jọjọ.
0: Àmọ́
1: àwa ní ìgbàgbọ́ pé ẹ ò kú.
0: Torí iṣẹ́ ọwọ́ yín sì ń fọhùn síbẹ̀.
1: Báyìí ọmọ Lọ́ńdọ́ ẹ̀gí wo là ní o.
3: Ẹ̀kínmọ̀gún ọmọ Mílà pẹ̀kọ̀ ọmọ Mílà mẹ́rìndínlógún ọmọ àgàgà dúkọ̀ aṣíwájú ogun yẹnyẹn níwájú ogun ogbé paṣọṣọ lórí ẹyìn ẹ ogbé paṣèkéṣèké yóò wá bá fi gbà ọ.
0: Àwa ọmọ àti àwọn ọmọọmọ ló kéde ẹ lórúkọ ẹbí.

ọba subhanahu wa ta'ala ipe nkan wọnyi yo ri be ko si enikeni ti o le se kini o ti o le mu gbogbo nkohun ti ko ba si ninu ife ti olorun ba le kola lati se ko se enike fa to le mu nkan ohun se eleyi ohun na ni awon kan ti agburo je ki o ye wa nitori pe imo se bo pẹlu olorun ba subhanahu wa ta'ala o je nkan ti olorun ba subhanahu wa ta'ala to korira bakan na olorun ba subhanahu wa ta'ala gbogbo enikeni to ba ti se bo abo mu nkan mi papo pẹlu olorun ba subhanahu wa ta'ala olorun ba subhanahu wa ta'ala yo pa ohun ati ebo re yen yo pa ti olorun ba subhanahu wa ta'ala ninu egba wa hadisi afawa muslim eleyi ti a mo npe ni hadisul qudusi o ni ana adina suraka emi ni eni ti o fi oro ju kuro nibi ki won pa nkan po mo emi olorun ba ninu ijosin o ni man amila amala enikeni to ba se yike ninu ise kan asoroka mo yi fi ghairi inu ise e naa o wa lo wa elomii pelu olorun ba ninu ise naa taraktuhu wa shirikahu olorun ba subhanahu wa ta'ala olorun ni owo paati bakan naa oun si pa in to lo wa ni orogun pelu olorun ba subhanahu wa ta'ala olorun ba alekola yoo paati papo pelu e afa tẹsiwaju onikola abul abbas nafa allahu amma siwahu kullama yata'allaqu bihi almushrikun fa nafa an yakuna lighairihi mulkun aw qistun minhu aw yakuna auna lillah oni afa abul abbas kolon ko banu si oni nafa allahu amma siwahu kullama yata'allaqu bihi min almushriki allah ba subhanahu wa ta'ala onna geti gbogbo nkan patapata yato si onikan gbogbo nkan ti o ba le connect pelu iwa olorun ba alekola ba wa orogun tabi pipa nkan po mo ninu ijosin olorun ba subhanahu wa ta'ala o negate wi pe gbogbo awon nkan wonyi ko si agbara kankan fun won koda awon ni ipin kankan ninu gbogbo ti olorun ba alekola se nise tabi ki won ti e je olurolowo fun olorun ba subhanahu wa ta'ala wala yabqa illa shafa'a oni ko si nkan mi to wa ku ti en fi le gba nkan lodo olorun ba subhanahu wa ta'ala illa ash-shafa'a afi ni ona ipeyi fabayana anna ala tanfa illa man adhna lahu rabbu bakana afa abul abbas to salaye pe ipe ta wa nso ina o ko ni wole ko de ni work out illa liman adhna lahu rabb ayafi fun eni ti olorun ba subhanahu wa ta'ala to ba yanda fun kama kọl ẹgbẹ ọlọrun ọba alekola bó sọ fún ọnu suratul anbiya aya 28 ọlọrun ọba ni wàlá yẹsùfàwọnà ilá limani rọpàdọ ọ ni wọn sì lè ṣèpẹ kankan wọn lè ṣèpẹ fún ẹnikẹni ilá limani rọpàdọ àfi fún ẹni tí ọlọrun ọba alekola tí ó bá yọnu sí eléyìí ó náà nìkan tí ó rinlẹ ní ìtẹ̀síwájú o wa ni pe anabiwa muhammad sallallahu alaihi wasallam annahu yati fayasjudu lirabbihi nigba ta ba ti lo ta ba ti bo ta damu lo sotun ta damu lo sosi ta ri ona abayo a wa ba anabiwa muhammad sallallahu alaihi wa alihi wasallam anabiwa muhammad sallallahu alaihi wasallam anabiwa wa wa fayasjudu lirabbihi anabiwa wa wole yo fori kanle fun olorun wa yahmaduhu bakana yo se kini o yóò sì yin ọlọ́run yóò kí ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá ká mọ́ wa àlùhù ẹgẹ́ bó ṣe tọ́ sí ọlọ́run ba láyé dáhùn bí ṣàfáàtì àwàlà pẹ̀lú wípé alọ́ba yìí ká lọ pé gàjáde sí ànábì sàlàsàlàm ipe kò sì pẹ́ wa lọ́dọ̀ ọlọ́run ba kìí ṣe ìpẹ́ ní ànábì ó fi ṣáájú láyé dáhùn bí ṣàfáàtì àwàlà súnmọ́ ìkọlù láhù lẹ́yìn ìgbà náà tó bá yin ọlọ́run tó wọlé tán ó wàá sọ fún yín pé irifarasa ilẹ̀ òjíṣẹ́ ọlọ́run ti sàmì muhammad sallallahu alaihi wasallam irifa rasak gbé orí rẹ sókè wakul yusma gbogbo ohun tó bá fẹ́ mọ́ béèrè gbogbo ẹ̀rọ láti kí ni o òun náà láti mọ̀ gbọ́ wasal tóòtọ̀ gbogbo ohun tó bá fẹ́ béèrè báyìí tóòtọ̀ gbogbo ẹ̀rọ láti mọ̀ fún ọ wasfa tushafa ṣe ìpẹ̀ fún àwọn tó fẹ́ ṣìpẹ̀ fún tushafa a ó sì ṣe kí ni o a ó sì gba ìpẹrẹ wàkọlá abu huraira afa abu huraira wa sọ fún pé man as'adu nasi bi shafa'atik irẹ òjíṣẹ ọlọrun ta ni ẹni tí ó ṣe àṣeyọrí jù tí ó ní oore ọfẹ jùlọ sí ìpẹrẹ anabi wa muhammad sallallahu alaihi wasallam kọl anabi wa muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa inú ìgbà wa hadisi afa buhari tí a ń kà fún wa inú kitabu ilmi babu alhirisi alalhadif pe anabi wa sọ pe man kọla la ilaha illallah.

kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ṣadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
2: Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

àwọn nǹkan tá a wá ń tà nílé iṣẹ́ wa Grow Mighty, Ofa Power, Greenstar, Reactive. Jẹ́ Reactive náà à ń lò fún ọ̀pẹ, à ń lò fún mangoro, à ń lò fún pineapple. Ó dákọ mangoro lẹ́ẹ̀kan ni, àwọn kan sọ wípé kí ni mangoro pé wúìs mangoro, lọ́dọ̀ tọ̀dọ̀ yín àbí. Àwọn mangoro, àwọn èso tí ń ṣiṣẹ́ lára dáadáa mọ̀ ni mangoro. Àwa Kwara nílò lásọ pé mangoro, à ń ká sí fì. Láìgidi mi fa. Ṣé ẹ rí mangoro tí mo dákọ ń ṣiṣẹ́ nínú àgọ́ ara dáadáa? Ó ní àwọn nǹkan ń bẹ̀ ní kọ́ńtìrì titi wọn làwọn nǹkan fi ń ṣe nǹkan ọrọ̀ ajé ní ṣèètì titi wọn. Bẹ́ẹ̀ bá gbẹ mangoro tí ò tètè dìde dáadáa, ẹ bù sí lára. Kí la sọ pé a fẹ́ bù sí? Greenstar náà ni Reactive pẹ̀lú Greenstar, ẹ po àwọn méjèèjì papọ̀.

àwọn oògùn tá a ní tẹ bá ti ń lọ sóko tá a ní kẹ mú dání àwọn rèé o ẹ mú rìátìfù dání ẹ mú gírísà dání àwọn méjèèjì ẹ kó wọn sínú báàgì kan ẹ kó sí ẹgbẹ kan tẹ bá ń lọ sóko nù ẹ má gbàgbé grow mighty àti ofa power ó di mẹrin àwọn tá a wà ń tà àwọn náà là á tún ta fa partner ó di márùn kago plus àwa là ń tà ó di mẹfà tí yóò ní ta ẹ ní ṣe rí ibú kẹ tó gbóni sókè grisa ilẹ tó bá ti dòkú ilẹ tẹ rí ẹ ẹ gbé grisa lọbẹ àwọn yẹn náà mọ bá ṣe ń bálẹ sọrọ grisa ni grisa reactive yìí ni màá rinno fẹẹtì ni màá rí pákẹ́ẹ̀jì ilẹ̀ tí ò tí ì fẹ́ kú tí ti ń gbìyànjú àti ikú kò lágbé yẹn lọbẹ bàbá wa fẹ́ ṣe kó dáa á wàá pa méjèèjì papọ̀ ẹ fi fọgi wálẹ̀ ìdí ìkòkò yín ẹ gba ẹ̀gẹ́ fesídìí ẹ̀gẹ́ tí ẹ bá fesídìí àgbàdo yín máa kọ́yìn kan ní èní ẹ̀yin tí ẹ bá fẹ́ gbin àgbàdo mò ń bọ̀ lórí yẹn àwa náà là ń ta Kio Gold Plus o la fi ń fi kòkó ṣé kí kòkó lè ṣolẹ̀ fi sa kolobakoloba ṣé kí n má tàn yín ẹ mọ̀ bọ̀ ń lè ṣe fructose modern farmer ọba làgbẹ̀ ẹni ká fún yín ní ofa power ìyẹn kí kòkó fi ń so oògùn náà là ń pè ní ofa power grow mighty tẹ́ ẹ fi ń sa kolobakoloba torí pé ẹrẹ fẹ́ lé yín kú olóko ẹ wá ń sa kolobakoloba lórí wa fẹ́ bọ́ ọmọ yín adéwálé àyùbá ṣùgbọ́n ẹ̀yin ń sá kolobakoloba torí pé ẹ̀rẹ́ ń dráàgì oko mọ́ yín lọ́wọ́ ẹ̀rẹ́ ń wọ́rì yín ẹ̀rẹ́ ń dìstọ́ọ̀pù yín ẹ̀rẹ́ ẹ wá ń sá kolobakoloba torí pé ẹ̀rẹ́ fẹ́ lé yín lóko níbi tí grow mighty ń ṣeré lọ́dọ̀ fún tos grow mighty là á fi fọ oko ẹ̀rẹ́ ó sì dágbére fún yín tí ẹ̀rẹ́ bá gbúrò orúkọ yín yóò gbagiri lé ẹ wá ń sá kolobakoloba torí pẹrẹ lé yín déwálé àyùbá ó ní kí ni kolobakoloba torí pa fẹ fọ àbí ẹyin ẹrẹ náà wá ń ṣe ẹ wá ń sá kolobakoloba torí ẹrẹ ẹ bọ̀ ń bọ̀ ń lè ṣe fún tos modern farmer kẹ wá gbo oògùn ẹrẹ ẹ kí náà lò fẹrẹ grow mighty ni àtàwọn kòkòrò tẹ ẹ fojú rí àtẹlẹ tẹ ẹ fojú rí ló bá tán ṣúgà já reactive force iṣẹ ẹbọdá ni wípé ó máa rí nofate ó máa rí package ó máa rí new ilẹ̀ grisa òun ló máa ń jẹ́ kílẹ̀ ní okun àti agbára gbogbo àwọn nǹkan tí ẹ gbìn lórí ilẹ̀ á dúdú ni bí egúre bẹ́ rí nínú àwọn oògùn tá ń tà ni mò ń dápọ̀ ìyẹn bẹ́ẹ̀ Kio Gold Plus ò la ní bí òjò bá ń rọ̀ ní ojoojúmọ́ bẹ́ẹ̀ bá ti fi Kio Gold Plus nínú oko yín ṣé kí n má tàn yín kò sí bí òjò ṣe lè stubborn tó kòkó yóò lo 28 days kó tó lè mọ rí ká pè ní 28 days ṣùgbọ́n nínú oko àwọn tó já sí àwọn sífàn lẹ́dọ́ àwọn apálára lómi fọ́n àwọn tiatiatia kákàkiri lẹ́kìtì lẹ́dọ́ logun state wọ́n ń jẹ́kọ́ yé mi pé bọ̀dá kò fóṣì ọmọ oko oògùn tó dákọ pé ń lo 28 days yìí yín mọ̀ ń lò tó ta ti n ò níbẹ̀ bá àwa ṣe ń tanù ẹ jẹ́ kí n dákọ̀ ẹ̀kan tó kù kí n tó máa lọ fa partner yín ni òun ló máa ń gbógun ti kòkòrò kan tá à ń pè ewé kan tá à ń pè ní àfòmọ́ àfòmọ́ bí oríṣi bíi márùn ló wà o gbogbo àfòmọ́ ẹni àfòmọ́ tó bá ti ló kọ ìní máa ń gba sí lára yóò sì bá titi ẹ̀ jẹ́ yóò kú fínfín ẹ jẹ́ ká dọ́dì kejì mú bọ̀.

0: ní dédé àsìkò yìí o iléeṣẹ funtos modern farmers ọbalagbẹ globally iléeṣẹ tí ń bá àwọn àgbẹ tán ṣẹ ló rán mi sí gbogbo àgbẹ pátápátá gẹgẹ bá a ṣe mọ wípé iṣẹ àgbẹ níṣẹ ilé wa iṣẹ tó lọlá púpọ ni ẹyin àgbẹ ẹ má jẹ kíṣẹ ó sùn yín ẹ wò ó tọdún yìí ó tún dára ju tàwọn ọdún tó ti kọjá sẹyìn lọ bá a bá ṣe ń ṣiṣẹ wa a rí wípé à ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ ká tẹ̀lé ká sì lo àwọn èròjà tí ń jáde níléeṣẹ́ funtos modern farmers ọbalagbẹ globally èyí tí ó mú kí àwọn ọ̀gbìn wa ó ṣe dáadáa ká sì kórè lọ́pọ̀ yanturu ẹ wá jẹ́ a súnmọ́ iléeṣẹ́ yìí ká bá wa dowó pọ̀ ká sì gbàmọ̀ràn láti iléeṣẹ́ wa ọ̀rẹ́ àgbẹ̀ ni wá a sì ti dúró gẹ́gẹ́ bí ojútùú sí ìṣòro gbogbo àgbẹ̀ àwọn ń fàsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọba baálẹ̀ gbogbo ọ̀tọ̀ ọkùnrin ìlú wípé ẹgbárùkù ti iléeṣẹ́ ọba làgbẹ̀ kẹ́ ẹ darapọ̀ mọ́ wa ká lè túbọ̀ jọ gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrànwọ́ àti ìrónilágbára níléeṣẹ́ yìí ti ṣe tá a sì tún tẹ̀síwájú láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sí i iléeṣẹ́ funtos modern farmers ti pín ìwé ìyẹn notebook fáwọn 10,000 akẹ́kọ̀ọ́ 10,000 students bákan náà ó lé ní 6,000 àwọn àgbẹ̀ tá a ti ṣe ìrónilágbára fún iṣẹ́ ìrànwọ́ wọ̀nyẹn sì ń lọ ní kò dúró ká kún iléeṣẹ́ funtos modern farmers lọ́wọ́ ká lè jọ gbẹ́rù dákẹ̀sán ti ṣèbálẹ̀ ọjà ní báyìí àwọn èròjà oògùn ti mú kíṣẹ́ àgbẹ̀ ó rọrùn fún ni tí sì mú ká dọlọ́rọ̀ nídìí iṣẹ́ àgbẹ̀ èyí tí iléeṣẹ́ yìí gbé jáde lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ ló tún ti fi agbára kún agbára ó wúlò púpọ̀ fún gbogbo àgbẹ̀ tó fẹ́ kórè lọ́pọ̀ yanturu àwọn èròjà bíi overpower amokojipepe amú ìgbé ayé ro àgbẹ̀ lọ́rùn grow mighty awogbárùn aṣọkọ fún ẹrẹ́ oògùn kòkòrò tí ń ba nǹkan ọ̀gbìn jẹ́ reactive force èròjà fúnlẹ̀ lókun àti agbára àti nǹkan tá a gbìn sórí ilẹ̀ green star organic soil conditioner eléyìí ti ń lọ sọ́nà jínjìn láti pèsè oúnjẹ tí ilẹ̀ wa nílò bákan náà ni care gold plus ẹkùn ọkọ kòrìkòrì lókè ẹ̀gàn tí ń gbógun ti kòkòrò tí ń ba kòkó ata tòmátì àtàwọn nǹkan ọ̀gbìn míì jẹ́ gbogbo àwọn èròjà wọ̀nyí ní ń bẹ́ ńlẹ̀ bẹ́ẹ̀ bá rà á tẹ́ ẹ lò èyí náà máa dúpẹ́ fọ́lọ́run ni láti bá wa dòwò pọ̀ ẹ máa bọ̀ níléeṣẹ́ funtos modern farmers ọbalagbẹ àwọn àdírẹ́sì iléeṣẹ́ wa rèé o nílùú ọ̀rẹ́ a wà ní 11 olúṣeyí street oríta òjò òdìgbò ọ̀rẹ́ nílùú ondo 35 ilemoboro street sabo ondo bákan náà ẹ lè kàn sí wa ní ìjẹ̀bú jẹ̀sà àti ìwòye jẹ̀sà a wà ní oníbòkun building opposite st matthew primary school fún ìbádòwòpọ̀ ìbéèrè tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa pè sórí àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí ààrẹ 070-54-51-4477 ìyálájẹ 080-34-68-44-19 GM 080-51-83-15-25 Royal Father 080-66-40-63-12 Ẹ má gbàgbé o, iléeṣẹ́ Funtos Modern Farmers ọbalagbẹ globally gbangbang la wà lẹ́yìn gbogbo àgbẹ̀ ẹ súnmọ́ wa ẹ bá wa dòwò pọ̀ ẹ sì gbárùkù tiwa kí gbogbo wa ó lè rírè iṣẹ́ àgbẹ̀ jẹ iṣẹ́ wa ò ní dìṣẹ́ o àmì.
1: Ọbalagbẹ àgbẹ̀lẹ̀ àdójú ìjọba ẹgbẹ́ bọ̀ ti wọn.
2: Funtos Modern Farmers ọbalagbẹ ọ̀rẹ́ àgbẹ̀ ọba kan àgbẹ̀ alátìlẹyìn àgbẹ̀ gbogbo orúkìtà lè máa pèlè iṣẹ́ Funtos Modern Farmers owó kọlu bámu lára mu iléeṣẹ́ tó mọ ibi tí bàtà ti ń ta àgbẹ̀ lẹ́sẹ̀ tó mọ nǹkan tí àgbẹ̀ ní ìdí ní gbogbo ògbà iléeṣẹ́ yìí ló ń pe gbogbo ẹ̀yin àgbẹ̀ pé kẹ́ fọkàn balẹ̀ lóòótọ́ ni gbogbo kan pò bìlìkò lónìí dédé àókò yìí fún ẹ̀yin àgbẹ̀ àmọ́ ẹ fọkàn balẹ̀ ọ̀nà àbáyọ ti dé iléeṣẹ́ Funtos Modern Farmers ọbalagbẹ ó ní ká sọ fún gbogbo ẹ̀yin àgbẹ̀ pé 50% discount gbogbo ògùn tí sàgbẹ̀ lóore ti ń jáde ní iléeṣẹ́ wa ìdá 50 la ti jápọ̀ lórí ìkọ̀ọ̀kan ẹ̀dínwó yìí sì ti bẹ̀rẹ̀ yín lọ lọ́wọ́lọ́wọ́ yàtọ̀ fún ìdá 50 lórí ògùn tẹ́ bá ti rà níbi ìdérí ẹ̀ gangan ní gbogbo ẹ̀bùn wà tẹ́ mọ jẹ́ ẹ bá ti bó ìdérí ẹ̀ lẹ́tìrí ẹ̀ bọ̀ ò wá nira ògùn kankan kò mọ jẹ̀bùn bíi mútọ̀ ayọ́kẹ́lẹ́ ọ̀kadà tó tún yanran yanran ìdí ńlá kan gbangba ẹ̀rọ amúlétutù ẹ̀rọ fáànù mọ́tò blow tí ń lo náà tí ń lo charge ẹ̀rọ ìfipolólọ́kan òjọ̀kan pẹ̀lú plasma tẹlifísàn gbogbo ẹ̀yin gba ojúmọ̀ láwùjọ ọ̀tọ̀kùlù ẹ̀jẹ̀ ká ṣe ìrànlọ́wọ́ fún àwọn àgbẹ̀ iléeṣẹ́ Funtos Modern Farmers ọbalagbẹ iléeṣẹ́ tí ń ta grow mighty ó fa power reactive force green star ó ní tètè lọ́rọ̀ oògùn kó lè bẹ̀bùn 08062383886 lẹ́ẹ̀kan sí 08062383886 ọbalagbẹ àgbẹ̀lọba.
3: Ee ẹnlẹ́bẹ̀ ń o má lọ mọ ọmọ olóde ògún bíi tìlú ẹ̀ta ayé gbajú èkìtì kwara ìṣẹ́jú bíi méjì tó kù ẹ̀já pọ́n nípìnlẹ̀ lódì kejì kí n máa lọ.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Eka bo pada fun yin lakotun kan si wa ni www.adaba889.fm tabi ke shakala de be fm app ni Google Play Store bakan na le ba wa dore ni www.facebook.com/adabafm88.9 adaba 889 fm la wa lojo po Instagram atalagbelebo Twitter wa adaba fm tv la tagbo mole si lojo po YouTube be yin ba wa ni royin kan te fe fi to wa leti ete ate jise ranse si wa ni newsroom at adaba 889.fm abo ijoki igbe nun sa iroyin te si waju lagban iroyin le okere lasale toni awon olopa ni South Africa ni won ti bere itopinpin leyin ti eniyan mejila dologbe latari isele ibo takotako eleyi to sele ni Johannesburg kodini eniyan kodini awon afurasi mewa ti won di gagadi gugu pelu iban atobe oni won wo agbegbe toro na kan iyen lagbegbe Cleveland iyen lasale ojo isegun nibi ti won ti sina bobole leyin na ti won si na papa bora erongba ikolu na oni ko ti di memo faraye titi di akoko ta wa yi eniyan mesan ni lo se lese koja ka si nkan nigbati iwadi to nlo lowo bayi awon lase ni Hong Kong ni won ti pejo tako ile ise meji kan bayi ati eniyan meji ototo lori ina morara kan to waye ni Wang Feng iyen ni inu osu kokola odun to koja awon eniyan won oni won fi esun oni gamand logbon kan eleyi to ni se pelu isekopa ni idogbon lati le ilu ni Jibiti ati erongba lati le dogbon si idajo pelu gbigbe owo ori japa ina mo ara hun in lopa 182 168 awon eniyan to si je eleyi to lagbara ju lati bi adorin odun sakoko yi lagban iroyin awon amuludun gbajugbaja olorin wosowoso ni oyin kan sola adiribigbe eni tawon eniyan npe ni Ayara Star in lo ti gba agbe eya kan to nitumo bayi fun orin re kan to ko ni odun 2021 to pe ni Bloody Samaritan Ayara Star lo darapo mo awon onkan orilede Nigeria ti won gba iru ami eye UK silver certification na Burna Boy ati Asake oni won ti gba ami eye ohun fun orin kan eleyi ti won ko bi African Giant Twice as Tall Damini Work of Art ati bebe lo lagbon iroyin ere idaraya ikọ agbábọ́ọ̀lù Enyimba àti Ramon Stars ni wọ́n wà lára àwọn ikọ̀ agbábọ́ọ̀lù báyìí tí yóò jàǹfààní òbítíbitì owó eléyìí tí àjọ FIFA tó fẹ́ fún àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tó fọmọ sílẹ̀ lákòókò ìdíje afúnniláǹfààní láti gba ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026 àjọ FIFA ni yóò wá ṣe àfilédè bí wọn yóò ti ṣe pin owó ọ̀hún bó bá dojú ẹ̀ tí tó ń bọ̀ yìí bó ṣe jẹ́ wípé àwọn ikọ̀ agbábọ́ọ̀lù míì náà wọn yóò jàǹfààní nínú owó ọ̀hún torí pé wọn fọmọ sílẹ̀ gẹ́gẹ́ bí àjọ FIFA ṣe sọ ó ní gbogbo àwọn ọmọ tó fọmọ gbogbo àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tó fọmọ sílẹ̀ fún ìdíje afúnni láǹfààní ọ̀hún ó ní wọn yóò gba owó eléyìí tí kò dín ní $2.360 àwọn kọ̀ọ̀kan tó sì jẹ́ wípé àwọn agbábọ́ọ̀lù tí wọ́n gbábọ́ọ̀lù ọ̀nà àwọn náà orí nǹkan bùlá tọ́ èyí ló pin ìròyìn àṣálẹ̀ wa fún tòní láti lè ṣe àdàbà 88.9 FM Àkùrẹ́ Patience Olúṣẹ́gun lólùtú ìròyìn Adégbòye Gàlàní lorúkọ tèmi mo kí yín ó rán ayọ̀ lásun o àní jẹun tí ò tẹ́ wa lọ́rùn ó dára o.

0: ṣáde kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yìí. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Hypo.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: S-E-L-E-R-R-I-E. Sálárì.
4: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-M-E-R-I-C turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
8: Adama FM, I like it forever.

0: Bíbélì wípé irú ayọ̀ la ó máa gbọ́ ní àgọ́ àwọn olódodo. À ń kè yín káàbọ̀ sórí ètò yìí, ètò irú ayọ̀. Èyí ti ìjọ St. Paul's United Church of Kerubim and Seraphim tó wà lẹ́yìn Ṣèbí Òkè Méjì Community nílùú Àkúrẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run àlùfáà àti ajínrere dáadáa Ọpẹyẹmí ni Ọlọ́run a máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká fara balẹ̀ bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí náà.
1: Ògo ni fún Ọlọ́run lókè ọrùn.
2: Hallelujah.
1: Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ àgbẹ̀ ọ̀gá Ọlọ́run gba ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́ Olúwàgbà ọpẹ́ wa. Fún oore ọ̀fẹ́ rẹ Olúwàgbà ọpẹ́ wa. Gbogbo ẹ̀ṣẹ̀ Ọlọ́run ẹ dáríji. Lásàlẹ̀ òní Olúwa fi ara rẹ. Olúwa jẹ́wọ́ agbára rẹ. A ó máa yìn ọ́ bó àdúrà náà. Jésù Olúwa wa.
2: Àmì ní orúkọ Jésù.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí ó tún fún wa lónìí láti lè tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a ti ń bá lọ. Èyí tó sọ wípé ìfẹ́ rẹ ìṣáájú lọ́sẹ̀ tó kọjá a gbé yẹ̀wò. Ohun tá a gbé yẹ̀wò náà ni pé ibi tí ò ti ṣubú ronú ibi tí ò ti ṣubú. Òun náà la tún máa gùnlé lọ́sẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ibi tí a ti mọ ọ̀rọ̀ yìí jáde láti inú ìwé ìfihàn oríkejì tí a bá kà á látẹ̀sẹ̀ ìkejì tó sọ pé ìmímọ iṣẹ́ rẹ àti làálàá rẹ àti ìfaradà rẹ àti bí ara rẹ kò ti gba àwọn ẹni búburú àti bí ìwọ ti dán àwọn tí ń pera wọn ní àpọ́stélì tí wọn kì í sì í ṣe bẹ́ẹ̀ tí ìwọ sì rí pé eléke ni wọ́n tí ìwọ sì farada ìyà àti nítorí orúkọ mi tí o sì fi àyàrán tí àárẹ̀ kò sì mú ọ. Ẹsẹ̀ ìkẹ́ni wípé ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ pé ìwọ ti fi ìfẹ́ rẹ ìṣáájú sílẹ̀. Ìfẹ́ rẹ ìṣáájú ibi tá a wá ń lọ lónìí sọ pé nítorí náà rántí ibi tí o ti gbé ṣubú kí o sì ronú pìwàdà. Yes, ibi tí o gbé ṣubú ibo lo ti ṣubú. Lọ́sẹ̀ tó kọjá a ń gbé yẹ̀wò nípa ti àwa obìnrin nígbà tí a wo ìtàn Sarah àti Agari èyí tí Agari yẹn ṣubú. Tángẹ́lì Olúwa wí fún pé padà sọ́dọ̀ Olúwa rẹ kí o lọ tẹríba fún. Ṣùgbọ́n lónìí a tún máa gbé yẹ̀wò láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Sámúẹ́lì kejì orí kẹfà a ó kà á látẹ̀sẹ̀ ìkẹrìnlá. Yes.
2: Dávidi sì fi gbogbo agbára rẹ̀ jó níwájú Olúwa.
1: Yes.
2: Dávidi sì wọ ẹfọ́dù ọ̀gbọ̀.
1: Yes.
2: Bẹ́ẹ̀ni Dávidi àti gbogbo ilé Ísíráẹlì sì gbé àpótí ẹ̀rí Olúwa gòkè wá.
1: Yes.
2: Ti àwọn ti ìhó ayọ̀.
1: Yes.
2: Àti pẹ̀lú ìró ìpè.
1: Yes.
2: Bí àpótí ẹ̀rí Olúwa sì ti wọ ìlú Dávidi wá.
1: Yes.
2: Mikali ọmọbìnrin Saulu sì wò láti ojú fèrèsé.
1: Yes.
2: Ó sì rí Dávidi ọba ń fò sókè.
1: Yes.
2: Ó sì ń jó níwájú Olúwa.
1: Ó ti tó díẹ̀. Wọ́n ń gbé àpótí ẹ̀rí gbogbo Ísíráẹlì. Àwọn ọkùnrin tí Dáfídì kójọ wọ́n ń lọ bí 15,000 yàtọ̀ sí àwọn ọmọdé tàbí àwọn obìnrin. Bí wọ́n ti ń gbé àpótí ẹ̀rí yẹn lọ bẹ́ẹ̀ náà ni Dáfídì ń jó níwájú rẹ̀. Gbogbo Ísíráẹlì sì ń ṣeré. Ìyẹn ni wípé wọ́n ń kọ orin, wọ́n ń dá orin, wọ́n bẹ̀rẹ̀ sí inú wọn ń dùn, wọ́n ń dá ọ̀wọ́ ìdùnnú torí pé àpótí ẹ̀rí yẹn ń bọ̀. Torí pé ó ń bọ̀ nílé Olúwa, ó ń bọ̀ nílé Dáfídì. Bó tilẹ̀ jẹ́ pé Olúwa ti pa Úsà ṣùgbọ́n ọjọ́ nǹkan yẹn náà ni. Ṣùgbọ́n bọ́ sì ti ń bọ̀ yẹn gẹ́gẹ́ bí ibi tí a kà. Mikali ọmọ Saulu tí Dáfídì fẹ́ ó wò láti ojú fèrèsé ó sì kẹ́gàn rẹ̀. Yes, ẹ kàwé síwájú.
2: Wọ́n sì kẹ́gàn rẹ̀ ní ọkàn rẹ̀.
1: Yes.
2: Wọ́n sì mú àpótí ẹ̀rí Olúwa náà wá.
1: Yes.
2: Wọ́n sì gbé kalẹ̀ sí ipò rẹ̀ láàrin àgọ́ náà.
1: Yes.
2: Tí Dávidì ti pa fún un.
1: Ẹ dúró díẹ̀. So wọ́n mú àpótí ẹ̀rí yẹn wọ́n gbé kalẹ̀ sí inú àgọ́ tí Dávidì ti pa fún àpótí ẹ̀rí náà. Ṣùgbọ́n ta ni Mikali yín gan? Àwọn iṣẹ́ rere wo ló ti ṣe ṣáájú tó yẹ kó jèrè rẹ̀? Mikali nífẹ̀ẹ́ Dávidì. Kì í ṣe Mikali ni bàbá rẹ fẹ́ fún Dávidì, ìyẹn Saulu. Ọ̀tọ̀ lẹni tó fẹ́ fún kẹni tó lọ fẹ́ ọkọ mìíràn. Ṣùgbọ́n inú Saulu wá dùn pé Mikali yóò jẹ́ ọdẹ fún Dávidì láti lè gbẹ̀mí rẹ̀, láti lè pa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Saulu ti ránṣẹ́ sí Dávidì láti pa tó jẹ́ pé Mikali nípa ìfẹ́ tó ní, nípa ìtẹríba rẹ̀, nípa akitiyan rẹ̀ ni Saulu kò fi rí ẹ̀mí Dáfídì gbà. So Mikali ti ṣiṣẹ́ púpọ̀ láàfin Dáfídì. Mikali ti ṣiṣẹ́ púpọ̀ nínú ìgbé ayé Dáfídì tó jẹ́ wípé àwọn iṣẹ́ nígbà tí Saulu sọ pé kí wọ́n lọ pa Dáfídì wá, Mikali ni ẹni tó mú ere to gbe sori ibusun to de dasobo to mi run owure to fi sori re to de wi fun pe ara re ko da ti won pada lo ti solu so pe egbe wa ti akete sugbon nigba to ya ti won pada wa mo ri pe ere lo wa nbe inu bi solu wi pe mekali pe o da ohun ko se bi omo daada e wa wo mekali yi kan na ohun lori davidi ti ohun wa ni oju ferese to wo wi pe kilode ti oba fi njo an pada bo e kawe na siwaju
2: david si ru bo sisun
1: yes
2: ati ebo irepo ni waju oluwa
1: yes
2: david si pari ise ebo sisun
1: yes
2: ati ebo irepo na
1: yes
2: o si sure fun awon eniyan na ni oruko oluwa awon mo
1: o wa sure fun gbogbo eniyan awon eniyan mekali o si nbe tori pe inu le lo nwa o sure yes e kawe siwaju
2: o si pin fun gbogbo awon eniyan na
1: yes
2: ani fun gbogbo opo eniyan israeli
1: o bere si fun won ni ounje yes
2: ati okunrin
1: ati okunrin
2: ati obinrin
1: ati obinrin
2: olukuluku
1: isu akara kan yes
2: ati ekiri eran kan
1: ati ekiri eran kan
2: ati akara didun kan
1: ati akara didun kan
2: gbogbo awon eniyan na si tuka lo
1: gbogbo awon eniyan na tuka lo e lo sese ogun
2: yes david si ipada lati su egun awon ara ile re
1: yes
2: mikali omobirin saulu si jade lati pade david
1: david wa sure o wa to akoko lati sure fun awon ara ile ti re toro ti sure fun gbogbo ilu mikali wa jade lati pade david yes
2: o si wipe
1: o wipe
2: bi o ti se ohun ogo to loni fun oba israeli
1: yes
2: ti o gbo ara re sile loju awon iranse birin
1: yes
2: awon iranse re
1: yes
2: gege bi okan ninu awon eniyan san
1: yes
2: ti n bora re sile
1: yes
2: david si fun mikali pe
1: eduro die mikali wa so fun david pe o ti wa se ohun ogo kini nkan to wa n se bayi ti iwo bo ara re sile niwaju awon omobirin o bo ara re sile bi eniyan san e wo oro yen kini nkan akoko ta ri mu jade nbe akoko jijowu pe oba bo ara re sile niwaju awon omobirin then e si wa wo oba ko wo be nigba ti oba jo ti oba laagun lo ba yan sodanu niwaju oluwa sugbon e wo oju ti aya re fi wo aya to ti ise takutaku ki lode to bo ara re sile niwaju awon omobirin jijowu akoko ojowu pe eyo ti bi oko mi ni o bo ara re sile ikeji oro keji to jade nbe ni pe o je oloro isanta o fi oro santa oba pe e o loba bi eniyan lasan oro keta to jade nbe ni wipe o je ani ti ko ni ifowosowopo nigba ti gbogbo ilu ti gbogbo orile ede ti gbogbo won jade lati lo pade akoti eri ta lo ye ko duro si egbe oba bi ko se mikali ki lo nse ninu ile iwo na ronu bi to ti gbe subu opolopo lo ro pe iya nje oni ile oko leni because you are not a supportive wife oh fowo so opo pelu oko to niyan ohun lo fi ya je o ronu bi ti o ti gbe subu elomiran wa dele a soro si oko.

0: ènìyàn búburú.
1: Yes.
0: Nípa ìgbéraga ojú rẹ̀.
1: Yes.
0: Kò sí àfẹ́rí Ọlọ́run.
1: Kò sí àfẹ́rí Ọlọ́run.
0: Ọlọ́run kò sí ní gbogbo
1: ìrònú rẹ̀. Ọlọ́run kò sí ní gbogbo ìrònú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwa ènìyàn lónìí ẹlòmíràn kàn rò pé challenges tó ń rí torí pé Ọlọ́run kò sí nínú ìròyìn inú rẹ̀. Bí Ọlọ́run kò ti sínú ìrònú Mikali, ènìyàn ló ń wò kò wo Ọlọ́run. Kò wo wípé n tá à ń ṣe yìí, ọba tó ń jó yìí tàlẹ́ni tó ń jó sún. Iwájú ta ló ti ń jó, ènìyàn ló ń wò kò wo Ọlọ́run. Ìwọ náà ṣé kìí ṣe ènìyàn ló ń wò? Ò wo Ọlọ́run. Ibi tó wà yẹn ẹlòmíràn ò tiẹ̀ ní ìṣòro, a ti wá capitalize. Ó ń wo àwọn ọ̀rẹ́ rẹ̀, ó ń imitate àwọn ọ̀rẹ́ rẹ̀. Ìyẹn ló ń fi mẹ́yọ̀ pé ṣe nìyà ń jẹun bẹ́ẹ̀. Kí ló dé tó ń wo ènìyàn tó wo Ọlọ́run? Ronú rántí ibi tí o ti gbé kọsẹ̀, rántí ibi tí o ti gbé ṣubú. Ọkọ yẹn náà ni gẹ́gẹ́ bí mo ti wí níjẹjọ, ẹni tí ó gbé ọ gẹ̀gẹ̀gẹ̀ tí ẹbí rẹ̀ gbé ọ, ṣùgbọ́n lónìí nǹkan ò rí bíi tẹ́lẹ̀ mọ́. Ẹ jẹ́ ká o Proverbs 28:13. Yes.
0: Ẹni tí ó bá bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀.
1: Ẹni tí ó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀.
0: Yóò ṣe rere.
1: Kì yóò ṣe rere.
0: Ẹnikẹ́ni tó jẹ́wọ́ ẹsẹ̀ rẹ̀.
1: Ẹnikẹ́ni tó jẹ́wọ́ ẹsẹ̀ rẹ̀.
0: Yóò
1: sì kọ́ sílẹ̀.
0: Yóò
1: rí àánú gbà. Ohun tí o nílò lónìí náà ni wípé kí o jẹ́wọ́ ẹsẹ̀ rẹ̀, kí o padà láti ṣe àtúnṣe. Go to that man. Go and meet him. Lọ tún bá níwájú rẹ̀. Ìwọ náà ló wú ara rẹ̀, lọ rí ara rẹ̀ sílẹ̀, lọ submit ara rẹ̀ fún. Ọ̀gá méjì ò lè gbé inú ọkọ̀. Ẹ kà síwájú, ẹ kà verse 14.
0: Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù ní ìgbà gbogbo.
1: Yes.
0: Ṣùgbọ́n ẹni tí ó bá ṣe àyà rẹ̀ le.
1: Yes.
0: Yóò ṣubú sínú ibi.
1: Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù ní ìgbà gbogbo, ṣùgbọ́n ẹni tó bá ṣe àyà rẹ̀ le, òun ló máa ṣubú sínú ibi. Nítorí náà o nílò láti lọ wo ibi tí o gbé ṣubú, lọ wo ibi tí o ti kù dẹ́ẹ̀ káàtó, lọ wo ohun tó ṣe, lọ wo ìgbésẹ̀ tó gbé tí nǹkan dàrú, lọ wo ìgbésẹ̀ tó gbé tí nǹkan dára, lọ wo ibi ohun tí ọkùnrin yẹn ń fẹ́, lọ wo ohun tí bàbá rẹ̀ ń fẹ́, lọ wo ohun tí ìyá rẹ̀ ń fẹ́, lọ wo ohun tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń fẹ́. Olùrànlọ́wọ́ ẹ tó ń ràn ẹ lọ́wọ́ tẹ́lẹ̀, tó lòun ò ràn ẹ lọ́wọ́ mọ́, ọ̀ tó tí ò gbé kọ́ọ̀lù ẹ, lọ kọ́kọ́ wo pé kí ni mo ṣe tó fún tí gbogbo nǹkan fi rí báyìí. Nítorí náà Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, Olúwàgbà ọ̀pẹ wa, Olúwàgbà ẹ̀yìn wa, gbogbo ẹ̀dá tó sàmí, ẹ rá mi àdúrà. Ọfà ayé kò ní bà ọ́, ọfà ọ̀tá kò ní bà ọ́, ọfà òkú kò ní bà ọ́, o ò ní ṣìrìn. Gbogbo ẹ̀mí tó mú pé òun máa ba tiẹ̀ jẹ́, ẹ̀mí tó sọ pé òun ò ní tú ayé rẹ ṣe, ẹ̀mí tó sọ pé o ti gòkè ó máa wálẹ̀, gbogbo ẹ̀mí bẹ́ẹ̀ iná kó gbàsọ lára wọn. Ìwọ gan kó gba agbára Ọlọ́run, kó gba agbára Olódùmarè, bẹ́ẹ̀ ló máa rí. Irú ayò kó dínú lé wa, kó dínú ẹbí wa, kó dínú ara wa. Ìjọ wa lórúkọ Jésù kó gòkè, bẹ́ẹ̀ ló máa rí. Dúàdúà Jésù Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù.
2: Gbàgbọ́ wípé Ọlọ́run ti bá ayé yín pàdé nípasẹ̀ ọ̀rọ̀ náà. Èyí náà lè bá wa jọ́sìn nínú àwọn ìpàdé àdúrà wa tàbí lọ́jọ́ ìsinmi. Ìjọ St. Paul's United Church of Caribbean Seraphim wà ní ẹ̀yìn ṣe bí ní òkè méjì community. Bẹ́ẹ̀ bá ti wọlé láti ilé epo North West, ẹ béèrè ìjọ CNS Èrò Ayọ̀. Ibẹ̀ lọ́lọ́run ti ń dábìrà fún àdúrà, ìbéèrè tàbí ìtọ́ni. Ẹ máa pe bàbá àlùfáà àti ajíhìnrere dàda Ọ̀pẹyẹmí sórí nọ́mbà yìí 08060757895. Ẹ̀gbọ́ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08060757895. Àlàáfíà Olúwa kò ní fi wálẹ̀ wá.
3: Adama FM, I like it forever.
4: Eko dede akoye. Shela fi alewa she. Layo layo mude bae. Mbule wate ti fe magbo alene. Iti akbawa ishegun bilene to shagba terofon. Yeni alaji akba baba la no. Wọ́n ní kí n sówó, wọ́n ní kí n sọmọ, wọ́n ní kí n sálùbáríkà bàbá rọ̀. Àwọn tó ń ṣẹlẹ̀ káàkiri ayé là ń papọ̀ tá a fi ń sọ bí dúnìyàn ṣeré fún yín lórí ètò. Gbogbo ọgbọ́n tẹ bá sì ń kọ́, ẹ máa fi pamọ́ sí apá òsì kẹ́ ẹ lè bá a fi kọ́ ẹlòmíì. Sunday Àkànjí Adé ló ń kí yín ẹ̀ lẹ́ńbẹ́ o.

ilé iṣẹ́ tó ràn wá níṣẹ́ tí ẹni a máa sọ kó sì máa ju yín gbọ́ àti wípé gbogbo ntẹ́ ẹ bá rí dè mú bẹ̀ kó ṣe láǹfààní. Nọ́mbà yìí sì lọ wọ ilé iṣẹ́ náà ẹni tí ó sì gbé ni Alhaji Àgbà bàbá aláàánú 08063 970829. Ṣèrántí ọmọ ilẹ̀ Badagry kan tọ́ralẹ̀ sí cemetery níbi tí a ń sìnkú sí. Lórí bẹ́rì kan tó wà ní cemetery yìí ọ̀pọ̀lọpọ̀ òkú ni a ti sí sórí ilẹ̀ náà. Ni wọ́n bá tabẹ̀ fún ní bẹ̀ sí ń já yẹ̀pẹ̀. Tó sì fà á, àwọn ọmọ onílẹ̀ lọ́ta fún wípé wọn ò lobẹ̀ mọ́, àwọn igán sì ti gbabẹ̀ wọn ò lobẹ̀ mọ́ lóòótọ́, ṣùgbọ́n àwọn òkú kan ti wà ní ọdún mẹ́wàá, ọdún márùndínlógún ogún ọdún tí wọ́n ti sè sí cemetery tá à ń sọ náà. Ìgbà tí wọ́n mọ̀ ṣánbẹ̀ tí wọ́n wúge ìrókò wúgbá wú àwo wúkòkò bàbá aṣáṣun. Ni a bá fi téèpù wọn fún 60x1 kan, wọ́n ṣáà talẹ̀ fún ọkùnrin tá à ń sọ yìí. Wọ́n bá lẹ ọ̀rà cemetery lọ́wọ́ wọn. Wọ́n fi rọ́pọ́n, wọ́n pọ́nrọ́, wọ́n gbé dọ́kúmẹ́ǹtì kan léwọ́ rẹ̀. Wọ́n ní kó ti wọ́ bọ̀ ni a bá gbowó ribiribi lọ́wọ́ rẹ̀. Òun ralẹ̀ tán. Wọ́n bẹ̀rẹ̀ sí ń jápé yẹ̀pẹ̀ àtòkúta sí. Wọ́n bá fẹ̀ kan, ó fìlì gbogbo ilẹ̀ òkú tí ń bẹ lábẹ́ ilẹ̀ ń kò wú wọn. Ọkàn fẹ̀ kan fìlì wọn. Ọjà kúta, ọjà gráfò, kò ṣe foundation ilẹ̀ kankan ń bẹ̀ o. Ohun tó ṣe ni pé ó fò kúta, ó tẹ gbogbo ẹ̀ bọ́nú àwọn sàárè òun. Ní wọ́n kúkú, ní wọ́n ṣe kíni, ní wọ́n bá kan kéré orí rẹ̀. Ẹni tó sì ń ṣe lórí ibẹ̀ ni pé ntàmọ́tò. Ọ̀pọ̀lọ̀ ká máa ta mọ́tò kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́ gbá kó àwò. Gbangba wálíà ló ti máa wọkọ̀ wọ́n sì máa nù ń jojúmọ́. Àwọn ọkọ̀ tí ń lọ rèé kó láti ìlú Òyìnbó tí wọ́n kò dé pọ̀tun ibẹ̀ ni lọ máa já wọn sí. Àwọn tòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀ tó jẹ́ pé salẹ́sà inú rẹ̀ ń gbọ̀n bá ti kọ́kọ́rọ̀bọ̀ omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn.

0: lákòjò olùkòdó.
1: Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófo ni.
0: Ó yá tètè.
1: Fọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
0: Lé lọ́wọ́.
1: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
0: Ọkùnrin dandan.
1: Èyíkéyìí àìsàn ara.
0: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
1: Promisan faith.
0: Àṣírí bíbò.
1: Ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà.
0: Bàbá aláàánú kájú ẹ̀.
1: Ìyọnú
0: àgbàlú.
1: Kò sẹ́ni
0: tí
1: ò
0: yẹ
1: oyún ìjọ àṣírí bíbọ̀
0: àtúndì àṣínà
1: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran
0: ẹ máa pàdé bàbá aláàánú Alhaji àgbà
1: lọ́jọ́jọ́ wẹ́nẹ̀sì
0: tọ́sì àti fraide nílùú àkúrẹ́
1: ńlá fẹ́jọ
0: sọ fọlọ́kadà pé
1: ilé bàbá aláàánú
0: ìdí mango lókè ọgbà ló ń lọ
1: saturday and sunday
0: ẹ lè rí bàbá aláàánú
1: ní nagot plaza opposite àlàáfíà hotel
0: ìlú àwọ̀jọ
1: monday and tuesday
0: ẹ rí bàbá aláàánú
1: ní bakusa street
0: opposite ilé ìyá bakusa
1: ìlú ọ̀rẹ́
0: telephone
1: 006 397 0829.
2: Èyí ni láti sọ fẹ́yìn tí ẹ̀ ń gbọ́ ìlú mẹ́ta péré lẹ̀ tilẹ̀ rí ọ́fíìsì bàbá aláàánú Alhaji àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ ẹni tó sọ fún yín wípé Alhaji àgbà bàbá aláàánú ń bẹ ńbẹ kan ọ̀nbẹ nígbà ńbẹ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ ní ìlú Àkúrẹ́ ọjọ́ Wednesday Thursday Friday sì lẹ lè rí wọn Lákùrẹ́ olóyè mẹ̀kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n ìlú Àkúrẹ́ ẹ bèrè Lafẹ́ Junction láti Lafẹ́ Junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ní Lafẹ́ Junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọn ó gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ Alhaji àgbà bàbá aláàánú dódò lọ́sàn ó sọ lágbára olódùmarè ìlú kejì ní ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ẹ bèrè ilé ìyá bakusa tó wà ládùúgbò bakusa nílùú ọ̀rẹ́ ọjọ́ monday àtọjọ́ tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀ lẹ sì ti rí bàbá aláàánú nílùú ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo saturday àtọjọ́ sunday ǹjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní nagot plaza nídojúkọ ilé ìtura láfíà hotel kò pé méje tẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ̀rẹ́ láti àkúrẹ́ tó délùú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi délùú ọ̀wọ̀ kò síbi tí ọwọ́jà bàbá aláàánú òde nípínlẹ̀ Ondo nọ́mbà kan ṣoṣo sí lọ́wọ́ ọ̀dọ̀ Alhaji àwọn òní pa tí ó gbé o ọwọ́ bàbá aláàánú fúnra wọn Alhaji àgbà ọwọ́ ìní ọ̀bọ̀ sí fóònkóhùn yòówù tẹ bá fẹ́ bèrè ayé ò ní ṣe wá ṣe báláṣebò lọ ẹ pé Alhaji àgbà bàbá aláàánú lórí nọmbà yìí 08063 97 0829 wọ́n ń pè kínní kan ní ìyọnú àgbàlú. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀ ìyọnú àgbàlú tí mo ń ṣàlàyé ń parẹ́ o ní o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ bàbá aláàánú Alhaji àgbà kan ṣe ìyọnú àgbàlú kan ti wà nílẹ̀ fún yín. Bàbá ti ń jí ta bá ń

ọ̀rọ̀ yìí ọ̀nù àgbà lóye ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé njọ́ tí irú ọkọ̀ yìí tọ́ba lásídẹ̀ǹsì bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fàgbà àkọsọ wá sẹ́ni tí ò kọ yọba àtijọ́ ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọ́n promotion rẹ̀. Ó sì ti díù fún, ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàló Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí ó ń bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba ń ó wúlò fáwọn ọmọ mi tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀hà kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀ ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ ẹ pé Aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ ká wò wípé kọyẹ kọ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyẹ láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú Aláàjì àgbà lórí 08063 97 0829 bó ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọ́nú àgbàló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò tí Aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Páàmù mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọ́nú àgbàló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọ́mọ wọn ó dé wọn mọ̀ báláàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí kódà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ìgbà ń gbà táyé wa ń de tolóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọ́nú àgbáyé látọwọ́ Aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọ́nú àgbàló tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjòyé bẹ́ẹ̀ bá sì lo bí Ọlọ́run bá ti bábá fi àmì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ Aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàló lórí ohun gbogbo tẹ bá bá wa ọ̀nà ó sì géyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì ńbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ Aláàjì àgbà bàbá aláàánú àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlá ló yọ bí mo ti wí lẹ́ẹ̀kan báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gba lórí ètò ẹgbẹ́ nọ́mbà Aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn léni má jẹ́ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wá ṣe fún 08063 97 0829 08063 97 0829. Ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Ohun aláǹda kù kò lè dìgì kò lè dìṣù ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè já.
2: Ọ̀tá kò jó òlú kò dó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi tí ń sọmọ ológo dọmọ olófoni.
3: Ó yá tètè.
2: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Aláàjì àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dáindáin.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Promise and faith.
3: Àṣírí bíbò.
2: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.

0: bala nu kaju e yonu agbalu senti o ye ko ni lowo contractors oloselu n lo fun interview e yonu agbalu koja be awon kan ba di alaji agba tori adi tun ti yo oja re o tani o fe gbomojo oyun iju asiri bibo atude asina o ya lodo eni ti alafiran e ma pade baba laanu alaji agba lojojo wednesday thursday ati friday ni lu akure la fe junction so folo kada pe ile baba laanu idi mango loki ogba lo lo saturday and sunday le ri baba laanu nina god plaza opposite alafia hotel lojo monday and tuesday le ri baba laanu ni bakusa street opposite ile ya bakusa ilu ore telephone 006 397 0829.
1: Keep it locked on Adaba FM.
2: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open them. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Offer valid while stocks last.
3: Me and Maggi, so good together.
6: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
7: Emi omo yin na ni o jolly jani mo wa ni ta bag lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
8: s e l e r r I e salary
7: ah boda mi espresso espelli no di salary oya lopin gbianju espelli turmeric
9: t u r m e r I c turmeric
7: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
10: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
11: Baba kere wa de balẹ kasagua lori itoju ilera ati aile se dede olomokunrin nikan soso chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tate kan le du be lo simi jekuje debi pe ti wa so idaku re te lodo lolufe re baba kere wa ni o foro re lo lori aile se dede tin bo ofira idakole arara ti e kosun lo opa eyin dudun ara titara gbigbona inu kiku inu kekun aya tin lu pipipi ma le gba pa ma le gbese owa tese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lu go si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa pe mi debe
12: bazo olorun ma jaro bo aiso
13: Moki onile moki alejo ani faisan logba oruko ti emi ni baba ngana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
14: nile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
13: phone number mi 08164122777
15: kila mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan mo okunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e se ara re ko le ma gbera abi oruko ti e ti tiri pada si boda asukesuke iwaju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso egun je egun o sajo osa ogun temi o ba mo èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbògi tí èmi ń gbé káàkiri. Ǹkan tí mo jogúnlọ́ ọba ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin. Wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹ ṣe ara rẹ ògbérá dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò. Àbí ẹ ṣe ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá. Bàbá kéré wà.
14: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ìfẹ́lọ́dún Street, Off Continental Street, Àkúrẹ́.
15: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà. Oríkèríkè aláǹrọ̀ ni, aláǹjẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gun lá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. 08164122777 Bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ́ jẹ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúkún ń ro ẹ́ ni oríkèríkè ara ń ro ẹ́ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jílòwúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor. Ti carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kọ sí mi.
16: Bàbá ń gana, bàbá kéré wà.
14: Kọ sí mi ní iléeṣẹ́ wa tó wà ní.

0: torí ọkọ rẹ̀.
1: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
0: Bàbá ń gana bàbá kéré wa. Phone number mi 08164122777 08164122777.
2: Honorables, ife ẹ̀yà àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ ni trophy sì wà fún gbogbo honorables. Ra ìgò Trophy Premium Lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí kí o sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni tó ti pé ọdún 18. Má ṣe mu ọtí àmupara.
3: Àwáyísa agenda ń báṣẹ́ lọ nípínlẹ̀ Ondo kò dúró. Dojúmọ́ nípínlẹ̀ Ondo ń kẹnu sí ẹ̀rí ni e. Ṣèlà ni a sọ fẹ́yìn olùgbé ìpínlẹ̀ Ondo. Pàápàá jùlọ nílùú Àkúrẹ́ pé láìpẹ́ yìí a máa dí abala kan òpópónà mọ́rọsẹ̀ ọba Adéṣidàrò. Bẹ̀rẹ̀ látàgbègbè Cathedral lọ síwájú.
4: Ẹ̀nà
3: torí ibà mi kọ́. Ìjọba ìpínlẹ̀ Ondo fẹ́ bẹ̀rẹ̀ sí àkàsí afárá olókè kan gbangba hẹ̀rìmọ̀. Adégbọlá ńlá afárá olókè wọn ti máa gbẹnu sókè tí ó sì lọ gbẹnu nalẹ̀ Ládégbémilé Cultural Center. Iṣẹ́ àkàsí flyover wọn máa bẹ̀rẹ̀ láìpẹ́ yìí. Cathedral láti máa block ọ̀nà síwájú kí iṣẹ́ ó lè rọrùn fáwọn agbaṣẹ́ ṣe.
4: One lane
3: abala ọ̀nà kan péré la máa block ọ̀nà wà fáwọn èèyàn láti gba pákéjì.
4: Wíwìlì
3: ṣe làwọn arọ ẹ̀yìn aráàlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba alákòókò iṣẹ́ yìí. Ọ̀gọ̀rọ̀ irinṣẹ́ ńláńlá tó wíwo tó lè méwu dání gan ni wọ́n máa lo. Kí gbogbo ìyálájà àti bàbá lọ́jà tí ń tó gbá sójú títí ó yàgò fáwọn agbaṣẹ́ ṣe yìí. Àní ṣe léṣe ṣe ò ní ṣe wá. Kí gbogbo ẹni ọ̀rọ̀ náà kan ó mọ̀ fi ṣèbínú. Gbogbo ẹ̀gbọ̀gbẹ̀ kí ìpínlẹ̀ Ondo lè mọ tẹ̀síwájú kí ìlú Àkúrẹ́ the capital ó lè dúró re náà ni.
4: Thank you, sir.
3: Ẹ ṣeun ẹ̀yin ọ̀rẹ́.
4: Engineer Yoride Abiola Olawo yìí.
3: FNSE F9. Ondo State Commissioner for Infrastructure. Lands Announcing.
5: Guy, why you dey smile like this? Wetin happen?
6: Cause I don't win trip to go abroad.
7: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
8: Ekeke àti kọ́nẹ̀ ya fẹ́ gbọ́ yín. Òun ó wáyé láti ẹ̀dọ̀ the Supreme Club ilẹ̀ olújì. Mo ti ayẹyẹ ọdún kẹwàá ní Superior Majesty ọba Dr. Olúfadérin Adétìmẹ́yìn. Jímọ̀ kọ̀kẹ́jì yẹgun olú ẹ̀kún tilẹ̀ olújì dédéko.
9: Kábíyèsí ògbógbó màjà ọ̀fẹ̀sọmọkan ìgbéléláàdó òrùn balẹ̀ ó tó ba ti júwe ọ̀gbágbá mìgọ̀ mìgọ̀ ó gbádé Yorùbá yègbè òbúkọ sunwọ̀n aya ẹmútì tìẹ̀mí tìẹ̀mí lẹ́wu dàńdógó dẹ́ǹjì àpáta ó bòkè díẹ̀ ṣòro ó bòkè díẹ̀ ṣọmọ ó bòkè díẹ̀ ṣoògùn ó jímọ̀ kọ̀ boyìnbó ẹlẹ́ẹ̀kúlé àdéwúre òun ọmọ kálá ó sì ka ẹ̀ka àgùn òun àgùnúṣẹ́ bojúrò réré òṣọ̀pọ̀ ògùnbọ̀ ní ajẹ́ òdi ó ń jìm jìm ó dáná rọ̀kalu ó ṣọmọ lọmọ bí ṣe tẹ́ ọ̀gbágbá gbọ́tẹ̀ wọlẹ̀ bámú bámú.

0: bí ẹni pé kò rí nǹkan bọ́bá tó dé nǹkan gbà mí àtọ́ ni ó súnmọ́ bọ́bá sì súnmọ́ àlọ́jì ṣé gbogbo eléyìí lẹ ṣe tán láti ṣe fáwọn èèyàn.
1: pẹ̀lú ògùn lọ́dọ̀
0: ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn.
1: gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́ bá ti da ojúmọ́.
0: ẹ fẹ́ kàn náà wá
1: lọkùnrin lóbìnrin lọmọdé
0: lágbà ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí.
1: bẹ́ẹ̀ni ẹgbẹ̀rún mẹ́ta ni wọ́n fi gba fọ́ọ̀mù.
0: owó fọ́ọ̀mù ni wọ́n san.
1: bẹ́ẹ̀ni 3000 naira péré.
0: lẹ́yìn ẹgbẹ̀rún mẹ́ta èlò ni wọ́n ṣe àyẹ̀wò.
1: kò sí nǹkan kan mímọ́.
0: èlò ni wọ́n ṣètọ́jú.
1: àyẹ̀wò ọ̀fẹ́ ìtọ́jú ọ̀fẹ́ ni iṣẹ́ abẹ náà ọ̀fẹ́ ń
0: gbẹ̀rún. ẹ tún ṣiṣẹ́ abẹ lẹ́yìn ẹgbẹ̀rún mẹ́ta wò ní sanwó
1: mi. pẹ̀lú ògùn lọ́rọ̀ wọn
0: àgbà mi. aago mélòó lè tó yí ọmọ bẹ̀rẹ̀ lójoojúmọ́.
1: láti aago méje àárọ̀.
0: aago méje àárọ̀
1: títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́.
0: ọmọ sì ti dé tágbà fọ́ọ̀mù kò ní sanwó kankan.
1: rárá pàpọ̀
0: ẹ sì ní ìṣèjọba lọ́rùn yín.
1: iléeṣẹ́ aládàáni.
0: ẹ já sí ibo lẹ ní ìtọ́jú yóò ti wáyé.
2: ní saint mark mega school tó wà ní sábó nílùú ọrẹ. saint mark mega school tó wà ní sábó nílùú ọrẹ. ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko.
3: ètò yìí ti ń bẹ̀rẹ̀
2: ní ọjọ́ thursday
3: on the 11th
2: ọjọ́ kọkànlá
3: oṣù kẹfà táwa yìí
2: àti
3: ọjọ́ friday
2: on the 12th
3: ọjọ́ kejìlá
2: oṣù kẹfà táwa yìí bákan náà.
3: ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
2: ní saint mark mega school
3: tó wà ní sábó nílùú ọrẹ.
2: saint mark mega school tó wà ní sábó nílùú ọrẹ. ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko.
1: 070-60-47-80-37.
0: adúpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi béèrè torí pé ọ̀rọ̀ ojú kì í ṣe ń tá a lè máa fọwọ́ dẹ̀bẹ́ tẹ́ mú àfi kí elédùà kọ́ mọ́ sọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójú tó. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè jẹ́ sọ́dọ̀ yín.
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí ni 070-60-47-80-37.
0: ẹ bá ń tún pè.
1: 070-60-47-80-37.
0: iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná.
1: iléeṣẹ́ aláwúsá ventures tó kalẹ̀ sí ìlú kánò.
0: lábẹ́ dókítà
1: dáúdà kwande.
0: ojú òní tì í sa orúkọ tí gan ti jẹ́.
1: orúkọ tèmi ni dr maruf láti iléeṣẹ́ aláwúsá ventures.
0: a gbọ́ pé iléeṣẹ́ aláwúsá ventures pé kánò ni wọ́n wà. ẹ̀yin sọ yorùbá bóò ló ṣe jẹ́.
1: bẹ́ẹ̀ni sà yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ aláwúsá ventures ní gbogbo ilẹ̀ yorùbá ni mo ti jẹ́ aṣojú fún
0: wọn. ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù. ẹjẹ́ yọ̀ǹda yín ó làwọn náà ti gbọ́n o ẹjẹ́ agbéra láti jàǹfààní ojú ọ̀nà ẹlẹ́dẹ̀ẹ́ o àní wà lóòkun ayé ẹ kú kàní.
4: ọkùnkùn ọ̀dà má sọ mi sọ.
5: ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn. ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé. iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù. gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi. ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. a kì í tó kèrè máa dídùn ọbẹ̀ ìkórè làgbà. iléeṣẹ́ choice agrochemical limited àwọn ni wọ́n ń ṣe ìkórè.
6: Elédùmarè mọ̀ ìgbà míì táwa mo ṣẹ̀ báyìí o lọ́dọọdún. Ta mo ṣẹ̀ okokòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kéré okokòkó èmi ò rí nǹkan kan mú bẹ́ẹ̀. Kí lè ṣe mi Elédùmarè ṣàánú mi.
7: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí tó o wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú?
6: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn. Lọ́dún tó kọjá, okokòkó mi jóná gudugudu. Tọdún yìí pàápàá tún wá lékè nkà. Mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó ti lè kó mọ.
7: Ọ̀rẹ́ wa, ṣé bí mo ti sọ fún ẹ, bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó jèrè púpọ̀, iléeṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà. Wọ́n ń ta ìkórè, ìkórè ni ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì. Lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè, ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá. Ohun ọ̀gbìn bíi kòkó, kòkúmbà, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí. Wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún. Bó o ti sọ ń duta náà ni, bó o ti sọ léṣì náà ni, o tún ti gbé e dé lónìí àbí. Ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ògbàntì ẹ. Ìkórè lọ́dọọdún ìkórè lọ́dọọdún. Ẹ ǹlẹ́ o bàbá àkórè, ìkórè kọ́ ìsọjí ni. Ara ń kan gáza o, má jẹ́ nǹkan ra tèmi mọ́ o.
7: Jẹ́ ń tún ajá ẹ sí. Bá a bá ti fi ìkórè fẹ́ kòkó, gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa ja.

0: àǹfààní ìkórè. Mo ti gbọ́ gbogbo ohun tó wí ọ̀rẹ́ mi, ṣùgbọ́n níbo gan-an lèmi gan ó ti rí ìkórè rà báyìí kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
1: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
0: Ó dá o, jẹ́ ń dán wo kémi náà ò gbìyànjú ẹ̀ torí dán wo báyìí olóbí ọ̀kẹ́rẹ́.
1: Ìtọ́wò la mọ dídùn ọbẹ̀ dán wo lónìí kó o rí pé rere ni Olúwa.
0: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kò kọ́ ẹ̀ báyè olómọ̀ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ ti là, irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
1: Bàbá àbejì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè perégedé ó fi gbọ́ ọ̀rọ̀ jẹ ká.

0: ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akéǹdé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù dànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ jarọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ṣe ìkórè.
1: Tẹ ẹ rí ẹ nígboro lẹnu ọjọ mẹta yìí.
2: Oo bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò orun sùn dédé. Oo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
3: Ìwé àtẹ̀gùn sọmọ ara yẹ lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀ràn lórí àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa apẹ́ẹ́rẹ́ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé bẹ́ẹ̀ lẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀ ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ọ̀mọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ ọ́fọ̀ jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀ bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fọ̀ ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú se ara wa be ni kankan oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe atebo yin na la wa na lo iwa na wa janfa ni ewe atebo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yamilen, opposite Oye Mekun Grammar School, ni ilu Akure, ero bani soro mire, oh, samu, oh, 64, 60, 64, 19, oh, samu, oh, 64, 60, 64, 19, alafi arawo.

0: Army Barracks, Ondo Road, nílùú Àkúrẹ́. Ṣé máa sọ yín ìyanu tí ó pọ̀ mọ́ lọ́lọ́run ṣe ń bẹ́ ó. Prophet Mike Oluwadegoke àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mi tí wọ́n kún fún ẹ̀mí mímọ́. Lọ́lọ́run tọwọ́ wọn dábìrà ń bẹ̀. Kò sí ròmú tàbí àròyé mọ́. Wá pẹ̀lú àwọn ọlọ́pẹ́ àtàláyọ̀ ní Thursday ọ̀sẹ̀ yìí. Kò sì bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí ságbára Olúwa. Ìwọ Lọ́lọ́run máa kọ́kọ́ dálóhùn.
1: Ìwé orin Dáfídì orin àádọ́jọ ó wí pé ẹ fi ìyẹn fún Olúwa. Ẹ fi ìyìn fún Ọlọ́run nínú ibi mímọ́ rẹ̀ yín nínú òfurufú ojú ọ̀run agbára rẹ̀. Ó sọ lọ bẹ́ẹ̀ ìyìn pọ́nbélé ló wà mbẹ̀. Ẹ já máa fi ìyìn fún Ọlọ́run fún orí ọ̀fẹ́ àti àǹfààní tó fún wa lónìí torí pé nínú ohun gbogbo pátápátá ẹ já máa dúpẹ́ o lọ́wọ́ Ọlọ́run. Eléyìí la fi ń fi ìyìn àìlópin fún Ọlọ́run fún àǹfààní tó fún wa lórí ètò ọwọ́ ńlá fún tòní wípé tọ̀ káwa náà ká lè wá kẹ́yìn náà kẹ́ sì lè máa gbọ́. Ètò ọ̀hún ètò yìí ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti Kristi CAC Bellaland Prayer Ministry lọ́lọ́run lò láti ṣe onígbọ̀wọ́ ètò ọ̀hún tá a sì ti máa ń gbàlejò bàbá Prophet Mike Olu Adégòkè bàbá ọlọ́wọ́ ńlá lọ́sọ̀ọ̀sẹ̀ tọ̀. Ètò tòní yóò lágbára púpọ̀ Ọlọ́run ó sì lo bàbá fún wa Matthew Adékúnlé Ọládèjì ló kọ tèmi o ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tẹ̀ ń pè ní òdòdó ọ̀dà o ẹ̀jẹ̀ ń sílẹ̀kùn fún bàbá kí wọ́n wọlé ìgbóhùnsáfẹ́fẹ́ kábẹ̀rẹ̀ ètò.

0: Àrẹ padà. O lè ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run akiri sóre. O lè ní ìbápàdé pẹ̀lú iṣẹ́ ìyanu rẹ. Tí o bá ní ìbápàdé àdúrà lọ́wọ́ ńlá. Wá gbọ́ o, yóò tún wáyé lọ́la o. Òmíràn ó tún wáyé lọ́la. Ọ̀la Thursday, òmíràn ó tún wáyé. Ẹ gbọ́ gbogbo ẹni tí ń gbọ́ kó sọ fẹ́ ẹni tí ò gbọ́. Bá ẹ bá fẹ́ já irọ́ mi, ìwọ béèrè tí ẹ sì béèrè lọwọ ẹnìkan tí wọn sì pàdé àdúrà lọwọ ńlá pé bó ló ṣe máa ń rí.
1: Wọ́n ròyìn Bọ́lọ́run ti ń dábìrà ń bẹ́ẹ̀.
0: Bẹ́ẹ̀ni òdòdó. Sórí òdòdó ní ọ̀sẹ̀ tó kọjá àwọn kan wá sí ìpàdé yẹn fúngbà àkọ́kọ́. Mo wá bi wọ́n léèrè pé báwo ni ìpàdé yìí ṣe rí o. Òdòdó ẹni yẹn sọ fún mi wípé Ọlọ́run mọ̀ jẹ́ kó wọ́n sàárẹ̀. Tí Ọlọ́run ọba ti jẹ́ kó wọ́n sàárẹ̀ tóun ò sì rìnrìn àjò. Ó lóun ò lè pa ìpàdé yìí jẹ mọ́. Ẹ wá gbọ́ ọwọ́ agbára tí Ọlọ́run nà ńbẹ̀ ọkọjá àfifẹnusọ. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a fi rémi sáyé tí mò ń tú jáde ńbẹ̀ ọkọjá ríròyìn. Ọlá ni o. Ọlá ni ìpàdé mi ò tún wáyé ní Mechanic Village opposite Second Gate Army Barracks Ondo Road nílùú Àkúrẹ́. Omi ò tún wáyé ńbẹ̀ a ní Ondo Road níṣẹ́ nílùú Àkúrẹ́ níbí òpópónà tó lọ sí Ondo Mechanic Village opposite Second Gate Army Barracks ibẹ̀ láti yà wọlé. Tó ọba ti sọ pé ìpàdé àdúrà lọ́wọ́ ńlá lọ ń lọ òpè méjì ní gbogbo òlú Àkúrẹ́ yìí. Ìpàdé yẹn òpè méjì ní gbogbo òlú Àkúrẹ́ yìí. Olúwa Ọlọ́run dábìrà ńbẹ̀ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n bá ké porúkọ Olúwa. Òdòdó.
1: Bàbá ẹ ṣeun púpọ̀ ibo wa là ń lọ lọ́la nù pàdé àdúrà.
0: Ibi tá ń lọ lọ́la.
1: Bẹ́ẹ̀ni bàbá.
0: Ibi à ń lọ òjìnà òdòdó. Ibi tá ń yà lọ́pọ̀. Ṣé rí oṣù kẹfà. Mo declare rẹ̀ wípé oṣù kẹfà is a month of miracle. Month of our miracle. Bíbélì sì sọ wípé ẹni tó bá gba wòlíì bí wòlíì yóò jèrè wòlíì. Ẹ gbọ́ ìwọ tó ọba gbà mí gbọ́ bí mo ti sọ pé oṣù kẹfà jẹ́ oṣù ìyanu bó ti wù kí ogun rẹ ó le tó bó ti wù kí ìlàkọjá rẹ ó lágbára tó mọ́ dẹ gbàgbọ́ pé Ọlọ́run yóò fi ìyanu kan lé ọ lọ́wọ́. Òtítọ́ ni mo ń sọ sá. The Bible says if you believe you will see the glory of God. Bí ìwọ bá gbàgbọ́ ó rí ògùn Ọlọ́run. Ẹnìkan tí ń sàmì nínú ilé ó yá gba iṣẹ́ ìyanu. Ànímọ̀ pàṣẹ lórúkọ Jésù ìyanu á ṣẹlẹ̀ láyé ẹ. Ṣé wá rí òdòdó. Mo pín ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yẹn sí àwọn ọ̀nà díẹ̀. Torí mo kàwé òyìnbó kan òyìnbó yẹn sọ nínú ìwé ẹ̀ wípé kì í ṣe ẹni tó sọ̀rọ̀ tó pọ̀ ló sọ̀rọ̀. O ní bí kò ṣe ẹni tó sọ̀rọ̀ tí nǹkan ti ń sọ tó yí àwọn tí ń sọ fún. Ẹni yẹn ló sọ̀rọ̀. Mo wá pín sí ọ̀nà bíi mẹ́ta. Mo pe ipa kìíní ní what is miracle. Àwọn tó wá sípàdé àdúrà lọ́sẹ̀ tó kọjá wọ́n ti gbọ́ what is miracle. Mo sọ ní ti iṣẹ́ ìyanu jẹ́. Mo sọ pé it is something that is beyond one's imagination. Nǹkan tó ju ọgbọ́n orí, nǹkan tó ju àfòyegbé, nǹkan tó ju àfọkànro. Iná pè iṣẹ́ ìyanu. Mo wá láàpín gbogbo ẹ̀ lọ́báhun lẹ́yìn ìgbà tí mo sọ yẹn tán. Mo ní kí ni ẹ ń pè ní miracle. Mo tún sọ ti miracle jẹ́ tọ́jẹ́ number two. Mo sọ wípé it is something that cannot be explained. In John chapter 2 verse 7 nǹkan tó ṣòro ó ṣàlàyé ni abu omi lọ sínú kòkò àpẹ̀yìndà ńbẹ̀ olùkọ́ni tó ní àbù jáde padà lọ́ba di wáìnì. Ó ṣòro ó ṣàlàyé fún olórí aláṣẹ. Ó ṣòro ó ṣàlàyé fún àwọn tó pọnmi sínú kòkò tí ládùúgbò kún tó sì ti di wáìnì. That is, miracle is something that cannot be explained. Nǹkan tó ṣòro ṣàlàyé ni ẹnìkan ń sàmì nínú ilé lórúkọ Jésù. Ìyanu tó ṣòro ṣàlàyé Ọlọ́run mi á ràn sí ọ. Kí oṣù yìí tó parí, ó gba ìyanu tó ṣòro ṣàlàyé. Ẹjẹ́ àpàdé lọ́la ní Mechanic Village opposite Second Gate Army Barracks Ondo Road. Ẹjẹ́ àpàdé àwa ó tún pẹpẹ pẹ́ẹ̀rẹ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ̀ ká tó wọnú àdúrà lọ. Nǹkan kẹta rèé o. Mo tún wí pé kí ni ẹ ń pè ní ìyanu. Ìyanu ni nǹkan tó ṣòro ó gbàgbọ́. So nǹkan tí ẹ tún pè ní ìyanu nìyẹn. Ìyanu ni nǹkan ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ èyí tí ó ṣòro ó gbàgbọ́. Something that is difficult to believe. That is the reason in 2 Kings chapter 7 verse 1 to 2 wòlíì wípé wòyí ọ̀la ọ̀wọ́n ọ̀dọ̀pọ̀ ńlẹ̀ yìí ijoye wipe ba ti e si pere si o.

0: tójú ora ìsìn bá rọ̀ látọ̀run kò lè rí bẹ́ẹ̀ ó ló fojú ẹ̀ rí ọ̀ọ́ni jẹ́ ń bẹ̀. So ìyanu nìyẹn, ìyanu ni nkan tó ṣòro gbàgbọ́ ó máa ṣẹlẹ̀ nínú ayé. Ẹnìkan ń sàmí lórúkọ Jésù, ìyanu tó ṣòro gbàgbọ́, Olúwa yóò ràn sí ọ, Olúwa yóò ràn sí ọ, Olúwa yóò ràn sí ọ. Ẹ gbọ́, ọ̀run máa ran àwọn tó bá ran ara wọn lọ́wọ́ lọ́wọ́. Please help yourself. Ran ara rẹ lọ́wọ́ láàárọ̀ ọ̀la láti dé ìpàdé àdúrà lọ́wọ́ ńlá kọ́ wa gba ìyanu. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin ènìyàn o, continuation message lèmi ó tún preach o. Òtítọ́ ni mo bá sọ yìí. A ní àdúrà lẹ́kọ̀ọ́, bẹ́ẹ̀ ni mo sọ. Àdúrà lẹ́kọ̀ọ́, Bíbélì wípé wọ́n béèrè, wọn ò rí gbà nítorí tí wọ́n sì béèrè. Bó o lè yàn ṣe sì béèrè? Èmi lọ wádìí ẹ ni.
1: Ẹ lọ wádìí ẹ, béèyàn ṣe sì béèrè.
0: Ẹ ododo.
1: Bàbá.
0: Àní mo wádìí rẹ̀ sẹ́
1: ẹ. Ẹ yànnà náà ẹ tú àṣírí ọ̀run náà fáwa náà. Àbí.
0: Gbólóhùn kan ní sọ mbẹ o.
1: Ọ̀dà.
0: Béèyàn tí sì béèrè ni pé kéèyàn ọmọ béèrè nǹkan tí ò fìdí múlẹ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀nà kíní nìyẹn. Èmi mọ fìdí àdúrà múlẹ̀ nínú Bíbélì, èmi jáde ọmọ gbà ní Jésù ìyanu ọmọ ṣẹlẹ̀. So èyàn máa sì béèrè nígbà téèyàn bá ń béèrè in tí ò fìdí múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. So what is miracle? Miracle is something that is difficult for man but easy for God. Nǹkan tó ṣòro ṣe fún ènìyàn tó sì rọrùn fún Ọlọ́run láti ṣe. Bí àwọn ìyanu bá wá rí báyìí, ẹ mọ̀ gbàgbé, mo sọ categories of miracle, mo sọ artificial miracle, ìyẹn ni ìyanu àgbélẹ̀rọ. Tọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń rọ káàkiri lónìí, tọ́pọ̀lọpọ̀ ayé dẹ̀ ń sáré tẹ̀lé wọn. Ìyanu alágbélẹ̀rọ, ìyanu alágbélẹ̀rọ, artificial miracle. Bí wọ́n ṣe wá ń dọ́gbọ́n sí ìyanu tó ododo, ọmọ sọ pé ìyanu Ọlọ́run ò sí. Mo sọ pé ìyanu Ọlọ́run ò sí, ìyanu Ọlọ́run wà. Wà á tún wàásù lórí ìyẹn náà. Mo pè ní divine miracle. Nígbà mo wá sọ̀rọ̀ divine miracle, mo wá pè sí ọ̀nà mẹ́rin. Ẹ já pàdé láàárọ̀ ọ̀la. Ẹ jẹ́ kí a jọ pàdé láàárọ̀ ọ̀la ní Mechanic Village opposite Second Gate Army Barracks Ondo Road nílùú Àkúrẹ́. Ẹ jẹ́ àjọ pàdé lọ́la, ẹ jẹ́ àjọ pàdé, ẹ jẹ́ àjọ pàdé. Àní ọjọ́ ìtún Tolúwa fi rán mi láti inú ìwé mímọ́, kájọ fa owó Ọlọ́run sọ̀kalẹ̀, kájọ gbàdúrà káyé tiẹ̀ náà yí padà, kájọ gbàdúrà kíre ọ̀tẹ̀ ọ̀lọ́wọ́ òdodo.
1: Bàbá,
0: mo rọ gbogbo ènìyàn, ẹ jẹ́ kájọ pàdé, ẹ jẹ́ kájọ pàdé, ẹ jẹ́ kájọ pàdé. Òdodo.
1: Bàbá,
0: bí mo ṣe sọ ń jẹjọ nìyẹn. Mo ní ẹni ó graduate nílé ìwé, kí ló nílò?
1: Ìyanu ni.
0: Gbọ́, ẹni ó ṣègbéyàwó alárinrin ńkọ́, tá a sì relé ọkọ, tá a pé ìyàwó Ọlọ́run fún ọlọ́mọ re, kí ló nílò?
1: Ìyanu.
0: Gbogbo oníṣẹ́ ọwọ́ oníṣòwò kí ni wọ́n fẹ́?
1: Ìyanu ni o.
0: Ìyanu ni gbogbo ènìyàn ń fẹ́. Lolúwa sì kéde wípé kí n pe àkòrí wàásù ọ̀rọ̀ Ọlọ́run yẹn ní ìyanu. Ìṣẹ̀lẹ̀ oṣù kẹfà. Ìṣẹ̀lẹ̀ oṣù kẹfà. Bí mo sì ti mú ẹsẹ̀ Bíbélì yẹn náà ni Luke orí kìíní ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n, Luke 1:26. Gbọ́ mi, kángẹ́lì ò tó wá kéde láyé ẹni tí ọmọkùnrin rí rárá pé yóò lóyún yóò sì bímọ. Ìyanu mọ̀ ni etí ni Màríà mọ̀ ti lóyún láì mọkùnrin rí. Gbólóhùn tó wọnú etí ẹ̀ lọ́dọ̀ mọ̀ sí nínú. Nítorí pé ìyanu ni oṣù yìí bá rìn, áńgẹ́lì ìyanu ni Ọlọ́run rán sí ayé lóṣù yìí. Mo pàṣẹ nínú ilé tí ẹ ti ń gbọ́ mi, nínú mọ́tò tí ẹ ti ń gbọ́ mi, etí tó ń gbọ́ mi yìí, áńgẹ́lì ìyanu kó sì ó tó parí, Olúwa máa ràn sí ọ, Olúwa máa ràn sí.

0: sì kú Jacob nìkan.
1: Jacob was left alone.
0: Ọkùnrin kan sì ń bá a jìjà
1: kan. A man rescued within.
0: Ó bá sọ mi pé àdúrà máa ní àmì nínú ayé ẹnìkan.
1: The prayer of the heart of a man is always my prayer.
0: Ó wá jẹ́ wọn ló ṣàmì lóòótọ́ ṣe àmì yẹn kí gbogbo èèyàn wà. Now verse 25. Nígbà tí ó sì di pé òun kò lè dá, ìyẹn ni pé ọkùnrin tó bá Jacob jà ò lè dá Jacob. Ó fọwọ́ kan ní ìhò egungun, egungun itan rẹ̀. Ihò egungun itan Jacob sì yẹ ní oríkèé bí ó ti ń bá jìjà kadì. Ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ tó jù wá lọ ló ń bá wa jà.
1: Some of you, the hand that greater than us is waiting one against us.
0: Tọ́lẹ̀ ti yẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ́ wa lọ́wọ́.
1: And they've changed many things out of our
0: hands. Gbogbo ọwọ́ tó rí ti ń bá ṣe ẹja.
1: You dey see my heart waiting one against your
0: work. Tí Ọlọ́run bá fún ẹ lórí ọ̀fẹ́ láti sàmì
1: lóòrè.
0: Mo ní wàá bọ̀ sí
1: ṣíwọ́.
0: Ó sì wípé.
1: And he said.
0: Jẹ́ kí èmi kí ó lọ.
1: Let me go.
0: Torí ojúmọ́mọ́
1: tí. For the day break it.
0: Ó sì wípé.
1: And he said.
0: Èmi kì yóò jẹ́ kó o lọ.
1: I'm not letting go.

0: wọ́n ní kẹ́ni kọ́ sàmíyẹ̀dùn ohun tó kù láyé ẹ̀tọ́ fi ń wù ẹbí ẹni ẹ̀yìn ọlọ́run yóò sọ sí. Now, ẹja lọ nu àdúrà.
1: Let's go into prayer.
0: Ẹni tí bá ti sọ̀rọ̀ ẹnì kan.
1: When I refer to somebody.
0: A máa gbàdúrà.
1: We pray.
0: Mà tún sọ̀rọ̀ ẹlòmíì.
1: I will talk to another person.
0: Now.
1: Báyìí.
0: Ó gbé jẹ́ kí n lọ torí ojúmọ́mọ́.
1: I said leave me because the day that.
0: Ènìyàn àti áńgẹ́lì ló ń jìjà nǹkan bí o.
1: A man and angel wrestle here.
0: Excuse me, wọ́n bí kí ni wọ́n ń jà sí.
1: What are they wrestling upon?
0: Jacob ń jà.
1: Jacob was wrestling.
0: Nítorí àyípadà tó sọnù lọ́wọ́.
1: Because of the changing that law something.
0: Ọ̀pọ̀ abájókòó ni àti rí àyípadà.
1: But I'll sit here, you don't expect any changes.
0: Ẹgbà mi gbọ́ láìsísí àmì àti ẹ̀yanu àwọn aláìgbàgbọ́ tó ń wò wá ò lè
1: believe. Without signs and wonder, I won't believe I will never believe.
0: Angẹ́lì ìpè yìí ni kí n sọ pé ọwọ́ ìyípadà sí rere. Ó wọnú iṣẹ́. Jacob wípé.
1: Jacob sẹ.
0: Angẹ́lì.
1: Angel.
0: O ò ní lọ.
1: You will not go.
0: Angẹ́lì ni àwọn èèyàn máa rí mi.
1: People will see me.
0: Jacob ní sẹ́wọ̀.
1: You.
0: Gbogbo èèyàn ni yóò rí ọ́ mi lónìí.
1: Everybody will see you today.
0: Àwọn ọkùnrin yóò rí ọ́.
1: They will see you.
0: Obìnrin ọkà wà lọ́bí.
1: Women will get
0: to see you. Orí ọ̀lọ́.
1: They are not allowed to go.
0: Ẹsẹ̀ ti rán.
1: I already.
0: Ẹsẹ̀ ti dá.
1: Yẹ lọ
0: sí. Ó mú ẹsẹ̀ tó dá yẹn ọlọ mọ. O ò ní lọ. Ibi tí ilé ọjọ́ mọ́ wá sí rè
1: é.
0: Ìwọ ni mò ń bá sọ̀rọ̀. O ò ní lọ lọ́fọ̀. Angẹ́lì bá lọ́dà, kí ni wàhálà gan-an tó ní?
1: Sir, what is the problem you encounter?
0: O ní o súre fún mi ni.
1: He will bless me.
0: Jacob ti ń gbé ayé rẹ̀ bọ̀.
1: Jacob has been living his life.
0: Ṣùgbọ́n ẹ wò mí.
1: But look at me.
0: Kò tí ì rí àyípadà rí.
1: He has not experienced any transformation.
0: Ẹ jẹ́ sọ nǹkan mẹ́ta fún inú ayé Jacob.
1: Let me tell you three things in the life of Jacob.
0: Bí ìwọ bá lọ orí àmì ṣe.
1: You can say
0: amen. Ọba jẹ́ pé láti ìpìlẹ̀ ni ogun ẹ ti wá.
1: You should write for foundation
0: purpose. Ẹni tó ní ìpìlẹ̀ sí ayé àtọ̀rọ̀.
1: Ṣé o bí
0: ẹ yóò kọjá lọ bẹ̀ fún àtúnṣe.
1: You pray something must be good.
0: Now, Jacob, ìbẹ̀rẹ̀ ayé ẹ̀ ni pé.
1: The beginning of the life.
0: Ẹjẹ́ àgbàgbọ́ gẹ́gẹ́ bí ọ̀hún ènìyàn ti máa ń sọ pé ó fi èrú gbàgbọ́ kan yìí sọ.
1: Let's believe that people call him supplanter.
0: Lẹ́yìn ìgbà tó gbà á tán.
1: After he has taken it.
0: Jacob gba ìre.
1: Jacob take goodness.
0: Kò sí rí ìre lò.
1: And he not use it.
0: Ẹ lọ wo ayé ẹ̀ dáadáa.
1: Exam his life well.
0: Ẹni tá a súre fún.
1: The one who bless.
0: Títún ṣẹrú lábẹ́ lábá ni.
1: And he stay under labour.
0: Àmì mi ò mọ̀ bóyá àwọn gangan ni sẹ́.
1: So you are the one I'm talking
0: to. Okun ti fi ọ́ sí àárín àwọn tí ọ̀yẹ́ kò wá.
1: I want to put you where you
0: are. Lọ́ọ̀dì náà ò ní rí okun yẹn mọ́. Máyì kapo ṣáìlà. Réèlì kapo ṣẹ́ndàlì àbà ṣáìlà. Okun ti fi oúnjẹ tí ọ̀yẹ́ kò jẹ́ bọ́ ẹ. Ogun tó mọ̀ ọ́ máa gbèrú inú ilé tí ọ̀yẹ́ kò gbé. Ogun tó fi ọ́ sáàrin àwọn ènìyàn tí ọ̀yẹ́ kò wà. Ogun tó tilẹ̀kùn ìrànlọ́wọ́ tó yẹ kó bá pàdé láyé. Bí wọ́n bá rí àmì ṣe lẹ́ẹ̀mẹta, ogun yẹn á gbiná. Bí o mọ̀ bóyá wọn la rán mi sí. Gbogbo àṣẹ tí Olódùmarè fi gbé ayé kalẹ̀ lórí
1: omi.
0: Yóò fi fa ìjọba ogun ya lórí ẹ lọ.
1: Yéé!
0: Ẹ

0: a slave in the house of labor.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ire.
0: After many blessings.
1: Orí pé ọwọ́ ìyípadà ò tí ì kàn.
0: The hand of transformation has not touched
1: yet. Ẹ gbọ́ kò sí ayé tí èèyàn ò lè máa gbé nígbà tí ìyípadà ò bá tí ì dé.
0: There's no life you can be living without any transformation.
1: Ọ̀pọ̀lọpọ̀ yín ló ń complain lábẹ́nú.
0: Some complain with him.
1: Pé kí ló dé tó pé mo ṣe ń gbàdúrà sí lógún yín lé sí.
0: Gbàdúrà jùmọ̀ náà pray the
1: money battle
0: is gone. Ó kò
1: lé. Ó fẹ́ lé ẹ̀gbọ́n church ni.
0: Want to send away from church.
1: Ó ń bá ìyanu ẹjọ. Ọwọ́ tó rì ní sí mírẹ́kù.
0: And I release mírẹ́kù.
1: Àti ìyípadà fún Jacob.
0: In charge of the creator.
1: Yóò kàn ọkọ tó lọ sí before he leaves the
0: state. Amen.
1: Afẹ́fẹ́ ìyípadà látòkè.
0: The wind of change from above.
1: Tó máa mú kó o fi ìbànújẹ́ àná gbìtàn.
0: And then you forget to be approached.
1: Ó ń fẹ́nu ayé ẹ ní gbogbo ọ̀dọ̀. Èyí ló ti ẹnu òmí jáde lọ́nà.
0: Say for my mouth today.
1: Ìdáyàdúà. Tí ó mú àyípadà rere bá ọ. Ní ìyá máa sá ìdá àlìkàmá. Ó yá gbá sí
0: ìdí. Mọ̀rí kọ́ gbá sí ìdí sọ́dọ̀ mọ̀.
1: Kígbe bí ara. Àmì náà ló ṣe. A sọ àyípadà sí rere.
0: Kábẹ́jọ́ aṣọ
1: sí àfiwọ́jà bẹ́ẹ̀ sì.
0: Ọ̀gọ́ ọ̀nà jẹ́
1: ti olórí burúkú fi dán lórí.

0: kí ló sẹ àmì ọsùn.
1: tá a bá dénú ìlú yẹn.
0: wẹ́n jẹ́ tìdá
1: tó. tó o bá yẹ sọ bẹ́ẹ̀.
0: wẹ́n ti tila
1: yẹn. o lọ nìyẹn o.
0: ada
1: o náà tún sẹlẹ̀. ẹ má gbàgbé.
0: no forget.
1: jakobu náà tún rí ààrẹ wa.
0: jacob sọ ìpítíkù.
1: ọmọ gèrè.
0: dis kẹ.
1: irú àwọn táwọn bàbá mi fẹ́ ni.
0: this is the people my
1: father. eléyìí tó yá mi àgbà.
0: this all na
1: my father. àlọ́ fọ́ọ̀nì lójú ẹ̀ tó rí.
0: who is beating that.
1: rachel.
0: rachel.
1: ó fọ́ọ̀nì lọ.
0: very fall.
1: ẹ ti gbàgbé dáadáa.
0: your son is very
1: good. but nítorí pé ọwọ́ àyípadà ò tí ì sí nínú ayé jacob.
0: no we hand of ten has not touched
1: that. rachel ló lóun fẹ́ fẹ́.
0: he wanted to marry rachel.
1: leah ni wọ́n fún.
0: he was given.
1: kí ni ìtumọ̀ orúkọ leah.
0: what's the meaning of leah.
1: ìtumọ̀ leah ni ojú àgbò. face of ram.
0: face of ram.
1: ìtumọ̀ orúkọ yẹn ni.
0: that is the meaning.
1: now nítorí pé jacob wà lábẹ́ ìdè ìjínilẹ́sẹ̀.
0: but jacob was under the bond of stop lighting.
1: ó ṣiṣẹ́ wọn ò fún lẹ́tọ̀ ẹ̀.
0: the world was not giving his right.
1: ó jáde nlẹ́gòrò gòlù.
0: he let home no glory.
1: ọmọ ológun ṣẹ́rú.
0: the glorious one.
1: ẹ má gbàgbé o.
0: no forget.
1: ó tún ní kó o.

0: ni
1: wọ́n ṣe kíbe nìyẹn.
0: Ìṣá la dá.
1: Ọwọ́ àyípadà sí rere látòkè tó kọjá ogun tó dojú kọ.
0: Bẹ́ẹ̀ o gbọ́ ni rest
1: me. Máàbọ̀!
0: Bá mi
2: lára mi.
0: Ọ̀pọ̀ mi náà rẹ̀.
1: Lára ta ni.
0: Bàbá mi.
1: Àbúrò kẹfà nìyẹn.
0: Let's see the airport.
1: Ẹ kíbi àbúrò kẹfà.
0: Ṣáà ti sí the airport.
1: Ọwọ́ àyípadà látòkè.
0: The air that came from above.
2: Tó ju ogun tó dojú kọ mi lọ.
0: Àbúyọ́ di pàtó ta gbé
1: pa.
2: Lára mi.
0: Ọtọ mi.
1: Ọwọ́ àyípadà látòkè.
0: Àwọn ọ̀rọ̀ tẹ́gbọ̀n máa bọ̀.
1: Tó ju ìṣòro tí mo ní lọ.
0: Ìyá máa bọ̀.
1: Máa bọ̀ lára mi.
0: Wọ́n bọ̀ tó
1: mú yọ̀ mọ́tò rẹ̀.
2: Jesus. Jesus. Jesus.
1: Olúwa wa.
2: Báyìí ni mo ṣe ń dá yín kaba. Gbogbo ẹ̀yin ni a bá rí àmì ṣe. Ìrì yípadà sí rere. Olúwa fi sí ọ lẹ́sẹ̀ láti òde. Èyí ló ti ẹnu mi jáde. Gbogbo ẹ̀yin tí ẹ bá gbà pé ìbàmọ́ yẹn wò ní ìní mo fi ń sọ̀rọ̀.
0: Gbogbo
2: ẹ̀yin tí ẹ bá gbà pé Ọlọ́run a máa fàṣẹ sí ní tí mo bá wí. Ìṣẹ̀lẹ̀ àyípadà rí rere.
0: Tí
2: ẹ fi bá àwọn ẹgbẹ́ yín.
0: Tí ẹ
2: tún wá jù wọ́n lọ. Ìṣẹ̀lẹ̀ yẹn bẹ̀rẹ̀ láti ìṣẹ́jú.
1: Ìṣẹ̀lẹ̀ àyípadà sí rere.
0: Kúrò
1: ní ọ̀rọ̀ mi láti ẹ̀yìn lọ síwájú.
0: Take me from back to the front.
2: Bẹ̀rẹ̀ báyìí.
0: Start now.
2: Kó máa ṣe kíni fún ẹ?
0: To start now.
2: Eh?
0: That will catapult me from the back to the front.
2: Amen.
0: Amen.
1: Bàjẹ́ pé jágọ́ọ̀bù gan-an.
0: Jágọ́ọ̀bù ti yúwe.
1: Ìbágbé ajínilẹ́sẹ̀ wọ bòjì.
0: You will have to die without
1: some blessing. Wọ́n nítorí ìlọ́ máa ń gẹ́lì.
0: Because he attacks the
1: people. Orí ariwo tó mi ayé àtọ̀run.
0: Because of the north that shake heaven and earth.
2: Jágọ́ọ̀bù gba àyípadà.
0: Jágọ́ọ̀bù see changes.
1: Kí gbé bí àrá.
0: Sound like thunder.
1: Àyípadà sí rere.
0: Good transformation.
1: Tó máa gbé mi láti ẹ̀yìn lọ.
0: Wọ́n ju sọ fún mi from back to the front.
1: Máàbọ̀!
2: Àyípadà sí rere.

ìpàdé tó ń kún hunhun. Jẹ́ ronú náà. Ṣó ti gbọ́ ni pé ní gbogbo àárọ̀ ọjọ́ Thursday lọ́sọ̀ọ̀sẹ̀. Ọlọ́run náà máa ń lò ó láti fi ìfẹ́ rẹ̀ hàn. Fáwa ẹ̀dá èèyàn ni. Ọjọ́ náà ni àrágbá yamuyamu ìpàdé àdúrà ńlá kan máa ń wáyé. Tá a sì ti máa ń ṣiṣẹ́ lórí àwọn.

ẹlẹ́mbẹ́ọ́. Mo mọ̀ pé ti wà nídìí rédíò pé kẹ́ ẹ lè gbọ́ àgbádùn lórí ètò. Ara ò lebi látàárọ̀ ẹkú iṣẹ́ o, ọba òkè ò fún gbogbo alẹ́ rẹ̀. Ilé iṣẹ́ tí wọ́n fi ṣẹ́ran wa. Ilé iṣẹ́ Alhaji Àgbà Bàbá Láàánú. Tí wọ́n ń fi tewé te gbòó táyé ṣe. Àwọn ló ní nkìn púpọ̀. Wọ́n ní kí n kórí adé alákànjé. Wọ́n ní kí n kíjọyé. Wọ́n ní àlàáfíà wa kò ní de fíafíà. Wọ́n ní kóbìnrin ló kí n kọ́ lọkùnrin. Ẹyin náà ṣáàtì mọ̀ ta àmọ́ ń gbé ẹ̀wọ̀. Wà á sí méje bí kò ṣe pé gbogbo tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ìlà àmọ́ pẹ̀ kẹ́ lò. Ọ̀nà tá à ń gbègbà tá à fi ní jìn sófin ayé. Ayé wa ò ní dà bákan bí ò ṣe tẹ wa lọ́rùn. Ẹ̀kọ́ lẹ́mbẹ̀ lẹ́ẹ̀kan sẹ̀. Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́. Nọ́mbà tó wà gbala iléeṣẹ́ Alhaji Àgbà Bàbá Láàánú. Ẹ pe bàbá sórí 08063 970829. 08063 970829.

ọ̀nà yòówù tá a bá fẹ́ gbọ́rọ̀ ara wa gbà nílé ayé. Gbogbo bí yòówù tá a bá fẹ́ fẹsẹ̀ tọ̀ kọ́lọ́hún ó gbà fún wa. Wọ́n ń pe kinní kan ní ìyọnú àgbàló. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀. Ìyọnú àgbàló tí mo ń ṣàlàyé ń parẹ́ ó ní o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ bàbá aláàánú Aláàjì Àgbà kan ṣe ìyọnú àgbàló kan ti wà nílẹ̀ fún yín. Bàbá tí ń jí ta bá ń sùn ẹ̀jẹ̀ á máa gbàdúrà kọ́lọ́ mọ́ jẹ́ kórí olórí kí wọ́n gbà ṣe wá ṣe. Òdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnú àgbàló yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀. Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ kárẹrù ká sọ àforí ẹni

ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kò ní ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ̀ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bí pé ká wà ń rà kíkan ni ẹ wàá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyà yìí gan mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú agbàló kí ni wọ́n ń pè lẹ́yọnú gan fúnra ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ẹ̀yọnú fún yín ẹni tán ló ń bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gẹ̀yà ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lo ó ń kàn ó ń ṣílẹ̀kọ̀ ẹ̀yọnú ayé ń lórí gbà lẹ́yìn bá sì rí ìyọnú ọlọ́run kò yàtọ̀ síta ayé ọ̀kan náà ni ayé àní kárílé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè ìdí nìyí tí alhaji àgbà bàbá aláàánú tí wọn fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn ilé ètò ọ̀hún kí lọ sí ìdálé lórí àkọlé wọlé afẹ́tọ̀ náà ni ẹ̀yọnú agbàló wọn ní agbélu agàló agàló gàràgà kọjẹ́ ká mọ bí ayé ń rè ọ̀rọ̀ ẹ̀yọnú agbàló yìí ń ṣe ló dàbí iléeṣẹ́ àbáwọn iléeṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bí wọ́n bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ń jọ́ tírú ọkọ̀ yìí tó bá láṣídẹ̀ǹsì bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fàgbà àkọsọ wá sẹ́ni tí ò kọ Yọba àtijọ́ ìlú ilẹ̀ gan. Iṣẹ́ ẹni kó lè tẹ̀síwájú, ó wúlò fún iṣẹ́ ọba, ìjọba ò tètè fún ọ promotion rẹ̀. Ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ yọnú àgbàló, Ọlọ́run jẹ́ ká yọ yọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú Olúwa láti kúrò nípò àgàn. Ó wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan, ṣùgbọ́n tí wọ́n bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba, ó wúlò fáwọn ọmọ míì tọ́já pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ a kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀, ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Nítorí náà yín tẹ́ ń gbọ́ mi lórí ètò yìí. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi bá dùn kẹ́ẹ̀kẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ ká wò wípé kọyẹ kọ̀ wà lójú kan mọ́ bí tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ, àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyé láti tẹ̀síwájú. Ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn pè kí ní jẹ́ ìyọnú àgbàló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò ayẹyẹ tí aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Páàmù mẹ́nu ń ba pàtàkì ìyọnú àgbàló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa, kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò, kò síbi tọ́mọ wọn ó dé, wọn mọ̀ bálá àánú pàdé ni. Lórí iṣẹ́ wọn, ọjà ó tà wàràwàrà, gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó, àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ìgbà ń gbà táyé wa ń detò lóyìnbó, wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Ọmọ rẹ̀ ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ mùmùkúmu eréde òru àti jíjù bẹ́ẹ̀ lọ. Pé èèyàn nílò ní pé wọ́n fẹ́ kó sí láàánú kò sì ní dá. Ń gbé èèyàn jìyà lórí ọmọ ẹ mọyé ìgbà táwọn abiyamọ fi rẹrù ọmọ sìkò. Àwọn abímọ náà tán sáyé àsìkò tọ́ yẹ kọ́mọ ní òye àti gòkè àgbà kó sì

0: ìlú mẹ́ta péré lẹ́ ti lè rí ọ́fíìsì bàbá aláàánú aláàjì àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé aláàjì àgbà bàbá aláàánú ń bẹ ńbẹ kan ọ̀nbẹ nígbà ńbẹ láwo ìrọ̀lọ́bàdé ìlú àkọ́kọ́ ní ìlú àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sì lẹ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ́kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n ìlú àkúrẹ́ ẹ bèrè lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ní lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú dódò lọ́sàn-án ó sọ lágbára olódùmarè ìlú kejì ní ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ ondo ẹbẹ̀rẹ̀ ilé ìyá bàkùsà tó wà ládùúgbò bàkùsà nílùú ọ̀rẹ́ ọjọ́ monday àtọjọ́ tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀lẹ̀ sì ti rí bàbá aláàánú nílùú ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ ondo saturday àtọjọ́ sunday ǹjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní nagot plaza nídojúkọ ilé ìtura lafia hotel kò pé méje tẹ bá ti débẹ àbùṣebùṣe ẹrẹ láti àkúrẹ tó dẹlúọ rẹ ọrẹ tó fi dẹlúọ wọ kò síbi tí ọwọjà bàbá aláàánú òde nípínlẹ ondo nọmbà kan ṣoṣo sí lọwọ ọdọ aláàjì àwọn òní pa tí ó gbé o ọwọ bàbá aláàánú fúnra wọn aláàjì àgbà ọwọ ìní ọbọ sí fóun kóun yòówù tẹ bá fẹ bèrè ayé ò ní ṣe wá ṣe bá láṣẹ bò lọ ẹ pé aláàjì àgbà bàbá aláàánú lórí nọmbà yìí 08063970829 ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gbà lórí ètò ẹ̀wọ̀n náà tètè kàn sí wọn léni má jẹ́ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wáṣẹ fún má bu ara ẹ mọ́lẹ̀ o tètè sáré wá kọ́ wá gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn ìlàrí ọlọ́run ẹrú ọlọ́run àgbà ìṣègùn tó ń fewé àgbàló tó ń fi ìyọnu àgbàló tó fi ń tó ogun ayé ẹni sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ nọ́mbà bàbá ní ilé ẹ̀kan sí 08063970829 ẹ ṣe púpọ̀.
1: O ta kojo olu kodo iṣẹ ọwọ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófo ni
2: ó yá tètè
1: tó ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀
2: lé lọ́wọ́
1: alhaji àgbà bàbá aláàánú spiritual
2: ọkùnrin dandan
1: èyíkéyìí àìsàn ara
2: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́
1: promisan faith
2: àṣírí bíbò
1: ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà
2: bàbá aláàánú kájú ẹ̀
1: ìyọnú
2: àgbàlú kò
1: sẹ́ni
2: tí òye
1: kó
2: oyún ìjọ àṣírí bíbọ̀
1: àtúndì àṣínà
2: ó yá lọ́dọ̀ ẹni tí àlàáfin rán
1: ẹ máa pàdé bàbá aláàánú aláàjì àgbà
2: lọ́jọ́jọ́ wẹ́nẹ̀sì
1: tọ́sì àti friday nílùú àkúrẹ́
2: ńlá fẹ́jọ
1: sọ fọlọ́kadà pé
2: ilé bàbá aláàánú
1: ìdí mango lókè ọgbà ló ń lọ
2: saturday and sunday
1: ẹ lè rí bàbá aláàánú
2: ní nagot plaza opposite àlàáfíà hotel
1: ìlú àwọ̀jọ
2: monday and tuesday
1: ẹ rí bàbá aláàánú
2: ní bàkùsà street
1: opposite ilé ìyá bàkùsà
2: ìlú ọ̀rẹ́
1: telephone
2: 006-397-0829
3: Adama FM, I like it forever.
4: Honorable, ife eye agbaye, trophy kan wa fun awon honorable. Right, bo ti Trophy Premium Lager kan. Ye abe ideri oti na wo fun code ti re. Ki o si kan si trophylagerng.com lati fi oruko sile. Fi aso tele ohun ti esi fese won se kankan yo je sowo. Ki o si je card ipe fun idahun kankan ti o ti yan. O tun ni anfani lati fi awon ohun elo inu le se faje ninu iyikoto osose. Trophy Premium Lager. Onigbowo ife eye agbaye ti FIFA. Ma se mu amupara. Ko si fun eni ti ojo ori re wa labi odun 18.
3: Keep it locked on Adaba FM.
5: Ìwọ yóò dìde, ìwọ yóò ṣàánú fún Sioni nítorí ìgbà àti ṣe ojú rere sí i ní tòótọ́ àkókò náà dé. Ètò àkókò àánú ló gorí afẹ́fẹ́ láti iléeṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Wòlíì Adéníyí olóòpọ̀ òkúti wà ń kalẹ̀ láti fi oúnjẹ ẹ̀mí bọ́ wa kí Ọlọ́run kí ó bùkún yín.
6: Gómìnà fún Ọlọ́run ní òkè ọ̀run.
7: Hallelujah.

mo pàṣẹ lónìí o wà ìlera mi gbọ́ọ̀rọ̀ olúwa di agbára àìlera mi parada báyìí máa yí padà di àkó tuntun mo gba okun tuntun ní àgọ́ ara mi mo gba okun tuntun nínú ọkùnrin ẹ̀mí mi mo gba okun tuntun.

Dẹni ẹ̀sìn. Àná mò ń sọ fún ọ nípa àyíká tuntun. Ohun tuntun ni mò ń bọ́ sọ tí ń wọlé tí ń wọlé tí ń wọlé yìí. Ìkan tún ti ń wọlé báyìí o. Ìkan ń wọlé. Lágbára Ọlọ́run dandan ni kó wọlé fún. Tó tún wọlé lónìí ni wọ́n ń pè ní ọjọ́ tuntun. New day. Psalm 30 verse 5. Ó ní bí ẹkún pẹ́ di alẹ́ kan. Ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ẹkún ò gbọdọ̀ jalẹ́ lọ. Ayọ̀ adé láàárọ̀. Psalm 30 verse 5. Lórúkọ Jésù ayọ̀ rẹ̀ adé. Wo mẹ́wàá tó máa ń ṣẹlẹ̀ bí ayọ̀ èèyàn bá dé lónìí. Number one, prayer will be turned to testimony. Àdúrà dẹ̀rí fúnrú ẹni bẹ́ẹ̀. Àdúrà máa dẹ̀rí fúnrú ẹni bẹ́ẹ̀. Number two, defeat will be turned to victory. Ìjákulẹ̀ adé ìṣẹ́gun ńlá. Ìjákulẹ̀ adé ìṣẹ́gun ńlá. Gbogbo èèyàn máa rí.

0: rire.
1: Wọ́n náà ní ẹ̀rí.
2: Ìṣẹ̀lẹ̀
1: mi ò mọ bó ṣe ṣẹlẹ̀.
2: And the best of I cannot explain.
1: O máa ní ìrírí. O máa ní ìrírí. Mo fẹ́ mọ sórí àánú.
2: I want to bless us for me.
1: Kò múra àti
2: sẹ́mi. Ṣé mi yẹ́ ṣe mi?
1: Ǹjẹ́ Ọlọ́run lónìí o?
2: God don't love today.
1: Mo fẹ́ kó o fẹ́nu mi ṣaṣẹ́.
2: I want to come and matter to
1: you. Ìfọ̀ ẹ ti bá gbàdúrà.
2: I spend that I pray for.
1: Mo fẹ́ kó o dá wọn
2: lọ. I want to answer them.
1: Bó a ṣe àkọ́kọ́.
2: Yes, best of presentation.
1: Àìní tó ń torí ẹnìkan bọ́ sórí
2: ẹnìkan.
1: Iṣẹ́ yẹn bàjẹ́. Àìlì kaba. Àráìbùlẹ̀
2: ọ̀sán.
1: Àṣàṣì àsọ́nidé rẹ̀
2: yìí. Láti wí pé that brings one go back
1: up. Ó bàjẹ́ lórí.
2: It is part of you.
1: Ó bàjẹ́ lórí.
2: It is part of you.
1: Ó bàjẹ́ lórí.
2: It is part of you.
1: Ó bàjẹ́ lórí.
2: It is part of you.
1: Láti òní lọ.
2: From today.
1: Ẹ̀mí àìní.
2: Spirit of lack.
1: Ẹ̀mí òṣì.
2: Spirit of poverty.
1: Kò fàyè ẹ̀
2: lẹ́. Ìfọ̀ lágbẹ̀lò.
1: You will prosper.
2: Wàjẹ́rẹ́rẹ́.
1: Listen to me.
2: Wọ́n gbọ́lé.
1: Ìdítọ̀ fún gbọ́dọ̀ là.
2: Why you must break
1: through? Second Corinthians.
2: Corinthians kejì.
1: Chapter 8.
2: Orí kẹjọ.
1: Verse 9.
2: Ẹsẹ̀ kẹsàn.
1: Second Corinthians.
2: Corinthians kejì.
1: Chapter 8.
2: Orí kẹjọ.
1: Verse 9.
2: Ẹsẹ̀ kẹsàn.
1: Kí ni Bíbélì
2: wí? What does it say?
3: Nítorí.
1: Nítorí.
3: Ẹ̀yin mọ orí ọ̀fẹ́ Olúwa wa.
1: Ẹ mọ orí ọ̀fẹ́ Olúwa wa.
3: Jésù Kristì.
1: Jésù Kristì. Ní pé.
3: Bí òun ti jẹ́ ọlọ́rọ̀
1: rí. Ó jẹ́ ọlọ́rọ̀ lọ́rùn.
3: Nítorí yín.
1: Torí tiẹ̀.
3: Ó di tálákà.
1: Ó di tálákà.
3: Kí a lè sọ yín di ọlọ́rọ̀.
2: Ẹ̀mí mímọ́.
3: Nípa ìní
2: rẹ̀. Ẹ̀mí mímọ́.
1: My God.
2: Ẹ̀mí mímọ́.
1: Ká lè sọ yín di ọlọ́rọ̀.
2: That we may be made rich.
1: God wants you to prosper.
2: Ìyẹn ti ọlọ́fẹ́ ká ṣe rere.
1: Àtẹ̀ní àtọ̀lá.
2: Today and tomorrow.
1: Ní máa jókòó tí ṣayò.
2: I be sitting with this man.
1: O gbọ́dọ̀ là o.
2: You must break it.
1: Ọ̀rọ̀ pé àbá ò là ọmọ ò
2: là. Nothing matter my father to make it.
1: O gbọ́dọ̀ dọ́kun lórí
2: ayé. It was sent from you.
1: Enough
2: is enough.
1: Enough is enough.
2: O tó gẹ́yà.
1: Láti òní lọ.
2: From today.
1: Ẹ̀mí wòlíì pàṣẹ.
2: I the prophet authorize.
1: Wàhálà.
2: Make me break through.
1: Wàhálà. Tàbá rí àmì
2: òsì. If there's any mark of poverty.
1: Tó ń bá àyàn mọ́ rẹ.
2: Follow your destiny
1: around. Àmì yẹn parẹ́. Àmì yẹn parẹ́. Àmì yẹn parẹ́. Àmì yẹn parẹ́. Gbogbo má jẹ̀mú òsì.
2: Every covenant of poverty.
1: Wọ́n gbé ẹ̀wọ̀ nú ẹ̀.
2: That have been put into.
1: Kò máa bàjẹ́.
2: Yeah, this guy.
1: Divine connection.
2: Ìsopọ̀ àti òkè wa.
1: Ìsopọ̀ láti là.
2: Mọ
1: àbálẹ̀
2: bàzàtà. Connection for
1: poverty. Àwọn tó máa mọ̀ tó ní mọ̀ yà mọ̀. Don't
2: be
1: people lọ sọmọ. Lọ́la. Lọ́la. Lọ́la. Lọ́la. Lọ́la. Lọ́la. Ìdánimọ̀. Fọwọ́sọ àpé màá la.
2: Bí tó ṣe dàtà bí break through.
1: Mo gbàdúrà.
2: I pray.
1: Níní la.
2: In breaking through.
1: O máa la.
2: Make me break through.
1: Ní ṣíṣe rere.
2: In prospering.
1: O máa ṣe rere.
2: Make me prosper.
1: Ìdánimọ̀. Ẹ̀kẹ́ bí tẹ̀
2: wá. Ṣé àfihàn yóò wá.
1: Ọwọ́ àìrí.
2: Unseen hand.
1: Tó máa ń tilẹ̀kùn ogo.
2: The shout of glory
1: against me. Olúwa gẹ̀dá.
2: Lọ sọ títọ́.
1: Ọwọ́ àìrí.
2: Unseen hand.
1: Tó máa ń tilẹ̀kùn ogo.
2: Shout of glory against me.
1: Olúwa gẹ̀dá.
2: Pọ̀tẹ́mọ́.
1: Oyo yo.
2: Olúwa gẹ̀dá.
1: Jésù Olúwa wa. Ohun tó wọnú ayé mi.
2: Dábì jẹ́ntẹ́ mẹ́lẹ̀.
1: Nígbà tí mi ò mọ̀.
2: When I did not expect.
1: Ó fẹ́ bá ń tí mo wáyé wá
2: ṣe jẹ́. I want to serve my purpose.
1: Iná ti jáde.
2: Out by fire.
1: Ogun tó wọnú ayé
2: mi. Dábì jẹ́ntẹ́ mẹ́lẹ̀.
1: Nígbà mi ò mọ̀.
2: It's time of ignorance.
1: Ó fẹ́ bá ń tí mo wáyé wá ṣe jẹ́.
2: I want to serve my purpose in life.
1: Wà á máa fò sókè.
2: You'll be jumping up.
1: Wà á ní iná
2: dá. Out by fire.
1: Ti jáde.
2: Out by fire.
1: Iná.
2: Out by fire.
1: Ti jáde.
2: Out by fire.
1: Iná.
2: Out by fire.
1: Ti jáde.
2: Out by fire.
1: Oyo yo.
2: Ọkọ̀
1: Jésù, ọkọ̀ Jésù, máa yẹ kí ẹ̀dẹ̀ bó ṣẹ̀dá, yàgbá yà ṣẹ̀dá.

0: ẹtùn àlẹ ẹtùn àkọmi.
1: mo ìmí ìkẹta ọlọrun tún pè sí ẹ. so
0: wọn
1: sọ pé wọn ní past wọn ní mo ní gbogbèrè owó. ọlọrun orí òkè òkè ló ṣe o kì í ṣe mi o.
0: o ti wá ní gbogbèrè owó
1: báyìí. bàbá mo dúpẹ́.
0: gbogbèrè àná ẹ ti ló bọ́ sí ọ lórí. ẹ pariwo ọrun ṣe. ibùkún máa bọ̀. ọrun ṣe. ìrànlọ́wọ́ máa
1: bọ̀.
0: ọrun ṣe. ojú ẹrẹ máa
1: bọ̀.
0: ọrun ṣe. ayé mi dìde. ọrun ṣe. ìpín mi yí padà. ọrun ṣe. àyànmọ́ mi fọ́ọ̀n òkè. John chapter 3, verse 27. Mo fẹ́ kẹ́ka pẹ̀lú òye ká ló lọ gbàdúrà méje. John 3:27. Jùwánù sì dáhùn. Ó sì wí pé. èèyàn lè rohun kó ń gbà.
1: ó máa ń ṣe dání
0: tí tí a bá fún un
1: látọ̀run
0: wa. ọ̀gá kò sí bó ṣe sapá tó.
1: no matter what you try.
0: àwọn nǹkan kan bẹ.
1: there are some things
0: that. tí ò lè wá.
1: that will never come.
0: àfitọ́run bá sí.
1: until heaven open.
0: àyà gàdé bẹ̀rẹ̀ wá sàṣà. ẹ tún pariwo ọ̀run sí. ẹ kígbe ọ̀run sí. sọ pé ọ̀run sí. sọ pé ọ̀run sí. láti òní lọ.
1: from today.
0: mẹ̀dú àlẹ́
1: ga
0: gbogbo èyí tí ọ̀run ti
1: wá. all of it that happened at the shelter gate.
0: ọ̀run yín bẹ̀rẹ̀ sí
1: sí.
0: o mẹ́ta ló máa ṣẹlẹ̀.
1: three things will happen.
0: lọ́jọ́ tí ọ̀run bá
1: sí. and then heaven open.
0: ìwọ dìde.
1: number one you will arise.
0: ìwọ sànù
1: sí ọ̀run. you will have your best upon
0: wà dìde.
1: that means you will arise.
0: ní ọ̀run.
1: from the heaven.
0: ibẹ̀ ni pé ọlọ́run bẹ lọ́run.
1: when the God is in heaven.
0: ó ṣe ń tó wù.
1: do what you please.
0: ní àtètè kọ́ sí.
1: in the beginning.
0: ọlọ́run dá ayé.
1: God
0: created
1: the heaven. that person that is the
0: heaven. ẹ sọ fún.
1: tell that person.
0: ọrun ẹ ló tì.
1: the heaven is in shock.
0: as gavan lẹsẹ.
1: the heaven is in shock.
0: tó o bá ti gbọ́ mi tán.
1: after hearing this.
0: ní kété.
1: immediately.
0: o gbúdọ̀ gbàdúrà 15 minutes.
1: pray 15 minutes under the
0: level. or 30 minutes.
1: or 30 minutes.
0: tó o bá ra yé.
1: if you have time.
0: kí ìyàmọ́ bá jẹ́ mi mọ́.
1: may not stop by his name.
0: ọrùn mi ṣí.
1: my heaven must open.
0: ó rí pé psalm 121.
1: psalm 121.
0: ó ní èmi ó gbé ojú
1: mi. i will lift up my
0: eyes. sí ibòsàn.
1: unto the hills.
0: orí òkè wọn ni.
1: orí òkè wọn ni.
0: ìyẹn ní ọrùn.
1: that's heavy.
0: àìsàn ẹni tí ó bá rí ìrànlọ́wọ́
1: anyone that seek help
0: ó ló mà ń ṣe.
1: they are the ones that come
0: to me. mo ti rí àwọn tó lẹ́bùn.
1: as people that are gifted.
0: mo ti rí àwọn tó mà dúà gbà.
1: people that can pray.
0: mo ti rí àwọn tó lànà
1: ìtì. people that are anointed.
0: mo ti rí àwọn tó mà wàásù ṣe.
1: people that can preach.
0: tí a ò ràn wọ́n lọ́wọ́.
1: but they were never heard.
0: mo rí àkísà lọ́rùn.
1: I see them all right.
0: mo dẹ̀ rẹ ẹni tó wà afraid.
1: and I saw that.
0: nínú operation.
1: in operation.
0: ṣùgbọ́n tí a ràn lọ́wọ́.
1: they are helped.
0: a lọ sí pati kan.
1: we went to a party.
0: ní ọdún díẹ̀ sẹ́yìn. láti amẹ́ríkà.
1: from amẹ́ríkà.
0: ó wá sòkú.
1: ìjẹ́ pọ̀ bẹ́ẹ̀.
0: àwa lọ sí bẹ́ẹ̀rẹ̀
1: àyè. wẹ́ẹ̀jẹ̀.
0: àwọn èèyàn ńlá ńlá ló wà.
1: jẹ́ pipu yẹn jẹ́.
0: I say great people.
1: àwọn èèyàn ńlá ńlá.
0: big people.
1: àwọn èèyàn
0: ńlá ńlá. àwọn billionaires millionaires.
1: billionaires millionaires.
0: ọmọkùnrin tó wà pé kò wá
1: kọ́ni. the evangelist pastor to
0: see. níwọ̀n bá tèmi.
1: to my own knowledge.
0: mo mẹ́mbà mo rin
1: kan. i know those
0: are. sori mo ti kọrin pati
1: rin. but that's not the party.
0: now mo ń rí ọmọkùnrin yìí.
1: our city's young man.
0: a ti kì í he.
1: you from
0: gbogbo bẹ́ẹ̀ ni ìlú ń dà
1: mí.
0: ṣùgbọ́n tó yà mí lẹ́nu
1: ni pé
0: wọ́n ń gbé owó fún.
1: they were giving me bells of money.
0: mo wá bèrè mo ni.
1: I don't ask.
0: ta lọkùnrin
1: yìí. who is this man.
0: wọ́n ní gbogbo oríṣẹ́ yìí.
1: the star of this is.
0: wọ́n ló ń lo ni.
1: he owns them.
0: ibo ló ti rówó.
1: where did he get money.
0: wọ́n ní gbogbo group tí mò ń
1: wò yìí. the third group that is.
0: kò sí nǹkan fẹ́ ṣe láyé.
1: the first one to be in life.
0: kojá london.
1: kojá
0: amẹ́ríkà.
1: in america.
0: kojá canada.
1: or canada.
0: ọmọkùnrin náà mú lọ. kígbe o ọrùn ìrànlọ́wọ́ sí lónìí ọjọ́ àánú ọrùn ìrànlọ́wọ́ sí fún mi ẹ jẹ́ kí àwọn kan gbà
1: á
0: tó bá mọ tó ń jẹ́ ìrànlọ́wọ́ ìwọ ọrùn ìrànlọ́wọ́ wà ní báyìí lọ́lúwa
1: wí
0: sí ní ìsinsìnyí ọ̀yọ̀ ọ̀yọ̀. Oluwa wa ẹ̀rí ọmọ yìí.
1: look at us
0: women. nítorí kò sí ìrànlọ́wọ́.
1: because there is no help.
0: ọmọ wọn stop school.
1: their children stop school.
0: ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀.
1: see many people.
0: ó ní company nínú.
1: they carry company within them.
0: company ò lè jáde
1: síta. but uncle port.
0: ara rẹ nínú rẹ.
1: they have potential.
0: inú ló kọ́ sí.
1: but it is within.
0: ó kú ìrànlọ́wọ́.
1: now you need help.